0: fẹ̀mí ìmòrìyàn fáwọn àgbà. Tàbí mo fẹ́ fi nǹkan kan ránṣẹ́ fún ìpalẹ̀mọ́ ti ìrìn àjò ẹ̀dá anniversary 3.0 tó ń bọ̀ ní parí ọdún. Kódà mo fẹ́ ta ló pọ̀nà ọmọ tìjà ńlọrẹ. Ẹ̀ṣẹ́ ayé ó ta èyí náà lọ́rẹ ayọ̀. Ṣé òwe wa ò ti kún báyà bá tún ráyè gbà bíi méjì sí. Ló wà lójú òpó ẹ káàárọ̀. Hello, ok. Hello, ilé yóò lo. Hello.
1: Hello, sir. Alhaji Lukman, ẹ dákun kí ló dé àgbọ́ báyìí mí kí ọmọ àbílẹ̀ Musa lọ́jọ́ ìyá wa.
0: Ìyá Mọ̀rẹ́kẹ́
1: àti bàbá wa Tépò Ọlọ́run ò ṣe wú gara sí.
0: Okay, Ọlọ́run
1: ọ̀rẹ́. Ọpẹ́ ta ti gbóhùn wọn, ṣé kò sí ológun ara náà àgbọ́ wọn, ẹ bá di bèrè wọn ẹ dákun.
0: Ọlọ́run kọjá ni àwo sì mú dúpẹ́. Ẹ kú fẹ́ bàbá wa tó pè wọlé. Kò sáàbùrú kankan bí tí ò kó kéré mọ́. Ọlọ́run kọjá ni àwo sì mo ti fojú kàn wọ́n. A ti sọ̀rọ̀ lálẹ́ ìgẹ̀ ká tó bẹ̀rẹ̀ ètò. Ànábì ọjọ́ wọ́n ti pè wọlé sórí ètò ńgbà tábìrì tó lé ní labalà alákọ̀ọ́kọ́. Wòlé ológun ara ó ṣeéṣe kó jẹ́ pé network tó pọ̀dọ̀ tí wọ́n jìnà. Mo nígbàgbọ́ pé network gbogbo náà ni wọ́n ń gbọ́ wa ketekete. Ẹ wá rí àmọ́ra ẹ̀kọ́ sáàbùrú kankan bí tí kò kéré mọ́ ẹ̀fọ́ kan ara yín balẹ̀. Network ló di wọn lọ́wọ́. Àwọn náà sì máa mọ̀ ọ́n fà yílẹ̀ fáwọn èèyàn tí wọ́n bá ti rí pojú ọjọ́ bá rí bẹ́ẹ̀. Ẹ ló ta ló wà lójú òpó ìkín fi ti dọ́ ti yín. Ẹ ló. Ẹ ṣeun ní pápápá o. Olúwa ló yé o. Àmì. Àmì Elédùmarè mú bọ yín. Àmì.
2: Mo ní nọ́mbà ni wọ́n máa kún ìlú tó láti sáró mo fẹ́ kí ni àjọ
0: ìjọba. Kájọ sọ̀rọ̀ àbí.
2: Bẹ́ẹ̀ni iye ọmọ yín gbọ́.
0: Olúwa ó gbà wá kò sí ewu mo ti gbọ́ yín kò sí wàhálà sá. Ta ló wà ń bẹ ẹ káàárọ̀.
3: Àló Aláàjì ẹ káàárọ̀ sàn.
0: Ẹ káàárọ̀ ìyá wa ò ní pápápá o.
3: Ẹ sàn ẹ kú iṣẹ́ o. Ẹ sàn mo ra ìwò àtàgbò bíi mẹ́sàn-án àbọ̀ ni mo ti jókòó kalẹ̀ tí mi ò lè sùn torí prógámù yìí. Rẹ́díò fóònù mo ń lò. Mo ti ń ta ìnọ́mbà látàárọ̀ tí ò lọ dákun ẹgbà mi torí Ọlọ́run ẹ jọ. Ẹyin gbogbo tí mò ń dáwọ́ lé mi ò rí àkójọ lórí rẹ̀. Mi ò lákòjọ ẹ dákun ẹ sànà mi. Àwọn àgbò gbà mi. Mo bá ti lo nǹkan kò ṣiṣẹ́ lára mi ni mo fẹ́ ràwé mi ò rówó ṣe nǹkan kan. Àwọn àgbò gbà mi ẹ sànà mi ẹ dákun torí Ọlọ́run. Ẹjọ́ ẹ̀yin náà ni wáyé asán.
0: Ó ti tó báyìí ṣá. Ẹ jẹ́ kí n yára ṣe ìyẹn nànà lórí ìbéèrè táwọn èèyàn máa ń sọ pé a ti ń pè látago mẹ́wàá mo ti wà ń jèrè di ago mẹ́sàn-án. Ago mẹ́sàn-án àbọ̀tẹ́ sọ́gun àti ìbẹ̀rẹ̀ ètò ń gbà yẹn. Ètò ta bẹ̀rẹ̀ láago mọ́kànlá. Bẹ̀rẹ̀ ago mẹ́sàn-án àbọ̀lẹ́ yín ti jókòó. Mo rí bí ìfẹ́. Àbí torí ohun tí ẹ̀yin náà ń fẹ́ gbà. Ṣùgbọ́n gbogbo àkókò yẹn kẹ́yìn gẹ́ faralélẹ̀ kò ṣe nǹkan kan torí tò tí bẹ̀rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì pa pé kò tí gbé kọ́ọ̀lù wa ni ò yẹ kó máa jẹ́ṣẹ̀ fá wa. Bá a ti ń sọ̀rọ̀ yìí fóònù mẹ́rin ló mẹ́ wájú wa mẹ́rẹ̀ẹ̀rin ló sì taná sójú. Bá a sì lè gbé méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ máa bínú sí wa o. Kódà àwọn èèyàn mi ó ti tó ohun tó yẹ kí wọ́n ní kí n da dúró mọ́ yẹn ń béèrè fún kó ti tó gẹ̀ o. Ṣùgbọ́n torí àánú mo ṣe tó máa ń jẹ́ pọ̀ ẹ ló ta ló wà ń bẹ̀ ó yá o.
4: Ẹ
0: káàárọ̀ ní pápápá.
4: Ohun tí wọ́n ń pè ní mi ti ní ìgbẹ́ tí ó wà ní ìgbẹ́ wà ní ìgbẹ́ ẹ̀jẹ̀ wà ní ìgbẹ́ mi.
0: Ok, ó ti dà. Tẹ bá lọ ṣe gá ẹ̀jẹ̀ máa ń wà ń bẹ̀. Ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀. Ẹ kọ́ ẹ dákun ẹ̀yọ wọn. Ẹ lóhùn.
5: Ẹ káàárọ̀ sà.
0: Ó yà ó. Tẹ kọ́kọ́ dákẹ́ lọ tẹ́ sọ̀rọ̀ yìí. Ẹ káàárọ̀ o. Ọ̀ lórí afẹ́fẹ́ ti dà. Ẹ̀yin náà ṣe kà ń bẹ̀ náà nù. Ẹ lóhùn. Ilé ìtàn wí ní ẹlòmíì tún nígbà tí ìṣèpá jókòó tajọ kọjú dára wẹ́ẹ́dẹ́ wá dákẹ́ lórí gidi lórí afẹ́fẹ́ yẹn ṣá. Ẹ lóhùn ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀.
6: Ẹ náà gba àwọn ẹkú iṣẹ́ o.
0: Olúwa ṣeun yà wá. ami lady maria teyin na tomo tomo e seun
6: e da ko omo mi ko ma nku ba ti ara mo njaje
0: to ba we ara ma nja
6: ni ba baba wa olugba wa ti ni le je se meta ni ku ni papa son o se o ni ti ni ku mo se ati omode pa nti ko mo yen ba ti se meta ni ku ni ti o ko ko ti danje ni ku para bi owolu owolu
0: àwọn èèyàn pọ̀ lójú ẹ má bínú ẹ má bínú ifá lásìkò tẹ́yìn tá à ń sọ̀rọ̀ tẹ́yìn ń pè wọlé fóònù wa yòókù náà ń taná sójú tí ń la gbé ni ṣe máa rí nànú kẹ ẹ má bínú. ẹ ọmọ àti tó gẹ ẹ ló ta ló wà ń bẹ ó tó gẹ ò tó gẹ báyìí o. hello
7: hello
0: ya ẹ káàárọ
7: yes ma.
0: Agbọn mi. Ẹ ìpẹ́jú làlàfilẹ̀ má bínú. Ẹ jẹ́ káwọn ọmọ bẹ̀rẹ̀ sí káwọn tó ń bẹ lójú òpó lẹ́yọkọ̀ọ̀kan ìjejì káwọn nǹkan tá a lè ṣe sí. Ẹ ló ta ló wà ń bẹ̀ o ẹ káàárọ̀.
8: Mo bá yín sọ̀rọ̀ lọ́lọ́ ẹ̀ka tó ń tó kọ́ọ̀tì. Ràn mí lọ́wọ́ ẹ̀kọ́nẹ́ẹ̀tì ni mọ́ àwọn àgbààgbà.
0: Àwọn àgbà ti ń gbọ́ yín kí lẹ́ ebe ti sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ kò ní ìpọ́nṣẹ́ ń kọ̀ náà ti mọ̀ àwọn àgbà ti gbọ́ nǹkan tẹ́ fẹ́ má wọrí iṣẹ́ gbọ́ ìyá nǹkan má ṣe báyọ̀. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ọyá gbogbo ẹ̀yìn tí ẹ dákun ẹ fi ojú òpó láyìn tọ̀dọ̀ mí lẹ́ àti tàwọn àgbà yẹn náà tẹ́ ń pè wọlé. ẹnìkan béèrè fún nọ́mbà ló pọ̀ náà mọ̀ ti jà lẹ́ẹ̀kan kó tó ti kọ́ wọn máa lọ. máa padà wá sọ̀rọ̀ lórí àti ìwé wa. ẹ̀yin àgbà ẹ̀jẹ̀ kì í ṣojú òpó ilẹ̀ fún yín kẹsìbẹ̀ sí pé nọ́mbà tèmi náà. hello.
9: hello apẹ́tọ̀.
0: olùwà ṣeun yá mọ̀rẹ́kẹ́ tó ń béèrè rèé o kó àìsùn yá wa o. àmì elédùnmarè. èmi náà ti mọ̀ pé ojú òpó ló rí bákan.
9: màmá tí wọ́n láwọn kókó ní.
0: ẹ̀wọ̀n kókó nu lé.
9: bẹ́ẹ̀ni wọ́n lọ wé ilé ajé.
0: kán lọ wá ewé ajé ta sọ dúpọ̀ rẹ̀ lálẹ́ yìí.
9: ọ̀pọ̀ ọ̀pọ̀. ọwọ́ mẹ́rin ọ̀la.
0: àtẹwé ọ̀la náà.
9: bẹ́ẹ̀ni wọ́n ju agbó kó fún ná. wọ́n fọṣẹ́ kó.
0: wọ́n fi ọṣẹ́ kó.
9: ọwọ́ àjùmọ̀ kọ́kẹ́ tí wọ́n bomi sí kó fún. kọ́kẹ́ ni ó kó yòrò kan pátá.
0: kó yòrò sínú omi tó wà nínú bọ́kẹ́ẹ̀tì yẹn.
9: bẹ́ẹ̀ni wọ́n lọ fi fún ilé.
0: kán fi fún ilé yẹn yípo.
9: mo fi fọlẹ̀ gbogbo ẹ̀.
0: kán fi fọlẹ̀
9: gbogbo ara gan.
0: ara gan-an kò lákàyè.
9: òbí ń tọ́ múlé o. torí yóò dùn wọ́n tí wọ́n bá tà. bàbá tó ló ń fẹ́ kalé àwọn òrìṣà wọ́n lọ sí bẹ́ẹ̀.
0: káwọn náà tún lọ sí bẹ́ẹ̀.
9: bẹ́ẹ̀ni ewé ajé náà. wọ́n gbé ewé bó ṣe wá kéékèèké lórí fẹ́ẹ́fẹ́ẹ́. wọ́n já funfun funfun ẹ̀kọ́ pọ̀. wọ́n ṣe sínú oṣù kan. má lè fọ́ kí ọlẹ́rìn bèrè sí. má lè fọ́ kí
0: oyinbo
9: ìyá náà ṣe. wọ́n gbé kalẹ̀ fúnjọ́ méje wọ́n má lè di ìyá ọkàn lẹ. má lè so kọ́. ọba àdìjọ́ kejì wọ́n bẹ̀rẹ̀ sí i.
0: ọ̀nà ọ̀la ọ̀nà òsì kò lákàyè.
9: ọ̀la ọ̀nà
0: òsì. mo dúpẹ́.
9: ewé ajé náà. ewé ìsinsìnyí. o ní fi funfun sí o. ewé lásán.
0: ewé lásán.
9: wọ́n lọ kó kúnná. oníbìsí. oníbìsí.
0: oníbìsí.
9: ó fi ọdún. múrí kan. wọ́n wá máa fi fọ ara.
0: àgbọ̀ yín dáadáa ń bẹ̀ yẹn o ní ìbísí kílẹ̀ ní kò ṣe.
9: wọ́n máa fi fọ díẹ̀ ní o.
0: kílẹ̀ ní kóra tó jẹ́ múrí kan ọṣẹ.
9: ọṣẹ ni. ọlẹ àbá ìfọn ẹdẹ ẹdìkọ gbàjẹ kéke.
0: Kó wá fífọ kógun papọ̀.
9: Ọmọ fífọ ojú ara.
0: Ẹ̀kẹ́.
9: Ọkọ rẹ̀ náà máa fi fọ nǹkan ọmọ.
0: Ọmọkùnrin tí ẹ̀ náà.
9: A tọ̀ kó mọ.
0: Àmì.
9: Ẹ ṣe o, ẹ tó bèrè gbogbo onípátá Ọlọ́run mi dàgbé.
0: Àmì Elédùmarè, o ṣeun ìyá mi, mo dúpẹ́, mo dúpẹ́. Ah, that's good. Kódà. Ológun ara ọmọ Adeleke mo rí pé ẹ ti ń pè.
7: Obe o ṣeré ju 50 lọ. Arúgbó Sọlá o. Wọ́n ṣeré ju 50 lọ.
0: Gbogbo àwọn àgbà ló ń pè lásìkò yìí.
7: Wọ́n ṣeré ju.
0: Ẹ̀lú ta ló wà ń bẹ̀? Wọ́n gbé pé tọ̀dọ̀ ẹ̀rọ òkè já máa gbélé kọ̀ọ̀kan. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ fún bà mí.
10: Ẹ kú sẹ́.
0: Ológun ara ọmọ Adeleke.
10: Akú ọjà
0: tòní. Àmì Elédùmarè.
10: Ìyọkẹ jábọ́ lára gún kọjá igun bọ́ lẹ̀lẹ̀. Ìwọ látọ̀ omi ara wa tẹ̀.
0: Àbí.
10: Ọ̀rọ̀ wa ò ní gbòdì.
0: Àmì àti àmì.
10: Ewé oríjì.
0: Ewé oríjì.
10: Ojú ológun.
0: Ojú ológun.
10: Àpò papọ̀.
0: Ojú
10: tí wọ́n bèrè lẹ́ẹ̀kan yẹn mò ń dáhùn.
0: Lẹ̀ ń dáhùn olóhùn padà. Ewé oríjì. Pàkókọ́.
10: Olú mẹ́fún obìnrin olú méje. Pápó tí ọ̀sìn lè kó méjèèjì kan papọ̀ gan ẹ̀kọ́ jẹ́ 16.
0: Kó jẹ́ báyìí dínlógún.
10: Olùkọ́kùnrin ó lè lo, kóbìnrin ó lè lo. Àwọn àkótẹ́lẹ̀ ẹ̀gò, arákùnrin oríjìlẹ̀. Omi tó mọ́, omi tí wọ́n kàn ṣe, bóyá omi ọlọ́ra tàbí omi ní kí láàárọ̀ sí. Ojú la fẹ́ lò sí. A sì kọ́kọ́ san eré iná ọ̀nà tẹ́lẹ̀.
0: Tòun náà ti mọ́.
10: Òun ni a wà gbé pé ewé àkókò. Pàtàkì ewé àkókò ni pé ó lè jẹ́ pé ọwọ́ ni wọ́n náà sẹ́niyẹn lójú. Orí àkókò yẹn láti máa wá yọ sínú kékèké ogun ojú lẹ́yìn ìjọ kẹta a máa kan sójú
0: yẹn.
10: Bí ẹyin abọ́ máa darí wà ní ojú ẹyẹ ọ̀jáde bí ìpín wà lẹ̀ yẹn ọ̀jáde. Ṣọ́bẹ́tì gbọ́n táwọn èèyàn ń pa lílo ẹ̀.
0: Bẹ́ẹ̀ni, wọ́n ti ń dúpẹ́.
10: Ara ànúgbà obìnrin tó ní ayé líle fún ohun tí ń sọ̀rọ̀ fún pèjì ẹ̀mẹta ẹ̀mẹrin yẹn. Ọlọ́wà iyán tí wọ́n gún lánàá.
0: Iyán àná.
10: Àmàlà ní òkèlè kọ̀ọ̀kan.
0: Àmàlà ní òkèlè.
10: Ọ̀pọ̀ṣẹ́ ọ̀wẹ́ kú. Iyán àná òkèlè kan.
0: Àmàlà ní òkèlè kan.
10: Ọ̀pọ̀ṣẹ́ ọ̀wẹ́ bí ọ̀ṣẹ́ ọ̀wẹ́ jẹ́ méje kú. Kọ́ máa pé tó ní ẹn tálámàlá bárò tó bá dìgbà náà yóò di tútù.
0: Yóò di tútù ni.
10: Nínú ogun tí ń jó èmi ládájọ́ ọmọ ládájá ọyá kọ́ máa di tútù.
0: Ó di tútù àbí ó ti wá jẹ́.
10: Gbogbo ọ̀nà tí ògbó ràánú gbà yóò fi ràánú gbà.
0: Yóò ràánú gbà òkun bàmí.
10: Ìwé ajé.
0: Ìwé ajé.
10: Ẹyẹ ò ìwé tó pé.
0: Ẹyẹ ò ìwé tó pé dáadáa.
10: Àbá rí tútù àbá rí gbogbo ká gún méjèèjì papọ̀. Májẹ̀mọ́ ẹ̀ ni wọn. Oyin gidi lomi ẹ̀ka bá ti dọṣẹ́ fi tá à ń gun lọ́wọ́.
0: Oyin láàmà ipò.
10: Gbogbo ẹni ojú ń pọ́n mọ́kọ́ létí. Aṣọ ọrùn mi ń gbóhùn tó rà ní. Tẹ̀rẹ́ ni jíṣẹ́ ayọ̀kan fún mi. Kọ́ máa fún mi tọ́ lọ́wọ́ ọ̀rọ̀ wẹ̀. Bẹ́ẹ̀ni. Kọ́ máa fún mi tọ́ lọ́wọ́ ọ̀rọ̀ wẹ̀. Yàtọ̀
0: ó sì
10: máa wà,
0: kí ló
10: wà
0: ń bẹ̀ ta tún lè dá sí. Kákínní jáde, kí ló wà ń bẹ̀ kí ló wẹ̀ kọ́lẹ̀ dáhùn lóhùn jọ.
10: Ìbálòpọ̀ ló ń gbọ́
0: yín. Ẹ má bínú, wọ́n ní ìbálòpọ̀ tójú oorun náà wà ń bẹ̀. Ìbálòpọ̀ tójú oorun.
10: Ìwé àkọ̀tì ni.
0: Ìwé àkọ̀tì.
10: Ìwúrẹ́ ò ní jẹ ìwé àkọ̀tì. Àgùntàn ò ní jẹ ìwé àkọ̀tì. Ìwé àkọ̀tì, ìwé ìyálóde funfun.
0: Ìyálóde funfun, ẹ ṣeun.
10: Àtìrẹ́ ni kò mí a máa pè ní kọ̀jọ́lọ́tì.
0: Kọ̀jọ́lọ́tì.
10: Wọ́n wàá gun méjìdì papọ̀ wọn sa àwọn sọ́dà gun mọ. Ẹni tí ń bóbìnrin láṣepọ̀ yẹn kọ́ máa fipò gírí lásùn lálaalẹ́ kọ́ la láàrin jẹ́ mẹ́ta òkáwò.
0: Kó wá fún wa lábọ̀ bá ṣe rí.
10: Wá fún wa lábọ̀.
0: Mo dúpẹ́. Pajápajá tún wà ń bẹ̀ kí n tó yọ̀ọ̀lẹ́ ayé. Àṣẹ Èdùmarè pajápajá kẹ lọ́wọ́ òun kú rìrì.
10: Ewé láàwá tí wọ́n ń lò ń kọ́.
0: Àtọ̀ wọ́n fẹ́ gbà míì sí ni.
10: Ẹ̀ẹ́dà. Asan wewe mewa.
0: Asan wewe mewa.
10: Asan orombo. Ala si meji meji. Awa ki we kunto gbole a si a ki mu wa na ri. A se di o jina dada. A ma wa yo mu laaro asan ale. Kini so afokado. Wada se atogbe ta si lagunmo. Okawo paja paja pupo. Ori gbogbo ise paja paja aisan okan ni. La tara okan lo ti nwa.
0: Lo ti nwa. Kare dokito. Ami.
10: O kini ewe ta si juwe nbe na. Ewe ogbo. Won se ko jina ya da kon ma lu waro yin bolo. Kini alagolo won ma bi lo. Baba ti budi ese kini alagolo eyokan yen ni lo nje meji.
0: Ti o se.
10: Baba ti budi ese nu ko. Ti baba ti budi ese nu ko gbon yokan ta kini ese ni yo da gbe mu. Baba be yin o le ni bo sa mi di gara ti mo di meta yo ma ru ga mi wa kon yen ta kede.
0: E fun won ni se ele kan si.
10: Ewe ogbo.
0: Ewe ogbo.
10: Awa si.
0: Okay.
10: Ama wa yo. No da ama si kini wara miliki.
0: Tino alagolo.
10: Daba di tabi e si. Ala mo. Lase ke se ni yo ti gisi ala fi ala rinye.
0: Ye.
10: Lukum to si na yote tu wako ngulo gu.
0: Ata de wa yo. Okun ba mi.
10: Okun je wa le take bi en. Kini yote ro wajo wajo. Yo de be o.
0: O fe ro wojo wojo.
10: Eh, wojo wojo
0: ko da ku. Ari yan o dun ko. Ogun baba mi, ogun mi, ogun baba mi. Oluwa loye o ti kale o ti ka ko bayi. Ah! Adupe. Oluwa ma seun. Ah!
11: Ọba tó jẹ́ káwọn ọ̀sẹ̀ ká fi ń gbọ́ wa yóò jẹ́ kọ́ gbọ́ wa lásán.
0: Olúwa ṣeun.
11: Ó jẹ́ kí ọmọ lẹ́nu ọpẹ́.
0: Olúwa ṣeun o.
11: Táwa náà fi ń dúpẹ́ padà sọ́dọ̀ ọ̀nà.
0: Olúwa ṣeun.
11: Ẹnu ọpẹ́ wọn ò gbé kan.
0: Àmì Elédùmarè.
11: Ẹnu ọpẹ́ tiwa náà sì gbé kan.
0: Àmì o.
11: Ọmọ ọba Dani tí wà ń kókó oríire fún gbogbo ayé. Ikú òjijì ní wọlé ọlá kò ní
0: wọ ẹgbẹ́. Àmì o, àmì, àmì, àmì, àmì.
11: Ọ̀wá ní wọ lulẹ̀ sí òkú.
0: Àmì o, àmì o.
11: Ọba tí ò jẹ́ kí káàbà owó. Ọmọ tìjà ní.
0: Wọ́n jẹ́ o.
11: Bẹ̀ láwọn tẹ̀jọ́ ń dá àwọn ọmọdé.
0: Àti ẹ̀yìn náà, àmì àti gbogbo àgbà.
11: Orúkọ mi ni àfàṣe ìtọ́ pẹ̀lú ẹ̀rọ.
0: Ẹ ṣeun.
11: Láti má ṣàyẹ̀ ẹni tó kọ́kọ́ sẹ̀ ní lọ́wọ́ pípé lálẹ́ òní lóru yìí ó ń sọ wípé ìyá òun ara wọn máa ń gbọ̀n
0: bẹ́ẹ̀ni
11: gbogbo ọ̀sẹ̀ dára gbígbọ̀n tàbí tí ń ṣàìsàn tí ò mọ̀ tó mọ àìsàn tí ń ṣe gan
0: tàbí
11: pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ tàbí ẹ gbogbo nǹkan inú gbóná gbogbo àìsàn tí ò sáré tún mọ. Ẹ gba gbogbo ẹ.
0: Ọyá.
11: Ẹ yọ ọkàn yìí náà ni. Pẹ̀lú ògbó ọmọ òmùdé fẹ́ ká àárọ̀ fẹ́ dá lórí ẹjọ́ mẹ́jọ.
0: Lágbára Elédùmarè ká tún jíjú ọpẹ́.
11: Kí lálọ́ bá mira. Ẹ lọ́ bá mira òwú òrìjínà.
0: Kí ni nǹkan náà.
11: Orí original. Orí tó mọ́ dáadáa. Ẹ̀kọ́ bàbá mi fi tí a bá po òbí mú ní márùn-ún láàárọ̀. Táwa fi síbi orí méjì. Síbi tá a fi mú kan. Ká fi gé orí. Síbi méjì. Ẹ jẹ́ ká jù sí mú ẹ̀kọ́ yìí. Ní fi sígbà sí ẹ. Yóò wá yọ àwà rò. Ẹ jẹ́ ká gbé mu. Ká tó jẹ kankan láàárọ̀. Lẹ́yìn tá kí mo fún wákàtí kan. Ká jẹun lẹ́yìn. Ẹ jẹ́ ká lò ó bẹ́ẹ̀ fọjọ́ márùn-ún. Tàbọ́jọ́ méje. Pẹ̀lú ògbó ọlọ́run tó wá di jọ́ mẹ́jọ.
0: Kó wá fún wa lábọ̀.
11: Àwọn ìwọ̀n tó ní ìtumọ̀. akaisa ti o ni komo a ro pe ri ja lori e
0: se ni
11: pelu ko lo
0: burupe
11: ewo lo tun kun be
0: bo o ya efo ewo lo tun kun
12: for me some feel
0: eh eh teje won kan to n ba se ga o ma leje nu ipo ma n ba jade
13: en te ko to ba ti we
0: ati en to ba ko to ba we tan ara jija ara ma ja ni aha
11: ara jije
0: eh
11: eh e keten ni lo lo ti mo so
0: ko lo lo to lori yen
11: akọnọrun
0: nu
11: ori
0: ati ogi abi
11: ati gbigbona pelu ori sibi meji
0: pelu ori sibi meji
11: lai fi yo lai fi sugar si
0: ko kan lo fo didi ose kan dele
11: pelu ogun na ko se ninu to be ko to si le lai ni
0: ah akọnọrun nu
11: pelu ogun lo do
0: ori ati ogi gbigbona la de fi yanju e ogi ti oni sugar mo je yin
11: ero pe lori ejo meje
0: ami ase idumare mi na reti ni ki mo nse lowo ti mo wa gbadan ope ah se mu ogbe gan mo fe je ba ya ta ma lo ope ah eya yi kasa okay je lo wa ohun to ba mu ope dani wa ke to ri pe ka lo fi se pale mo fojo mejo yen okay okay fọpọlọpọ to ti lanfani gbe lisi mi ki omo ibile mo ri pe ti npe mo dupe
14: oluwa sanu mi
0: to se yen ni
14: baba ti mo tara won jade
0: ori iwa oni gbadu ko ni ko adua
14: ti mo tara won jade
0: ise da ti wo si ni gbabode nu aye pe call ye number awon agba ni
14: latoni la oluwa sa
0: ta lo wa loju opo nu eyin agba ah, Mickey, they will not go
15: away.
0: Oh, no, no, no, no, no, no, no, no,
16: no,
17: I'm not done, Columbia.
0: I love you.
17: Kawana mawu ati oda kale gbadu arangba
0: e fe ku si leyin ki la gbe
15: mo lo ma ra lati
0: yo ri lati
17: e se bobo
0: se arangba da epon ni abi o nbe
17: ai mi ki a ma gbalẹ lo fe fun mi ara arati abi
15: gbalẹ ko mo ma ri wo
0: mi ki o ye mo do mo bi lo yo ko gbasu ko wa ni awon yen po to fe soro je yen mo da lohun awon tejo to po gan mo n gbo yi baba mi e seun
15: e lo pe wa ni ko
0: ami le du mare
15: gbo awon agbagba tun wa ti soro popolo won ni daru
0: ami ati ami
15: mo ti wa ki alaji lo kun mo ti jani Ọlá tó rin wájú tó lọ gá tún pèdè pèdè.
0: Yóò ní bàjẹ́.
15: Ọmọ ọlá pátọ́tà.
0: Ó tó.
15: Òròpọ̀ wà tó yẹ kí wọ́n máa ń pè ní tọ́nọ́tọ́nọ́. Àsìkò ṣùpá. Tó máa ń sóòrùn yọ. Ó tún lè máa yọ lásìkò ṣùpá ń gbà mí jẹ́rí tí gbogbo ẹ̀ bá dúdú. Ní tọ́nọ́tọ́nọ́ máa ń tọ̀nà. Kí ni Fáyọ́ bẹ̀ ni pé kò sẹ́ni tó mọ bíi tí tọ́nọ́tọ́nọ́ ti gbé rí ná. Mo ti wá ń bí ọlọ́wọ́ mo fi ń bí ọlọ́wọ́ gba oúnjẹ aláìní ọlọ́wọ́ má pa náà ṣe yín o.
0: Àmì àti tìyín náà àti gbogbo àwọn tó ń
15: bọ̀. Má pa láàárọ̀ má pa lọ́sàn-án
0: má
15: pa lálẹ́
0: má pa tọ́jà má pa
15: tọmọ àti gbogbo
0: ìṣẹ̀dá má pa lọ́sàn-án má pa lọ́sàn-án má pa àmì o àmì.
15: Ìyá
0: ìyá ìyá ẹ ṣe mo dúpẹ́ gan.
15: Olórí ọ̀dọ́ yín náà ni.
0: Mo dúpẹ́ bàbá.
15: Ẹ kí n sọ ní Tókí.
0: Ọ̀ dà bẹ́ẹ̀.
15: Ìbọn ṣe àfikún táwọn ọ̀rá mi náà ti sọ fún títí ní pàjápàjá yẹn. Wọ́n pàdé àwọn tó bá díẹ̀ ṣe ń gbọ́ rédíò lásìkò ewé ọ̀parun sẹ́ni tó bá ní pàjápàjá ẹsẹ̀ àti tọwọ́ kọ́lọ́ ọwọ́ ewé ọ̀parun tó jẹ́ títí òjọ́. Ẹlẹ́ẹ̀kejì kan wà kànáà kúrò bí ìlàjì agolo. Ẹlẹ́ẹ̀kejì wá sí kẹta ọmọ akéwì kan ní ìwé òròkúrò. Ọjọ́ ìdàlágbò, mo máa fún ọ lówó, kọ́ wá rí pé jẹ́ tútù, kọ́ wá sí nǹkan mẹ́jẹ̀ta.

0: ìṣòro ìṣòro tó máa ra yìí àwa jẹ ìṣòro ìṣúná máa rà àwa gé kéékèèké àwa gé kéékèèké wọn á rọ sínú kòǹgbẹ yẹn àwa mú epo pupa díẹ wọn á ṣáṣe wọn á pọ mọrí ẹ di àwa mú òwú nílẹ white and black wọn á wí rárá ìfi kankan ló ń pọ lára ẹ láìpẹ́ bá ní òrò ọ̀fẹ́ àti ìṣòro nǹkan bẹ́ẹ̀ yẹn ni o. Jẹ́nu náà bá wọlé tọ́ bá fẹ́ǹsì ní ẹ̀tàn bá bọ̀ fẹ́ǹsì ìlú tó bá jẹ́nu náà bá wọlé tí wọ́n rì mọ́bẹ̀ tí wọ́n rì kan náà tí ẹ̀yìn kù ní òṣùwò tó bá ń jẹ́ òmí burú pọ̀ ní òkùnkùn ní èdè ohun ìgbàgbé tí ìṣubá ní ṣe sì ní ohun tó ohun ìgbàgbé. Gẹ́gẹ́ bí ta bó wá ní òní eré ajé tí lọ méjì táwọn tó lọ ṣe ìgbìyànjú ẹ̀wò ewé ajé ewé ìṣàwúrò tòpin àti ewé ògúre àti ewé ọlà àtàjọ òṣìṣẹ́ state tàbí yèrè tuntun tán bá ti nínú ata yìí kọ́ wá lọ ògbẹ papọ̀ ó jẹ́ ẹ̀dẹ̀ ọ̀nà bá rí ó jẹ́ ẹ̀nà gangan náà mọ̀nà bá rí ó jẹ́ ẹ̀kẹ́ ìjà náà ni kọ́ wá tètè lè pọ́n níyọ̀ kọ́ wá fi àdúrà ṣe kí wọ́n kó jẹ ọ̀nà ogun wà láti rí
1: ìparí
0: ewé àánú ewé ajé náà bákan náà àti ewé ewé ọ̀la
1: lọ́dẹ̀
0: ta kí wọ́n lọ papọ̀ kí wọ́n fi ṣe ẹ̀yàn ọlọ́mọdé lọ́kùnrin tó gbé sí méje mẹ́sàn-án tó kéré kó gbé sí méje kọ́ọ̀tù lépo níyọ̀ kí wọ́n ṣàdúrà sí i gbọ́ra báyìí ìtẹ̀kùṣẹ́ kó kéré ṣẹ̀ fún
1: owó
0: ìdíwọ́ lọ́wọ́ mi tọkọ wa
1: àmì ẹlẹ́dùn máa
0: ṣàtúwà kú ti ìṣẹ́ ti gbé
1: àdúpẹ́
0: ọ̀ àwọn àwọn àtọ́jú pé àti mùsùlùmí ni àti títẹ̀ gbogbo aná ló bá láyé ọlọ́run ìjẹ́gá kí lè tó pé o
1: àmì o
0: ìrìnàjọba ọdúnjẹ ọjà kárí ayé àná dalẹ́
1: àná kálẹ́
0: inú ìjọba ní kọ̀ọ̀kan wa o
1: àṣẹ ẹlẹ́dùn máa rẹ̀ dúpẹ́ o ṣe bàbá mi o ṣeun
2: olùkẹ́
1: ẹ ṣeun ọmọba musa ẹ káàbọ sórí ètò.
3: ìyá tí wọn ní àwọn máa ń lo nǹkan kọ.
1: kò jí kò jẹ́.
3: yóò rọrùn. bí wọn bá ti jí ní àárọ̀ ọ̀la. ẹ̀yọ tí wọn bá ṣe ọ̀pá náà lọ́pọ̀ pọ̀ lọ́sàn-án ara mú kan sínú kí tó bá mọ́ ni mo ṣe bẹ̀.
1: tó
3: bá ti wá ṣe bẹ̀ tán lọ já. Ìwé adùn. Mo wà fomi díẹ̀ gbó. Yíyọ̀ díẹ̀ wá mi.
1: Kàn
3: fi gbó. Wọ́n bá ti wá gbó. Mo ń dà mọ́, mo ń domi wúrò mọ́ ẹ̀yọ̀ tán ṣe.
1: Ẹ̀yọ̀ yẹn.
3: Mo ti para. Mo dẹ̀ da kún omi tá mi fi wò. Ògùn fọ ṣe kí ìwọ̀ ẹ̀. Mo ń ṣe mọ́ ṣé nìyẹn. Mo ń ṣe bẹ́ẹ̀ léraléra dáadáa. Ogun tó kú lára wọn ó jì.
1: Èyí tó ti kú ó jì.
3: Pẹ̀lú ìyọ̀dà àtọ̀gbọ́n. Ẹ jẹ́ ká sí báyìí. Gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́. Àní ṣe ti rí gbogbo à ń pè kan ní olókè ilẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń dà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàmú.
1: Olókè ilẹ̀.
3: Bíkẹ́ lómi mọ́ sí ọ̀rìn ibùsọ̀ bíi mélòó kan.
1: Yọ ma mi gule gule. Ok, wọ́n lẹ̀ ń pèlè lókè ilẹ̀.
3: Ẹ rí òkúrú rẹ bíi pé kò mọ ọmọdé kò mọ àgbàlagbà.
1: Orúkọ rẹ̀ yíyan ọ̀dà. Kò fáyín. Kò fáyín. Ọlọ́run gbé ẹni lọ́wọ́. Kò fáyín. Orúkọ rẹ̀ kan ọ̀dà. Ẹ wá ní kò fáyín. Ẹ ń retí tẹ́lẹ̀ ni.
3: Àwọn ọ̀pọ̀ tí bí àìsàn ọ̀pọ̀ tí ọ̀dà náà àìsàn máa
1: ń kí ẹ. Tí ẹ̀yí tí ẹ̀ wá pọ̀ owó ọ̀sìbàjẹ́ wọ́n dá lóhùn.
3: Ẹja wa pòròpórò. Ilẹ̀ sílẹ̀ pòròpórò.
1: Pòròpórò.
3: Àti egbò rẹ̀. Ẹja sí. Pẹ̀lú mi. Kí wọ́n máa mú láti máa fi wẹ̀. Yọ lọ pátápátá.
1: Ṣé pòròpórò ọ̀nà àbí?
3: Bẹ́ẹ̀ni.
1: Ìrẹsílẹ̀ rẹ̀ tó jábọ́ fúnra ẹ̀. Ìyẹn lè rí lọ́dọ̀ àwọn eléwé ọmọ.
3: Ọ̀dà àwọn eléwé ọmọ náà lẹ́sìn rí.
1: Ọba ti pé ìrẹsílẹ̀ pòpórò.
3: Ẹ jẹ́ ká wá lọ síbi ọ̀dọ̀ àwọn ṣiṣẹ́ ṣiṣẹ́ náà.
1: Ẹ jẹ́
3: fún wa ṣe àṣínà kan.
1: Ọ̀yà o, àkókò wa tó ẹ̀yà àgbẹ̀ ọkùnrin ká fi dágbére.
3: Ẹ̀rọ òrókò.
1: Ẹ̀rọ òrókò.
3: Ewúro ìjọ́. Ẹ wà gun papọ̀. Wọ́n ṣe. Ẹlẹ́ wọn fi wẹ̀. Ẹsẹ̀ lè wọ́n fi wọ́n ilẹ̀. Ní ṣọ́ọ̀bù wa. Àbí ilé jẹ́. ọ̀nà tó dí ó sì máa là.
1: Kàbíyèsí Elédùmarè.
3: Ìlú Yọ̀ǹda Àbájá ni wáyé.
1: Mo dúpẹ́.
3: Ọ̀nà tó dí
1: yóò sì máa là. Ṣeun.
3: Ẹ̀yin náà sọ̀rọ̀ nípa infection àtọ̀ sí. Ẹ jẹ́ ká sáré tó ṣe lè.
1: Ọ̀yá.
3: Ìwé làpálàpá funfun. Kí wọ́n fi ẹ mú. Kí wọ́n fi gbó.
1: Wọ́n fi gbó.
3: Kí wọ́n máa mú. Ó gbọ́ dáadáa.
1: So àtọ̀ sí yóò kúrò. Ṣeun.
3: Yóò kúrò.
1: Mo dúpẹ́. Ojú ò ní tìyìn. Ẹ ṣe ọyẹ́ máa fèyí ṣe lọ wẹ́rẹ́dẹ́wẹ́rẹ́. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pè ẹ̀ dákun ẹ̀ má bínú. Nẹ́mbà ló pọ̀n ọmọ tìjà nílẹ̀ kí n fi ṣe dágbére. Ẹ ṣe ẹ̀kọ́ àtàárọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ̀ ń gbọ́ yìí. Ìdajì inú ìdá mẹ́ta rẹ̀ ló ń bẹ nínú ìwé wa. Ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tí kálukú bá dojú kọ́kọ́ lọ níwèé yẹn lọ́wọ́ ná. Òun náà gbọ́ àwọn èèyàn ti jẹ́rìí lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lórí ibùsọ̀ àìsàn. Àwọn oníṣòkè ọlọ́jọ́ tó pẹ́ kálukú ti ń dìde tí wọ́n ti ń rìn káàkiri tó ń da gbádábulẹ̀ ládùúgbò. Gẹ́gẹ́ màmá yẹn ti sọ. Àtàwọn nǹkan míì tó lè ronú pa rẹ̀. Onídàádúró ẹni tó látọ̀ sí ẹni tó látọ̀ gbẹ ẹni tó. Ọ̀pọ̀lọpọ̀ wàhálà làwọn àgbà ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí tó múyán dóko. Wọ́n dẹ̀ ti kọ́ sínú ìwé yìí. Òwá fẹ́ ràwọ́ rẹ̀ ń jẹ́ sáré pé àwọn nọ́mbà tó pè fún ẹ. Fún àwọn tó bá fẹ́ nípa ìwé pé àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí. Alákọ̀ọ́kọ́ nínú ẹ̀. 080-5418-7981. Ẹ chat wọn ní WhatsApp 080-5418-7981. Ẹlẹ́ẹ̀kejì rèé 080-5547-1669. 080-5547-1669. Ẹlẹ́ẹ̀kẹta rèé
2: 0913-321-3057. 0913-321-3057.
1: Tàbí kò pẹ̀lú pọ̀nà ọmọ tìjà ń ti kàlà sórí nẹ́mbà tèmi ti kàlà rà mí. 080-2795-2348. 080-2795-2348. 080-2795-2348. Yóò tún fìdí ọjọ́ mẹ́jọ tá a máa parí lórí ètò yìí. Ayọ̀ àti ìdùnnú kò fi lè ẹnì kọ̀ọ̀kan wá ṣe gbogbo ẹ́. Gbogbo ìrànkún pátá kó jìnà sí lè ti wà tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Mo kí yẹn kó àṣeyọrí o. Ọjà òní òní jáde mọ́ fún gbogbo wa. Pàdé ìjọ mẹ́jọ. Oní gangan ni tèmi jèrè ó dìgbà.

0: Flash FM 105.5.
1: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
2: Shared meals like delicious jollof and chicken.
1: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
3: That's why we say, let's go home. There's food at home.
4: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor kit.
5: The taste of home.
6: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
7: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
8: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
7: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
6: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ni Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
7: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
8: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
7: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
6: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
8: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
9: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
10: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
9: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
10: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
9: Nísìnyí, o lè jẹ́ alábàápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
11: Yeah, she don't dey watch the same cooking video for like 16 times. She don't pause, rewind, and she go still do am anyhow again. But this Porsche, she get the super fast Airtel 5G smart connect with data when you dey finish, which she fit connect to all her device them. And when light off, the battery fit last for 6 hours. Life just dey go for am, no shaking. Go carry your Airtel 5G Smart Connect today for just 25,000 Naira. Go to the Airtel shop where they near you or call 0911 000 0080 for free today. Airtel.
12: Duro náà kó tóra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé

0: name of Jesus. Amen. Jesus, Oluwa wa.
1: Amen.
0: Enye malorun e ja gbo eri na.
2: Tade e ka ro. Olorun ma sagbara do tun. Oruko mi ni Abiba Shobiye lati Delta State. Omo Ijori afefe ni mi. Mo dupe lowo Olorun se bi oba lori omo mi. T'Olorun ba mi gba koso ti oje o di oku lana. Dupe lowo Olorun ko se bi oba nipa apere igbagbo ororo se bi oba ati omi ti won fi ji omo na saye toro omo na ti dakuma ya o dakuma ya re lowo lana o wa ni shop mi lana omo yen sere won ba re gbo omo epon won lo le ni ti ye ti ndana ka to wi ka to fo omo ti dake o ti dakuma lowo o ba sa lo gbe omi atororo won bu si lenu won bu si lara won fi nbo loju are na fo ro pa lara na fo ro mu ororo saji omo na saye o dupe lowo olorun se bi oba o dupe eri mi po o mo kin kan so yi t'Olorun se ni ma ye mi lana ati ti inu osu tin mi ran ti osu tan ka san 9000 ojo tan ka san 9000 yen mo dupe lowo olorun se bi oba ori owo yen mi ni owo yen owo to wa lowo mi owo ti mo fe fi dajo ni o mo sa se meji boya kin san abi kin ma san mo sa daroju mo san owo yen mo yo ninu 20000 to wa lowo mi mo san 9000 yen bo ki lojo yen to su mo fi 9000 mo fi gba 270 ninu osu na o dupe lowo olorun se bi oba o mo gbe olorun se bi oba ga olorun a tubo ma sagbara yin dotun
3: oruko mi ni Miss Jimo lati jo Lusada mo dupe lowo olorun fun re iyanu to se nipasẹ ororo ati omi ti baba fun wa omi ajipo tani ka pọ kọja o ṣiṣẹ ìyanu ororo ti mo ti gbagbọ lori sapẹ to kọja yi o ṣiṣẹ ìyanu ko wa n ṣe mi gangan bọ ti o ṣiṣẹ ìyanu yẹn mo ni kọstọma kan to jẹ pe kọstọma yẹn tẹlẹ to ba ti de ṣọọbù mi inu mi maa n dun mi to ba ti de báyìí o máa mú bọ èèyàn wá o máa jẹ lóde pé èmi gan mọ tó bá ti dé bọ̀tì bírí ẹ̀kọ́ náà sátánì jẹ́ bí ìṣẹ́rí wọn mọ́ nìyẹn nígbà tó ń yá mo gbá nọ́mbà mi ò gẹ́tì wọn mọ́ bọ̀tì mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ojú ọkọ ọlọ́run tari wọn kọjá lọ́dọ̀ mi bó ṣe kọjá lọ́dọ̀ mi ní mi wá bí mo ṣe rí wọn wá jẹ́ ìbànújẹ́ ọkọ mi pé kí ló ń ṣẹlẹ̀ pé yẹn máa bọ̀ wọ́n sọ kọ̀ǹdíṣàn mọ́rùn pé kí la fẹ́ ṣe ọlọ́run náà ni ká máa pè kí n gbé ọ̀rọ̀ yẹn kúrú omi àjípọ̀ yẹn bí mo ṣe gba omi yẹn wọ́n láwọn tí ń wáṣẹ láti ọdún tó kọjá nìkan yẹn ti ṣẹlẹ̀ àwọn sáfọ̀ wà lórí ìrìn ni àwọn òṣìṣẹ́ kankan ṣe omi àjípọ̀ yẹn bí mo ṣe ṣe ayẹ sí bàbá yẹn ṣe píra kan lọ́jọ́ yẹn wọ́n wá ṣe kòǹgẹ̀ mo fún wọn lómi yẹn lọ́jọ́ yẹn mo ní kọ́ lọ fi wẹ̀ nígbà tó máa padà jọ pé màmá bá wọn wá èèyàn bó ṣe wọn ní kó ṣe ṣe píkìlà káwọn tiẹ̀ fi rówó jẹun mo wá ṣáà tiraka àwọn bàtọ́ lọ́hún lè fún mi ṣe mo ráwọn èèyàn wọn jọ àwọn èèyàn tẹ̀wọ́ kọ́kọ́ káwọn lè mẹ́ni yìí lọ kí ni mo fẹ́ mí lè yìí lọ ṣe nkankan mo níra kò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó yí bẹ́ẹ̀ ni wọ́n bá ní òkè gbà lọ́jọ́ ẹ̀ ó tún jíjọ́ kejì ó tóbi jọ́ kẹta náà sọ̀rọ̀ nígbà sọ́bẹ̀ ẹnìyẹn pé kó wá nídẹ̀yìn tó ń lo omi yẹn tí wọ́n fi wẹ̀ ẹnìyẹn wá ní pé kan wá nígbà tó rí wọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run wá ṣe yẹngbà tí mo tún wá bọ̀ ọ́nú fún àpẹ ọ̀rọ̀ yẹn gùn bọ̀ tí mo ń gbé sókí tí mo tún wá bọ̀ ọ́nú fún àpẹ mo ṣáàṣì wọn ní ọ̀rọ̀ sanwó iṣẹ́ tó tún lọ ṣe náà wọn tún fẹ́ san mo wá tún fún wọn ní òróró yẹn ẹnìkan náà tún wá mú wọn lọ síbi bíríkìlà yẹn ìgbà tó wá débẹ̀ ọlọ́run wá jẹ́rìí ara ẹ̀ iṣẹ́ tó ti wọ́ láti ọjọ́ tó ti pẹ́ ẹnìkan kọ̀ ṣe kòǹdé ọ̀ torí wọ́n jẹ́yàn tó máa ń ṣàánú èèyàn wọ́n bẹ̀rẹ̀ ẹni ẹni lọ́gbẹ́gbẹ́ kí ló ń ṣe bíbà ẹ́mìà kọ̀ǹdíṣàn ni wọ́n dẹ̀ ní òkè kí ló ṣẹlẹ̀ ó ṣàlàyé wọn ni àwọn wá ṣẹ̀bọ̀ tàwọn ìgbà táwọn oníbàlà ṣe máa lé jẹ ẹbí ẹbí báyìí rárá kò jẹ jẹ yìí ẹnìkan máa ń wọ ẹnìkan tó fẹ́ bá ṣiṣẹ́ ṣe máa ní wọ́n ní yá wọ́n ṣe mú wọn ẹ má bínú wọ́n ṣe lọ yá yẹn wọ́n ṣàṣe lọ yẹn lọ́jọ́ yẹn gangan ló gba kọ́kọ́rọ́ mọ́tò tó fẹ́ máa fi ṣiṣẹ́ yẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n dẹ̀ sọ wọ́n tó jẹ́ pé ó múnú mi dùn inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe wà fún òun ló dá gbàgbọ́ ní pípàpẹ́ tó kọjá yìí ó ṣiṣẹ́ ìyanu mo yan ọlọ́run lóge.
4: Orúkọ mi ni Imran Olanike. Gbogbo èèyàn mọ̀ mí ní ìyáálé kan láti ju ajá grash mo yin ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ẹ karùn-ún ẹ̀rí mi ní bàbá ẹ̀rí mi àkọ́kọ́ lọ báyìí pé lórí firstborn mi ó fẹ́ ṣe wáìkì àti nẹ́kù ní skul tó ń lọ school yen de ni won ti ma so pe o kini result won ni result won ni result gbe lo ma so pe won ni result mo wa fi igbagbo mi gbe mo de dupe ni owo olorun pe igbagbo mi de mu mi ni arada tori pe mo so fun sister mi to mo yen gbe lodo won mo la nti mi mo ni school yen lo mo yen ti ma se exam mo ni ko wa lo se standard ke mo ni no mo ni ti gbugbu yu pa ni result in school yen mo ni gba po mo yen ma ni result olorun de gbo olorun de gba omo yen de se exam yen o de dupe lowo olorun o se mejeji lo to ko to ri se nipa towo to olorun sa gba gbogbo ni gbogbo ona sa mo dupe lowo olorun ni last sunday to koja lo lohun ni first sunday bo lo si igedo branch mo ti lu fa pe won gba odo mo won lo si igedo branch mo wa pe ore onibeji o ma n pere yen won ni 1000 man ni ni 1000 mo sa ni ta lo fe jade fun 500 mo sa mo ore yen mo fi se won kini keji mo sa ni ka fi gbadura kan ti a ba fe ki olorun se fun wa ni ose yen ku to pari daddy mo ma gbadura lori nkan meji nkan mejeji yen olorun ma mo wa ni ase olorun ma da mi lohun lori akoko ni lori omo mi yen pe gbogbo gba ti result won ba jade se olorun ma je mu pe baba ti mo gbagbo ti mo tele olorun baba ni olorun se bi oba olorun ti mo n pe ni dubule to n da mi loro to n da mi lohun loro aye raye gba gbogbo gbogbo result mo de kuro ni bibe ile to sikeji ti mo fi sikeji ohun ni ti odogani bibe ti mo tin sise ama lo doja lati nigeria lati lo si abroad ni o wa ni won mu oja wa yen ni si oja yen ti le ni 1 month ti awon custom ti mu oja yen lani won ni list ti won send si awon ko ni awon ba ni oja won sa si oja yen won ni ko lo mu owo to po wa oga mi sa pe mi mo sa so fo ga mi pe mo ni gbagbo yi pe without any money won ma fi oja yen sibe yi pe mo gbagbo ninu olorun ma je mu pe baba ti mo tele pe mo gbagbo ni gbogbo oni pe ti o ba so n ko mo ni ori oja yen mo lo ma se lase yanju mo fo kan bale mo sa n gbadura ni lori mo n gbadura pe o ni si problem fun gbogbo ogo kada pada fun olorun nigba to di ojo thursday ma se kuro ni ìpàdàgbà láti ṣe bí ọba ní àjá mo ti padà sájà láti àjá bí mo ṣe kúrò níbẹ̀ bí mo ṣe dé ibẹ̀ ń jẹ́ ìwọ́n ní ká gbàdúrà yìí pé ká lọ gbà ròyìn ayọ̀ before sunday ok mo ṣáà lọ dáàdì níwájú ọlọ́run májẹ̀mú pé tí a ò gbọ́dọ̀ pè jẹ́rìí bí mo ṣe ń wọlé láti ìpàdàgbà láti ṣe bí ọba ní ọjọ́ thursday ìròyìn ayọ̀ láti ọ̀dọ̀ ọmọ yẹn ni mo kọ́kọ́ gbà yìí pé mọ́mì congratulation mo ní kí ló ṣẹlẹ̀ ó ní mọ́mì ó ní result mi ti jáde ó lóun dẹ̀ yan ọlọ́run bí ọlọ́run tẹ̀ ń sìn kò dójú àdúrà tì mí nínú àwọn táwọn wà ní skul yẹn àwọn 15 péré ni àwọn ò ní result àwọn ní result ní pé bọ̀ nínú àwọn 15 yẹn òun nìkan result òun ṣe fine ju mo dá gbogbo ogun àti ọlá mo dá padà fún ọlọ́run ṣe bí ọba ayérayé ṣe o ọba àwọn bó ṣe ọlọ́run má jẹ̀ múpẹ́ ṣe mo ṣáàyàn ọlọ́run kò tó wọ́n na wà bí ọ̀gá mi ṣe pè mí nìyẹn o ó ní nìkẹ́ ó ní olúwa ṣeun olólùwà ṣeun olólùwà ṣeun olólùwà ṣeun ó ní wọ́n ti fi ọjà sílẹ̀ láì jẹ́ páwọn 750 kọ̀bọ̀ mo yan ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọlọ́run má jẹ̀ múpẹ́ ọlọ́run mú sọ̀fà ọlọ́run ṣe bí ọba olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà mo yìí gbogbo orúkọ ńlá rẹ̀ ga ní gbogbo agbo mo ní mo yìí olúwa ṣe o.
0: ẹ sọ pé olúwa
1: olúwa
0: fún mi ní ẹ̀rí ńlá
1: fún mi ní ẹ̀rí ńlá
0: ẹ̀rí owó gidi
1: ẹ̀rí owó gidi
0: olúwa fún mi lẹ́rìí
1: olúwa fún mi lẹ́rìí
0: fàyè gbà mí
1: fàyè gbà mí
0: mo fẹ́ jẹ́ èèyàn
1: mo fẹ́ jẹ́ èèyàn
0: májogo dandúró mọ́
1: májogo dandúró mọ́
0: fún mi lẹ́rìí orere
1: fún mi lẹ́rìí orere
0: gbogbo ayé ó bá mi yọ
1: gbogbo ayé ó bá mi yọ
0: in the name of Jesus
1: amen.
0: Tó o bá ti sọ rẹ lónìí jọ fi béèrè fún owó fi béèrè fún owó àìní owó bá bàjá yà bẹ́ẹ̀ ni tó o bá sówó lápò tó o bá gbọ́ pé kan sẹ́nìkan àyà ẹ̀ máa já tọmọ ẹ bá ń bọ̀ lọ́dọ̀ ọ̀hún ayára ó máa jáàbí àbó fẹ́ béèrè owó tó fi jẹun ni ṣùgbọ́n tó o bá wà lọ́wọ́ ọkàn balẹ̀ ẹ fi béèrè owó tó o bá ti sọ rẹ béèrè owó olúwa mo nílò owó sọ project tó wà wájú ọfọlọhun ó láti yanjú ẹ lórúkọ jésù ọrọ rẹ máa gbọ
1: amen
0: in the name of Jesus
1: amen.
0: Gbogbo èèyàn ọlọ́run tẹ wà nílùú ìràwọ̀ ẹ kú gbàlejò wòlíì mo sọ fún wa pé bí ilé cooperative yẹn láti máa pàdé cooperative building tó wà níwájú primary health center nílùú ìràwọ̀ bẹ̀ láti pàdé lágbára ọlọ́run tá a bá kúrò ń bẹ̀ a máa lọ sí ọ̀kà kan gbogbo èèyàn ọlọ́run tí ẹ wà ní òtú wòlíì ń bọ̀ wá bẹ̀ yín wò tí n bá ti kúrò ní ọ̀kà ká lagbara olorun ma de otu bo lati pade ile egbe telo ni egbo ifa ni otu ibe lati ma pade loruko jesu wara anugba
1: amen
0: karima ejigavara ha mo pase aye re adide
1: amen
0: apere gbagbo ti nbe ninu oko ta ma pin ni ilurawo ati ni okakala gbara olorun loruko jesu wara anugba
1: amen
0: wa de se bi oba
1: amen
0: mene wa se bi oba
1: amen
0: to ba di soru la ma pade ni his present testimony city ni ogun state o ma ni agbara to ba wa ni ogere sagamu ati ni agbegbe re ja pade nbe o ma ni agbara sa loruko jesu wa se bi oba
1: amen
0: mo lo se bi oba
1: amen
0: mo lo se bi oba
1: amen
0: oro re ma gbo
1: amen
0: oro re ma gbo
1: amen
0: iran ogun se mo lara
1: amen
0: iran ogun se mo lara gbogbo lojo bi oni oni wedding anniversary elora anugba
1: amen
0: ojo gbe yawo re yi ayajo e ayo ni ojo bi re ayo ni ayo wonu aye e
1: amen
0: anu wonu aye e
1: amen
0: wo gbe yawo re
1: amen
0: lo se bi oba
1: amen
0: be ni yori
1: amen
0: happy birthday and happy wedding anniversary loruko jesu e ma ra anugba
1: amen
0: awon celebrant o wa loni
5: adedeji bola ni abule egba happy birthday to you.
0: Mary Adenitan, Iyawo Jagabam, Protocol Yasebioba, happy birthday to you. Mr. Suleiman Olatoboson ati Abiola Ilori, happy birthday to you. Loru Kojus Emiyima Gun.
1: Amen.
0: Ede Sebioba.
1: Amen.
0: Bless our prayer, boy, more Ibonu boy, Jesu. Oya Babara.
1: Amen.
0: Aye, my phone.
1: Amen.
0: Wade Sebioba.
1: Amen.
0: Jesu, Uluawa.
1: Amen.
0: Ya pade de Facebook, na go mejo. Ni asale lori YouTube ati lori TikTok loruko Jesu o ma ra anugba
1: amen
0: ogo ra jade
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: ba nkoju se nkan fi da loju bayi.

0: Na Dodoku, only the best.
1: Baba, akorin lata aro ni. O ti su mi ibo gan la nlo bole mu mi lo.
2: Arakunrin, fokan bale. Onu ati la re ni mo fe fi han e. O ya wo. Ore.
1: Takashi pelu edegbeta naira 500 naira lori Splash 105.5 FM pelu code e *347*1004*1#. Lori Lajelu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
3: Bodajide, bodajide, ki lo sele, ki le nso loju orun yi, se nla la ni, abe nsiranran.
1: Mo sese ji ni, o dabi eni wipe ala ni, koda ala to dara ni, mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashier. Mo ala ojo pipe re wa si imuse pelu Cashier. Iwo na le ji olubori ninu osu kejo yi, ma se je ki anfani ikokoja re o, je ki osu kejo yi je osu ikore lopo janturu fun o pelu Cashier. Fún tí ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fún ìtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Flash FM 105.5.

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó sọ àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútò rò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube ó jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún. O lè pè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chátà tàbí kó o bú òkú rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èrèjẹ àti àjẹmọ́nú kọ́tàkọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbákàbọ̀ ọmọkulé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1,000 naira lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́. Àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gbàǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app Street Trip lónìí tàbí kó o kàn sójú òpó ayélujára yìí.

0: kéèké káàbọ̀ sí ibùjókò iléeṣẹ́ ààrẹ ní Abuja. Ibẹ̀ lòun ti sọ wípé Atiku Abubakar ọmọ nǹkan tó ń sọ pé nǹkan ti kọjá gbogbo eléyìí tí ó ń sọ. Ó ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó ní ṣá máa ṣe ládùúà pé kí àgbéga dé bá wa ni àbí ká tún padà sẹ́yìn, pé kó mú kan nínú méjèèjì. Iléeṣẹ́ ààrẹ ni presidency. Ó wá túṣu désàlẹ̀ kòkò wípé èròǹgbà tí ń bẹ lọ́kàn Atiku Abubakar ó jẹ́ eléyìí tí ò rajaja kankan, àti pé ó kàn ní nǹkan ṣe pẹ̀lú òṣèlú láti fi búrẹ́dì kó àwọn èèyàn lómi ọbẹ̀ lásán ní mọ́tàlá one. Mò ń wá go tètè ká ń tọ́ka.
1: Ó dáa tó wẹ́rí bẹ́ẹ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ epo eléyìí tí wọ́n ní yíyọ tí wọ́n yọ àwọn owó tí wọ́n tara bẹ́ẹ̀ gbàjọ ọ́ pọ̀ púpọ̀ o. Ìbéèrè ni wọ́n ń jẹyọ báyìí pé àwọn owó tá à ń sọ nípa rẹ̀ yìí o, níbo ni ẹ wọlẹ̀ sí? Àwọn owó tá à ń sọ nípa rẹ̀ yìí kí ni tí wọ́n fi ṣe? Àwọn owó tá à ń sọ nípa rẹ̀ yìí níbo ló wà? Wọ́n ní ẹni tí ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC, ìyẹn Alhaji Atiku Abubakar. Òun náà ló mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè tó ń tì tọpinpin lórí owó kẹ́lẹ́ ìtótó tírílíọ̀nù lọ́nà márùndínlógún ó lé bílẹ̀ ń já mẹ́jọ owó orílẹ̀-èdè wa Nàìjíríà 15.8 trillion naira, léyìí tí ń ṣe lálàyé pé owó tá à ń sọ nípa rẹ̀ yìí o, wọ́n yọ ọ́ kúrò lára owó ìrànwọ́ epo, wọ́n wá gbàjọ. Òun náà ló di iye òǹkà eléyìí tá a pa ẹ̀kẹ́lùn. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé òun ti ṣèlérí o pé bó ń bá ìráàyè di ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà, owó ìrànwọ́ epo tí wọ́n yọ níjò ní ìyá àná ní pápápá ń lòun ó da padà o. Bẹ́ẹ̀ bá wá rántí bẹ́ẹ̀ bá gbà pé ní nǹkan bíi ọdún mẹ́rin sẹ́yìn, òun náà ni Alhaji Atiku Abubakar ló ti ṣe lálàyé pé òun náà o, owó yọ owó ìrànwọ́ epo, owó yọ owó ìrànwọ́ epo. Ǹjẹ́ kí ni tó dé? Wọ́n ló ṣe lálàyé pé ọ̀nà tí à ń gbà ṣe owó ọ̀hún mọ̀kùmọ̀kù ni. Ọ̀nà tí à ń gbà ṣe owó ọ̀hún ó ti bá gbígbé látẹ̀yìndé. Àwọn tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ògbìn tí wọ́n díje du ipò ààrẹ lọ́dún 2023 léyìí tí a ti rí Bola Ahmed Tinubu ẹgbẹ́ òṣèlú ti APC, Atiku Abubakar ẹgbẹ́ òṣèlú PDP nígbà náà, àti Peter Obi ẹgbẹ́ òṣèlú Labour Party nígbà náà. Wọ́n ní gbogbo wọn ní ọpọlọgọ ní ọpọlọntíà o pé àwọn òyàwó ìrànwọ́ epo, nítorí pé ìlànà mímọ́ lu jìbìtì ó ti wọ kinní ọ̀hún. Ẹ wá já lọ o, sẹ́kẹ̀tẹ̀ ẹni tí í ṣe alákòóso fún olúùlú lórílẹ̀-èdè wa Nàìjíríà Ìyẹnsan Wike léyìí tó náà tètè dá ọ̀rọ̀ ń padà ní pápápá sẹ́kẹ̀tẹ̀ Atiku nígbà tí ó mọ sọ̀rọ̀. Oníṣẹ́ ẹ̀rí Alhaji Atiku Abubakar tẹ̀ ń wòun èyí tó fẹ́ díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC báyìí. Ó ní gbogbo ohun tí ń bẹ lórí ẹ̀mí rẹ̀ bíi kọ́sàdépò, ó sì fẹ́ lo gbogbo agbára rẹ̀ láti dépò ọ̀hún. Léyìí tó sì jẹ́ pé bá a bá ń sọ̀rọ̀ nípa ìṣèjọba kò sí kankan bẹ̀ eléyìí tó yẹ. Ó ní ọ̀rọ̀ rẹ̀ ti ń gbé kalẹ̀, ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọmọ láńgidi lásán ni o, torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣèjọba eléyìí tó gún mọ́ mélòó ló yé Atiku ń bẹ̀. Bá a bá sọ̀rọ̀ nípa ẹ̀ka ètò ìlera èyí tó fẹsẹ̀ múlẹ̀ mélòó òun náà ló yé Alhaji Atiku Abubakar ń bẹ̀. Alákòóso ọ̀hún ẹni tó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lásìkò ìgbà tó ń lọ rèé wo àwọn àkànṣeṣẹ́ kan eléyìí tí a ṣe nílùú Àbújá. Òun náà ló mọ̀ ń fẹ̀sùn kan Alhaji Atiku Abubakar pé kẹ́ ẹ mọ́ wò ó, bí ó ṣe dépò ní sàǹbẹ lórí ẹ̀mí rẹ̀, gbogbo ọ̀nà tí ó sá fi gbíjá ipò ń gbà ó ní bẹ lórí ẹ̀mí rẹ̀, ipò sá. Òun náà ní bẹ lórí ẹ̀mí Atiku Abubakar o. Ó wá tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ ilé tí ẹ gbé kalẹ̀ pé arákùnrin tá à ń sọ nípa rẹ̀ yẹn Alhaji Atiku Abubakar lọ́dún 2023 ní pariwo palantia pé owó yẹn wò ìrànwọ́ epo. Ǹjẹ́ kí ló dé? Wọ́n ló sọ pé ìwà àbàjẹ́ ó sodo síbẹ̀ púpọ̀ ju olówádọ́dún 2026. Ó ti yá ayíbìrí lórí àwọn ọ̀rọ̀ rẹ̀ ilé tó gbé kalẹ̀ pé ní kínni bó ń bá dórí ipò òun ó dá owó ìrànwọ́ epo padà. Who does that? Ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ pé ẹ dákun, àwọn ọ̀rọ̀ tó sọ lọ́dún 2023 só ti kú àwọn ọ̀rọ̀ ọ̀hún jẹ ni. Alákòóso fún olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà Ìyẹnsan Wike ó wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà o pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí àwọn olóṣèlú tí wọn bá ní nǹkan gidi lọ́wọ́ láti ṣe fún yín lórílẹ̀-èdè wa Nàìjíríà, ẹ kọ tí ọ̀gbọ́n sí wọn, torí pé bábá ẹ wo ẹni tí ṣàyẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà ṣíwájú Bola Ahmed Tinubu yíyọ tó yọ owó ìrànwọ́ epo níjò ní ìgbésẹ̀ akínní o. Léyìí tó sì jẹ́ pé ọ̀nà àti dóòlà ẹ̀ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà láti mọ̀ bá adẹnukọ.

0: òun náà ni ìgbésẹ̀ náà jẹ́. Ìwé ìròyìn The Nation ló gbé láàárọ̀ tòní, ó ń bẹ ní ojú ewé kejì ìwé ìròyìn náà.
1: bí owó ní sọmọ àjẹ béèrè ní sọmọ ọ̀nàjà ọjà tí a bá rà kalẹ̀ ta ni ò ṣe àmọ̀ pé owó náà la fi pa
0: dẹ̀sí
1: owó dà owó la fẹ́ ẹmọrú nǹkan ẹ̀.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Signs and wonders. I'm not sure if you're a man.

0: Simple by history. But I know you tell me I have fat you can do better. Friday, don't marry lost you can do a ticket for. Ashala Yanuni.
1: Ite meji omi orombo lemoni sibi eduko ati iyo.
2: Ki lo popo ki lo de ti eju se ku gbogbo ile bayi
1: apopo si mo fi fun eyin mi ni o o fe dabi e
2: gbagbe apopo yi Epsodent natural charcoal whitening toothpaste tutun ni o lo be ni je ki eyin re fufu lona adaiba pelu ohun ifoyin Epsodent natural charcoal whitening toothpaste tutun a se pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fo eyin re jile Epsodent charcoal eru adaiba eyin fufu dada
3: Achievers University calling. Did you miss the first admission screening? Not to worry, here is another opportunity. Achievers University Owo Ondo State invites qualified UTME and direct entry candidates to a second admission screening exercise for undergraduate programs in medicine and surgery, pharmacy, nursing science, medical laboratory science, basic medical sciences, natural and applied sciences, social and management sciences, engineering, law, and education. Details of available programs, scholarship opportunities, flexible payment options, entry requirements, and fees are on the university's website, www.achievers.edu.ng. Application can be processed online via the website or at the university registry. This second screening will be held by 9 a.m. on Saturday, 22nd of August 2026 at Achievers High School, Kilometer 2, off Arulogun Road, Ojo, Ibadan, Oyo State. For inquiries, call 0813-459-1733, 0803-220-0325. Achievers University, knowledge, integrity, and leadership.
4: Ekuleo. Ebi n pa ka si nkan si mi la.
5: E kaabo iya mi. Ki le wa je bayi o?
4: Iwana, mo fe ounje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
5: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
6: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulowo adun Golden Penny Noodles.
4: Mo se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyin.
5: Iya to ya yi to si mo toju omo ni.
6: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi.
7: So ti fun tedo iroyin na ni e ngbo ni kan ni omoluabi di Integrity Station Splash 105.5 FM ile fufu bala o felele ni badan ka se papapa iroyin po sugbon a ma da seriya fun awon ole gbadan ni
8: oh yes ke
7: ajo lofin toto tin dode awon tun pa owo ilu ni ponpo lorilede Nigeria eti amosi EFCC ati ajo to nse wadi awon oniwa baje ICPC ati awon ajo lolokun ojokan miran to se pe ise ofin toto ina ni ijoba Nigeria gbele won lowo ina la gbo pe won ti bere iwadi lori aduro owo bilionu mejila naira kan ta amosi 12 billion naira to je ti ijoba apapo eyi ti won ya soto ti won si gbe jade fun ajo to nse konkari ere bolu alafesegba NFF lorilede Nigeria nigba die seyin gege ba sigbo owo kishi ti aso yi bilionu mejila naira ina ni are orilede Nigeria Bola Ahmed Tinubu fowo si lodun 2024 wi pe kon fi san gbogbo ajele owo ti won je awon agbabolu orilede Nigeria nigba na ati gbogbo awon kan ton kowe fun poye ka won rowo gba ton si rowo gba amo iroyin kan to je jade o fidi e mule wi pe titi ana ode ye won ni awon kan ton je asoju ajo to nse konkari eto ere bolu orilede Nigeria na ni won ti pe ton de ti gbe ni Asante yi pe won lebo leru ati pe won ni awon ibere kokan lati dahun bakan na koda agbo wi pe iwadi ta wi ti won se fun o feju keke ni isin o koda won tun ti ranse pe awon mi ti nbe l'office won pe kon wa salaye kini won mo ni pato nipa bilionu mejila naira ti joba apapo orilede Nigeria labe dari Bola Ahmed Tinubu ya soto lati san gbogbo gbese ti won je ikokan awon agbabolu to nsoju orilede Nigeria ṣùgbọ́n tó ṣe pé àlọ́ la rí àràbọ̀ kankan. Ìròyìn náà fìdí ẹ̀ múlẹ̀ nínú lẹ́tà kan èyí tí ọ̀nàjà Joshua tó fọwọ́ sí lórúkọ akọ̀wé àgbà gbogbogbò fún àjọ tó ń ṣe kòǹkárí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ńlẹ̀ Nàìjíríà. Inú èyí tí wọ́n ti sọ yanya wípé àwọn àkọọ́lẹ̀ gbogbo tó wà ńlẹ̀ wọ́n tí lè ṣàlàyé lórí bí wọ́n ṣe náwó, àti pé owó tá à ń sọ yìí gan ìkọ̀ọ̀kan àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ lówó ló wà fún. Kí ló wá dé tí wọ́n ń dídà, tí wọ́n ń dìdò, tí wọ́n ń lọ sókè, tí wọ́n ń lọ sódò, tó jẹ́ pé àárí kókó ọ̀rọ̀ kan pé ń bo lowó ọ̀hún wà títí di àkókò yìí. Kódà wọ́n ṣèwádìí gan títí wọ ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí, tí àjọ tó ń ṣe kòǹkárí aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Nàìjíríà tí wọ́n sì ń sá kíjokíjo títí ọjọ́ kọkànlá oṣù kẹjọ tí a wà yìí. Kí má gbà ọ́ lásìkò mọ́tàlá one àdínní one màmá ṣe màmá. Ohun tá a rí gbọ́ náà ni pé ìwádìí ó sì ń lọ lọ́wọ́. Ọlọ́run ọba ọ̀jẹ́ kówó náà ó pọ̀ mọ́tàlá 12 billion naira péré.
8: Owó eléyìí ọ̀pọ̀. Ọ̀dà ọlọ́run ó dá sí.
7: Díẹ̀ ló kù kó pọ̀.
8: Ó ti dá.
7: Ṣèbí 12 billion naira ni.
8: Ṣé péré wánú?
7: Ibi tí wọ́n fi pamọ́ sí.
8: 12 billion naira only.
7: Túláàsì ni wọ́n wà jáde.
8: Ó di dandan báyìí. Ó dá tó bá rí bẹ́ẹ̀ já lọ òyìn ní sójú ewé kẹ́hìnlé ní ọgbọ̀n ìwé ìròyìn The Nation lè tó jáde fún tààrọ̀ tòní níbi tí ẹni tí ṣe ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá yẹn Lọ́túnjì Dìísù ti bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ léyìí tó sì ń kì wọ́n nílọ pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o. Ẹ má gba àwọn olóṣèlú kan láàyè láti máa fi yín jagun. Ẹ má gbà wọ́n láàyè láti máa lò yín tako àwọn alátakò wọn. Ẹ má gbà wọ́n láàyè láti máa ṣàmúlò yín gẹ́gẹ́ bí jàǹdùkú. Ọ̀làtúnjì Dìísù ẹni tó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọ̀dọ́ ọ̀hún sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ nílùú Àbújá láti sàmì ayẹyẹ àyájọ́ àwọn ọ̀dọ́ lágbàáyé tọdún yìí. Wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ní ṣe lálàyé fún àwọn ọ̀dọ́ ni pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o. Ẹnikẹ́ni nínú yín tó bá ń kópa nínú ìlànà ìkọlù, tó bá ń kópa nínú jàǹdùkú, tó bá ń kópa nínú àwọn ìwà ìbàjẹ́, irúfẹ́ onítọ̀hún kọ́ ó ń bọ ọjọ́ iwájú ọ̀la rẹ̀ jẹ́ ni o. Léyìí tó sì jẹ́ pé irúfẹ́ àwọn ọ̀dọ́ tá a nílò òde òní ló yẹ kí wọ́n fòpin sí mímọ́ gba àwọn olóṣèlú kan láàyè láti máa ṣàmúlò wọn lọ́nà tí kò dáa. Ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ o pé gẹ́gẹ́ bí ọ̀dọ́ oríṣiríṣi nǹkan ni a lè kópa nú ẹ̀ léyìí tí ó mú kí ọjọ́ iwájú rere kó lè fọrùn rere fún wọn. Ìyìn nìbó bá di lẹ́yìn ìwọ́ ọ̀la ó ní àwọn nǹkan wọ̀nyí bíi kí wọ́n darapọ̀ mọ́ àwọn okòwò eléyìí tó nítumọ̀ tó sì bófin mu àwọn ìmọ̀ ẹ̀rọ gbogbo ó ń bẹ́ẹ̀lẹ̀ léyìí tí wọ́n lè ṣàmúlò rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ̀ka ètò ẹ̀kọ́ àti lílo ìlànà ọgbọ́n àtinúdá àti àwọn ìgbésẹ̀ kan eléyìí tí ó mú kí ìdàgbàsókè kó dé bá kó wá wọn. Ó ní bí ẹ bá lè ṣe léyìí ó dára púpọ̀ o. Yàtọ̀ sí mímọ́ ṣe jàǹdùkú olóṣèlú léyìí tí ò níbì kankan eléyìí tó lè gbé wọn dé. Ó wá tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó gbé kalẹ̀ pé ọjọ́ iwájú tẹ̀ ń wò yìí ọjọ́ iwájú tó dára ni o, léyìí tí ó sì fọre fún ọ̀dọ́ eléyìí tó bá ṣe àmúlò rẹ̀ dáadáa. Iyún báhùn àwò gédéńgbé ẹ já lọ sákàtà ẹnìkan eléyìí tó ti gbà kan rí jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ sí ààrẹ yìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Bashir Ahmad Níjẹ̀ọ́ nígbà tó ń mọ sọ̀rọ̀ ń tiẹ̀. Ó níṣẹ́ rí ẹni tí ṣe àìlò lédè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Òun náà ló mọ̀ ti rí àtìlẹyìn ìgbà báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun o. Léyìí tó jẹ́ pé nígbà tí ó bá di ọdún 2027 eléyìí tí ètò ìdìbò yóò wáyé ó ní ọlọ́run gbọ́ àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun gbágbágbá báyìí òun náà ni wọ́n ṣe àtìlẹyìn ìní fún ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nínú àwọn àtẹ̀jáde kan eléyìí tó gbé jáde lórí ìtàkùn ayélujára ti X èyí tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ lánàá tí í ṣe ọjọ́bọ̀ Thursday níbẹ̀ ló ti píya mọ́ rẹ̀ pé bẹ́ẹ̀ náà rí bí ẹni tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke òun náà ló ti lọ rèé ṣe àbẹ̀wò ìní sí ẹni tí í ṣàyẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àtòun àti àwọn èèyàn rẹ̀ pàápàá jùlọ àwọn tí ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti Àkọ́ọ̀dù léè jẹ́ sí lọ rèé gbé ìwé ẹ̀rí àti díje o àti wọlé o èyí tí ẹ gbà lákàtà àjọ INEC pé ẹ gbà kẹ ẹ wò bàbá àwa kí a sì wàá dúpẹ́ lọ́wọ́ yín ni. Nígbàtí Ahmad yóò mọ wá fèsì lórí àbẹ̀wò eléyìí tí Adémọlá Adeleke ṣe sí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní ẹbẹ́ yìí náà rí báyìí pe are lo duro gege bi baba leyi ti o da se o gbogbo ile to wa pelu eto dibo ni ipinle osun odibe ina ba si ni ke wo dada awon ti a dije dupo yin ni si ipo gomina ni ipinle osun omo egbe oselu ti apc nbe to n duro gege bi egbe oselu alatako akodu nbe e tin se joba lowo onibe ba fe mo ninu eto dibo to waye si ipo gomina ni ipinle osun yen ni ojo kan din ni ogun osu kejo odun ta wa nu eyi ah ademola adeleke ona lo gbegbe oroke pelu ibo eleyi to le ni egberun lona 1500 onise wari bola oyebanji anbonu o ti egbe oselu ti apc o se gba keji ni covid remi oni ohun na oni ibo eleyi to le ni egberun lona 400 onise wari na jim salam ti egbe oselu ti african democratic congress adc ona ribo ti e nje bo melo egberun lona 17 o le pesepese ni iwe iron daily post lo gbe laaro tun ni o wa di tifun tedo lori tabili wa
7: e farabale lati gbo ipolowo oja lolokun ijokan e se ti en tele wa

0: Tom, breathe through it. One whistle and it's on. Stunning goals, last minute drama, dazzling skill, all your favorite teams, leagues and stars. The biggest nights, all the Premier League games and more on SuperSport. It's on. This is the world's best football destination. Reconnect today or get the DStv decoder offer of 15,000 Naira, which includes subscription and free DStv stream.
1: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
2: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before na use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
4: So, ohun ti agbalagba fi n jẹko abẹ ewe lo wa. Eye kin se papapa tori ago ni mo n wo bayi. Ijọba ile Gẹ̀ẹ́sì ta mọ̀ sí the United Kingdom o ti gba gbogbo awọn ọmọ orilẹ-ede rẹ wi pe won gbọdọ kuraro lati rin ajo lo si awọn ipinlẹ kọkan lorilẹ-ede Nigeria ninu eye ta ti ri ipinlẹ Borno, Yobe, Adamawa, Gombe, Kiwashi yen nikan o.
5: Okay.
4: Ijọba ile UK tun ro won wi pe ki won kuraro lori rin ajo yowu ti won ba fe se si awọn ipinlẹ mẹwa kan ti nbe ni orilẹ-ede Nigeria ati olulu ile Nigeria ti nbe Labuja. Imoran nla yi ni won gbe jade lati olu ile ise to nseju ile UK ni ana ode ti se ojobo ti se ogunjo osu kejo odun ta wa nu eye gege bi ara awon ofin to ti won se nipa Nigeria ati bo se je pe awon ipinle kan nbe lorilede Nigeria to n ho he lowo yi. Bákan náà, iná ni wọ́n tún gba àwọn ọmọ orílẹ̀-èdè ilẹ̀ Gẹ̀ẹ́sì UK nímọ̀ràn wípé kan sá fún àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí tá a mọ̀ sí North East. Àwọn ìpínlẹ̀ Borno, Yobe, Adamawa, Gombe àti àwọn ìpínlẹ̀ méjì mìíràn tí ń bẹ ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí North West yìí ni Katsina àti Zamfara. Bẹ́ẹ̀ náà ni ní apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè South East àti apá gúúsù gúúsù orílẹ̀-èdè Nàìjíríà South South. Ìjọba ilẹ̀ UK ó ti wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ wípé kí wọ́n ṣọ́ọ̀ṣe òtán bá fẹ́ lọ sí ìpínlẹ̀ Delta, Bayelsa, Rivers, Akwa Ibom àti Cross River. Bákan náà, bẹ́ẹ̀ ni aṣojú ilé iṣẹ́ ti àwòyè United Kingdom wọ́n tún rọ̀ wọ́n bákan náà wípé kán sá fún gbogbo ibi tí ẹsẹ̀ odò wà ní Nàìjíríà báyìí báyìí níparí. Wọ́n ní kí wọ́n ṣọ́ọ̀ṣe o, torí pé àwọn àdúgbò mọ́kànlá kan ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà tó ṣe pé ìkìlọ̀ má dé bẹ́ẹ̀ ó wà ń bẹ̀. Bákan náà, ìṣẹ́jú mélòó ló kó ẹgbà mí? Bẹ́ẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun tuntun Adémọlá Adeleke ó ti ń kọrin yàgì ní yòdò nígbà tí ó ṣe àbẹ̀wò lọ sí ọ̀dọ̀ mínísítà tó ń ṣe àkóso olúlu ilẹ̀ wa Abuja Yesan Wike ní kété tó kúrò ní ibùjókòó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí ASUU ROC. Bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn rẹ̀ Ọláyinka tí ó sì ya fọ́tò pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ òun àti Yesan Wike mínísítà olúlu ilẹ̀ Abuja àti gómìnà tuntun nana lẹ́lẹ́ẹ̀kejì Adémọlá Adeleke tí wọ́n sì dìmọ́ra wọn tó ń ṣe yàtà yòtò yungba yungba gbagba yuyun pé Ọlọ́run ti ṣe eléyìí ná. Nígbà tí gómìnà tuntun ní sáà kejì tó wà lọ́dọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní baba orilede ni Tinubu eje ka ko ti oselu kuro nbe nitori pe ko ti e da si oro ibodidi gomina ni pele osun
5: baba takete
4: to si je wi pe to ba da si yo lagbara die nitori na ohun fi emi ope han si are Bola Ahmed Tinubu nitori pe o dabi motala to se dada
5: to se dada ni baba se dada ah se mo le mu eleyi ni iseju kan pere won ni eni ti se gomina won ni ipele delta yen sherif oboriwori o na lo ma ti kede koda o si pa biya bidun oro o pe nje je mo wi pe owo ti akowi agba ni ile ise ijoba won ni ipele delta ti ngba ah omo po o opo o o didi e ni million kan wo ilede wa nigeria ni 900,000 naira oni se wari ohun to nje gomina e fe gbo owo to hun gba o le die ni egbeun lona 1500 naira ni iyen 503,000 naira oni me ba fe gbo awon ile to je pe oga loga ni eje lenu ise oba ni ipile delta million kan nlowo ti won won lo soro yi lasiko gba ile to nse alaye ni bi eto kan to waye ni ilu asaba iyen ni ipile delta lohun le to si nse lalaye nbe pe ewo owo ti awon akowi agba ni ile ise ijoba won ni ipile delta ngba oni ilopo meji owo osu ile ti gomina won ni ipile delta ti ngba ni owa ni ni nkan bi osu meje ninu odun 2026 ta wa nu eyi ijoba papo lede wa nigeria ni ijoba apinle ni ati awon ijoba ibile ta ni jake jade lede wa nigeria o na lo je pe lati asun ijoba apako le yi owo ke to trillion me di ni ogun 16 trillion naira o na ni won pin si akata ko wa won iwe yo daily post lo gbe laaro to ni ti fun
4: tedoro yin ni da ki alegbe ke so yin ye wa koko ti pe wa lejo sugba ni lati dupe lowo yin tori atileyin gbogbo gba yala pelu radio to wa ni egbe yin ni tabi lori Facebook le wa TikTok ni a se ku ife
5: thank you
4: wo gbon te so le kan tola ni aladelaja ikan na gbogbo wa ati motala wa ko si wa la kankan
5: logo le ko o se dada lenu njo meta yi presido
4: Ẹjọ́
5: pàdé bọ́bọ́ di láago méjì fún àkọ́tún ròyìn gbáńkọ́ gbè títí wá di ìgbà náà ìyá àdínì yín náà ni ó Aminat Adetun Bad Boss olórúkọ tèmi mọ́tàlá yẹn eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ máma ó ṣe dáadáa
4: olóṣèlú.

Ministries ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́. Gbọ̀ngàn tí ìpàdé yìí yóò ti wáyé the Dominion Center, 7B Alfonso Road, Ṣàṣà Ìbàdàn. Wá kí o sì rí ìyanu ìwòsàn ìtúsẹ́lẹ̀ àti

ẹ kú ojúmọ́ ọmọ ní gbogbo bí tẹsán gbọ́ ìkànnì splash 105.5 FM ilé fún balábẹ̀gbẹ̀ fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ò pé méjì lórí ètò ojú àwọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kòkó orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìyìn fún òwúrọ̀ tòní desmond tó dìjì àgbàwo tọ́tọ́tọ́ àgbàwo tó ń fasẹ̀ mú mi àgbàwo tí ò níbi tí ó tì mí sí ọlọ́run ló lẹ̀ mí èrò sáà líìgì tún ti bẹ̀rẹ̀ báyìí ẹ sáà jẹ́ keep cool mi ccc ni kú kàmà collected àmọ́ mo mọ̀ wọ́n mọ̀ rò pé ìwọ tẹ́ pé wọn ò ní pẹ́ mọ̀ collected ṣinṣin náà ń dí lórí ẹ̀rí ẹbí wà tó yẹ kó gbàgbé dustbin sórí ẹni àmọ́ ẹ ṣàjẹ́ keep cool mi báyìí kó mọ̀ jẹ́ pé microphone ní ṣiṣẹ́ ìmọ̀ sọ̀rọ̀ ìní gbọ́ra mi ọlọ́run ló lẹ̀mí èrò túndé ọláwọ alẹ́ sẹ́ẹ̀sì ló lóòótọ́ ètò jáwọn sí i adẹ́rọ́nkẹ́ adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn kàmá vinga ti hin gangan ẹ̀yìn tèmi ó ti ṣọ́ọ̀jọ́ ẹ̀ ní kankújẹ́ ní gungi ààrẹ ẹ̀ ní máa yan fónà lójú òpó káàṣẹ oní cashport friday ẹ mọ́ gọ́ kí ẹ 3-1 tíkẹ́ẹ̀tì wa ẹ ṣàmúlò rẹ̀ ó mọ̀ pé tó bá ti ta lẹ́ẹ̀mẹta tó ta yẹn nọ́mbà tó fi ta 1x10 3x10 30 ni ọlọ́run ní jẹ́ tàṣẹ ẹ̀ lè 30 ẹ máa ta kó wọlé ní ilé ló lọ tààrà ní 30 yẹn lọ́dọ̀ tiwa torí pé bí ọ̀nà 30 nọ́mbà yóò ti mọ sáré kí lójú kọ̀ǹpútà wa bá fẹ́ ṣe yìí kò tó ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ ń bá tálẹ̀ ẹ̀ka àtẹni tó bá ṣàmúlò 3-1 tíkẹ́ẹ̀tì wa ní gbogbo ọjọ́ ẹtì friday nìyẹn *347*1004*1# tàbí www.cashier.ng *347*1004*1# www.cashier.ng 500 ní àpúrẹ́ lẹ́fìta wọ́n tó bá fẹ́ ta lẹ́ẹ̀mẹta yẹn 500 ó jẹ́ 15 ló lè tábà yẹn tẹ̀léra wọn ó ti yé yín ó bá ṣe ta sínà ló ṣe jẹ sí oní cashport friday a ṣe yín kótó a buwó ta ìyẹn fẹ̀yìn tiwa yín tẹ bá sọ síta láti bí ọjọ́ ajé náà ẹ wà eligible láti jẹ cashport lọ́jọ́ ẹtì friday ó dẹ̀ jẹ́ nǹkan lùròyìn láàárọ̀ tó ní ṣùgbọ́n ẹ mọ̀ gbàgbọ́ pé a ti mú abala kan wá sórí ètò ìjà wọn sí tẹpẹ́ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àbẹ́ ẹ̀kan lọ́sẹ̀ méjì ni a mọ̀ mú àríyànjiyàn a mọ̀ mú wá ìyẹn abala gbéná wojú ẹ̀ yóò ṣẹlẹ̀ láàárọ̀ tó ní lórí ètò ìjà wọn sí ẹ tiẹ̀ ní sùúrù ṣé tí n bá tiẹ̀ wá ń lo social media gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ṣé yẹn wá túmọ̀ sí wípé mi ní ṣe dáadáa ìyẹn fún bọ́ọ̀lù ṣé social media tí mo ti ń jó tí mo ti ń tàdíreke tí mo fi ń ṣe àmà piano ní òní kí n mọ̀ ṣe dáadáa lórí pápá torí mi mọ nǹkan tó kan social media mi gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó kankan nǹkan tí ń ṣe lórí pápá kò sí nǹkan tó kan yìí tẹ́ bá lọ́mọ òmòwé ó ní writing kò kan yé àbí ṣé social media yìí gan-an tẹ̀ ń ṣàdínà gbọ̀n kò pa àsìkò tó yẹ kó mọ́ sinmi kó o relax ijó ìyà ló ń jó ó wà dórí pápá ó ní lè jó dáadáa ẹsẹ̀ rí ó mọ tàṣé ó mọ play ball bí legless cockroach ṣe tá a ránṣẹ́ kó mọ jù dí ó sì lórí social media ò ń jùdí lórí odò interfin tó jọmọ a fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ tòní lórí ìgbéná wojú a gbéná wojú ara wa láàárọ̀ ìwọ tó mọ sọ social media ṣe kínní kan àbí social media affect wọn àbó affect wọn àárọ̀ yìí òun náà láàmọ̀ àmọ́ kó tó di wípé àwọn aláríyànjiyàn wọn wọlé ẹjẹ sáré wọnú ìròyìn lọ nísànsàn láàárọ tòní torí pé ikọ̀ d-tigress orílẹ̀-èdè nàìjíríà ìgbáradì wọn fún ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé bọ́ọ̀lù aláfọwọ́jù ṣáájú àwọn obìnrin eléyìí tó máa wáyé ìyẹn nílùú berlin lórílẹ̀-èdè germany òun náà ló ti ń tẹ̀síwájú rẹ̀ pé ìgbáradì yìí wọ́n mú lọ́kùnkúndùn gan ni ó lágbà á pọ̀ ikọ̀ d-tigress orílẹ̀-èdè nàìjíríà lọ́sẹ̀ yìí náà ni wọ́n balẹ̀ ìyẹn sí orílẹ̀-èdè spain mọ́ gbàgbé fún ìpele kẹta ìgbáradì wọn eléyìí tí ó mọ̀ lọ di bí ọjọ́ 24 oṣù kẹjọ ọdún tá a wà yìí mọ́ gbàgbé nípa àwọn ọmọ rẹ̀ náà wàkámà òun náà ni wọ́n kojú orílẹ̀-èdè spain àti orílẹ̀-èdè belgium kó tó di pé wọ́n wá lọ ìyẹn sí zaragoza fún ìgbáradì wọn ẹlẹ́ẹ̀kẹrin eléyìí tó gbẹ̀yìn láti ọjọ́ 25 oṣù kẹjọ títí da ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún 2026 gbogbo eléyìí náà kò ṣẹ̀yìn ẹbí ikọ̀ d tigress orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ṣe ń gbìyànjú láti rí dájú pọ́n ṣe dáadáa nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé bọ́ọ̀lù aláfọwọ́jù ṣáájú wọ́n máa dé zaragoza ìyẹn lórílẹ̀-èdè spain òun náà ni wọn kojú orílẹ̀-èdè mali àti orílẹ̀-èdè puerto rico kó tó di pé wọn wàá gbéra lọ sílùú berlin ibi tí ìfigagbága ọ̀hún tí ó ti láǹfààní láti wáyé tó rẹ́ para àwọn ìdíje eléyìí tí wọ́n lọ kópa ńbẹ̀ ní china ní ọ̀sẹ̀ tó kọjá
orílẹ̀ èdè Nàìjíríà wọ́n fìdí rẹmi lẹ́ẹ̀mejì o kótó wa di wípé ẹ̀wọ̀n jáwé olúborí ìfigagbága wọn eléyìí tó gbẹ̀yìn ìgbáradì ìfigagbága yìí ó dẹ̀ ṣe ń tẹ̀ sí ọwọ́ iwájú. Ọjọ́ kẹrin síra ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún tá a wà yìí òun náà ni àwọn ìfigagbága ilé tí wọn kọkọ gbá nínú ìdíje ìfẹyà ìgbà ìbọn láfọjú sájọ òun ni ó láǹfààní láti wáyé ìsọrí ẹlẹ́ẹ̀kejì group b lórílẹ̀èdè nàìjíríà wà pẹ̀lú korea republic hungary àti orílẹ̀èdè france gẹ́gẹ́ bí mo ṣe sọ ìlú bali lórílẹ̀èdè germany ìfigagbága ọ̀hún ni ó ti láǹfààní ìyẹn láti wáyé líìgì ìpele kejì orílẹ̀èdè nàìjíríà òun náà ti jẹ́ kó di mímọ́ nígbà tí ìpàdé àpapọ̀ àjọ ọ̀hún tó láǹfààní láti wáyé ìpàdé àpapọ̀ líìgì ìpele kejì orílẹ̀èdè nàìjíríà tó wáyé nílùú Owerri nípínlẹ̀ Imo òun náà ti jẹ́ kó di mímọ́ wípé ó jọ bí ẹni pé ikọ̀ wọ́n fẹ́ máa ṣe ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́jọ dípò mẹ́rin lè tàn ṣe tẹ́lẹ̀ kó máa gba àgbéga láti inú líìgì ìpele kejì orílẹ̀èdè nàìjíríà sí títa àgbà ọ̀dẹ ni bẹ́ẹ̀ láti títí ìpele kẹta wá sí ti ìpele kejì orílẹ̀èdè nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tí ṣe alága líìgì ìpele kejì orílẹ̀èdè nàìjíríà ìyẹn chief george aluwo gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ ó láwọn ikọ̀ ẹgbẹ́ àwọn ìjọba ẹ̀ṣẹ̀ gbàgbéga ìyẹn wá síbẹ̀ gbogbo tó bá jọmọ́ standard àwọn àtòfin àti ìlànà òun náà ni wọ́n gbọ́dọ̀ mọ tẹ̀lé o kí gbogbo ẹ̀ kò lè san mọ́nà orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eurocranes tí ó ṣojú wọn nídíje ẹlẹ́kùnjẹkùn ilẹ̀ adúláwọ̀ wàgàdàdo òun náà orílẹ̀-èdè burkina faso wọ́n ti balẹ̀ sílùú wagadogo ìyẹn ní burkina faso fún ìdíje wàfù bí eléyìí tí wọ́n máa láǹfààní láti gbá àwọn agbábọ́ọ̀lù mọ́kànléní ogún àti officials bíi méjìlá náà fi ìlú èkó lẹ̀ ìyẹn lẹ́yìn àná rẹ̀ burkina faso òun náà ni wọ́n ti balẹ̀ sí láti gbá ìfigagbága agbábọ́ọ̀lù ikọ̀ charlton athletics náà ni wọ́n ti kéde aṣọ́lé ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn author okonkwo wípé ó ti wá sígbà látinú

0: ìyẹn láti bọ́ nínú ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan ìfipá bá ní lò ní tó fi kan ní ẹ̀sùn pé wọ́n àsọ́ọ̀tì obìnrin ni rosa àti bọ́ńbẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ọlọ́run ti dágbà ìyẹn padà fún un. Ó dá inú líìgì òkè ní àjọ ní àwùjọ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́ bá ń gbọ́ pé kàsàlà bọ́ọ̀sì gbẹgẹdẹ ń gbiná sí ẹrí iná tí wọ́n ń kó yàjọ nff kò tí ì tó lọ́dọ̀ tèmi o ẹ wo wọn ti jókòó sí glass house o lórí àjọ efcc ìyẹn àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú kúmọkúmọ àtàjọ tó ń rí sọ́rọ̀ ọ̀wà àbàjẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà icpc àwọn méjèèjì ni wọ́n ti tẹsẹ̀ bọ ọ̀rọ̀ àjọ nff lórí owó bílíọ̀nù méjìlá náírà 12 billion naira eléyìí tí ìjọba àpapọ̀ tí wọ́n ní wọ́n fi ṣèrànwọ́ wọ́n fi dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn intervention fund eléyìí tí wọ́n fún wọn tó wá jẹ́ pé pẹ̀lú gbogbo intervention fund yìí àti gbogbo ẹ̀ àgbọ̀n kankan àárín nǹkan kan super falcons ò lọ safcon super falcons ò lọ world cup darí bí wọ́n ṣe dáadáa ní wafcon super eagles náà rí world cup lọ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórílẹ̀‐èdè nàìjíríà ó wá rí kúmọkúmọ ikọ̀ jẹ̀wẹ́wẹ́ náà wọ́n rí nǹkan gidi jájẹ wọ́n rí nǹkan rèṣàjẹ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ wo kódà ìròyìn du fótó síta lánàá nípa wọ́n ní àwọn kan nínú àjọ nff wọ́n ti sọ fún gbogbo wọn kó ní kálukú lọ kọ̀wé fiṣẹ́ lẹ̀ nsc ń dáná ogun yá wọn ni ṣé ẹ wá rí kí wá ṣe yẹn nìkan o ètò ìdìbò wọn kẹ́kẹ́ tẹ̀ wọ́n sọ̀rọ̀ ètò ìdìbò lákòókò náà tẹ̀sí kọ́kọ́ sùn yẹn rọ̀ náà àmọ́ interesting days ahead ni lọ́rọ̀ àwọn iléèbó ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà lákòókò yìí abdulkadir adẹ́rọ̀gbà aláfìdàbà káwọn ara lè ká sọ̀rọ̀ super eagles àti nff ká sọ̀rọ̀ nff láàrin ìṣẹ́jú kan kó tó di pàwọ̀ sá abala gbéná ojú ẹ̀.
1: akójúmọ́ àtọkọ akọ́jú aráalé akọ́lá ajímọ̀nà pẹ̀lú aṣílókè pẹ̀.
0: ìbá mi pàṣẹ àtọ̀mọ́lá ara bàǹkà wọn aráalé.
2: akójúmọ́ aráalé akójúmọ́ tọkùn.
0: ó dà abdulkadir adẹ́rọ̀gbà. nff wàhálà ti dé ọ̀n ti pé ṣoṣo wọn ti rí ṣoṣo. torí pé ikọ̀ super falcons gan ìgbà tó ń gbaṣẹ́ ní ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ yìí àbí ipman àtìmọ́ sọ wípé bóòlù ẹ̀ṣẹ̀ jẹ́ kí ó jẹ́ pé àwọn justin madugu àǹtí ègìnì anwalu ni wọn forí kó super falcons tí ò lọ níje fẹ àgbáyé kì í ṣe bí wọn tẹ bá sọ pé olùkọni wà tactically sound olùkọni tẹ fẹ mọ bóyá ní tactics àbò ní tactics tẹ bá fún láwọn ìfigagbága tí yóò mọ challenge tactical ability ẹ ọgbọn àtinúdá tó ní a mọ sọ pé a ṣe bọ fún ọ níbẹ ṣé kò yẹ kó ti mọ bó ṣe ṣàgbéṣe ṣùgbọn tí ó sì senegal ẹ fi ń lọ cabo verde ẹ fi ń lọ super falcons gbá pèsè takùn ìsìnkúnlẹ ọyọ tán díẹ lòkù ọlọrun ló lẹmí èrò ẹ wá wo orílẹèdè nàìjíríà wọn wá ṣe kíni nsc wá kóná ogun yẹn nff báyìí efcc icpc ìtìlú lọwọ sọrọ wọn ní glass house ìyẹn làbújá ìròyìn tó dùn mọ mí ní jùlọ láàárọ yìí nù.
1: bẹẹni torí pé ṣe rí àjọ nff bí wàá tó bá yẹ pé wọn mọ nǹkan tán ṣe rárá.
0: ó yẹ kí rìfọ́ọ̀mù yìí ti wáyé tipẹ́ kì í ṣe ni.
1: bẹ́ẹ̀ ìtọ́ ẹ̀kọ́ ti ṣẹlẹ̀ ni ṣe rí láti máa fi àwọn justin magudugu láti sọ pé
0: wọn sáà tẹ́gbẹ́. ó sì ti mọ wọn lára kán máa forí olùkọ́ni sáàwó kán máa gbórí olùkọ́ni sáàwó kó jẹ́ super eagles náà olùkọ́ni
1: yóò ṣe olùkọ́ni tó jẹ́ pé ní sáà tó kọjá lóṣù tó kọjá ológba ẹlẹ́ẹ̀kẹwàá fún kan super falcons o la sọ pé kò sáàdì mọ
0: balóun dọ kò ṣe
1: o la sọ pé kò sáàdì mọ báyìí.
0: olùkọ oríkọ ní tẹmọ mẹsọ wípé iṣẹ ò yí iṣẹ lè mọ fẹ yé wọn ṣùgbọn ìkẹyọ kan tí mo sọ fún ọmọ nàìjíríà ni wípé olùkọni tí ò bá mọṣẹ kò lè padà wá na morocco ní final wa fọkàn lọdún tó kọjá mi ayò méjì sódò lójú àwọn olólùfẹ wọn lábẹ olùkọni tó jẹ olùkọni gbangba tó kàǹkà lédè ìdárayá láfẹsẹgbà àwọn obìnrin lágbàáyé george vidal world best ni o èyí ò sì lè wá na george vidal tí ó bá ní pattern kan tí ó fi na lẹ́yìn ìgbà george vidal tẹ̀tẹ̀ ń nà lámẹ̀rin méjì sódò lọ olùkọ́ni tí ó bá ní tactics ò ní padà wá látẹ̀yìn wà ẹ lè láà ń jágbárí èsì lọ́bẹ̀ o
1: wà ṣẹ̀tẹ̀ rí àjọ nff
0: ṣùgbọ́n nff
1: ṣẹ̀tẹ̀ rí àjọ nff
0: ṣẹ̀tẹ̀
1: rí àjọ nff tẹ bá rí pé láti gbẹ àti pẹ̀lẹ̀ ogegeni kíni ti wọ́ wá dàtí ikọ̀ super falcons yóò lọ sínú díje ilẹ̀ adúláwọ̀ ìyẹn wafcon ibi tá a ti jọ sọ náà rè tẹ̀sọ́ nípa àwọn ìfigagbága tó yẹ pé èyí tó yẹ kẹ́ prepare fáwọn ọmọ tó yẹ kẹ́ ṣe ahead kó yẹ pé ìgbẹ́ tó yẹ kẹ́ ti ṣe ahead fáwọn ọmọ ẹ ṣe fún wọn. So àwọn ọmọ yíyẹ tí wọ́n lérò wípé bóyá tó ní pé wọ́n gba ìgbìlẹ̀ ẹlẹ́kẹwàá wọ́n lọ gba ẹlẹ́kọkànlá fún yín kò possible gbogbo àwọn tí wọ́n jọ gbá ilé ètò lọ náà àwọn náà ń kálukú lọ rè é sísòkò tó wọn kó lé ní àwọn ọmọ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí gan ọ̀pọ̀lọpọ̀ wọn míì gan ló níbi tán ti ń gbá bọ́ọ̀lù lọ ẹ̀mí rẹ̀ pé ó ń bẹ̀rẹ̀ wọn igbe wọn máa ń gbé wọlé tó yẹ pé wọ́n nílò láti jẹ́ pé wọ́n nílò gbáradì eléyìí tó gbọngbọ́n prepare gbáradì tó gbọngbọ́n fún wọn. Ẹ wá jẹ́ pé wọ́n ní káwọn ọmọ lọ sínú ìdíje ilẹ̀ adúláwọ̀.
0: Kogun kọ́ everybody
1: lẹ́yìn. Wọ́n lọ sínú ìdíje ilẹ̀ adúláwọ̀. Ẹ wá ń pariwo pé wọ́n ṣe dáadáa pé wọ́n já wọ́n ṣe dáadáa. Ẹ wá ń fi orí tiwọn ẹ fi ranná. Ẹ náà tó túmọ̀ sí pé ní tó dáadáa ni pé kí àjọ tó tú àwọn àjọ
0: NSC
1: àti àjọ eléyìí ṣe kọ bí ètò ìṣúná owó káwọn náà jí káwọn náà kan wọnú kí gẹ́gẹ́ ló ṣẹ̀ nínú

0: Jennifer, I'm part of the Zippe. Come to a Jennifer, we are
1: Come up, Bunko. Ah,
0: Nigeria,
1: Nigeria,
0: Super Falcons.
1: Super Falcons.
0: Koda, guess I'm going to come. I
1: Oh, Budu debut on Jewe.
0: I said that, that is it.
1: I'm going to go to the next one.
0: Kí wọn tún ikọ̀ kátú àjọ nfm gbogbo àwọn ẹ̀nà kátú àjọ nfm
1: yìí ẹ̀tùká hàn nídìí ètò òdìbò kankan ní fọ́ọ̀mù náà nídìí bẹ́ẹ̀
0: àwọn gangan ó nìkan tó wà lábẹ́ ẹ̀wọ̀n tó jẹ́ pé àwọn gangan ò fẹ́ tú sáyé kí ìjọba àpapọ̀ náà káwọn náà ò dá sí.
1: Kí olórí òṣìṣẹ́ chief of staff ni bàbá gbàjà bíi àmì bàbá gbàjà bóyá kẹ́ ẹ gbà wá o tóró ti pé ọ̀rọ̀ òṣèlú ò wọnú bọ́ọ̀lù kò yé mi àmọ́ mo mọ̀ pé ẹ̀yin tẹjọ́ rí olórí òṣìṣẹ́ tẹ́ gba àwọn èèyàn ṣiṣẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe tú di wọn wò tí gbogbo ẹ̀ tí ó fi dà nff ẹ wò ẹjẹ ń gbé kan bẹ ó dẹ ẹjẹ àwọn gbéná wojú ẹ lọ láàárọ ti tò ní torí pọjọ sí lọ látàkókò ìdíbi 10:45 òun náà láàfi ṣe gbéná wojú ẹ láàárọ tò ní intasifẹgbéyàwó náà ni wípé ṣé lílo òpó ayélujára instagram tiktok pàápàá jùlọ snapchat ṣó ń ṣe lásìkò tí ìfigagbága orílẹ̀-èdè bá ń lọ lọ́wọ́ ṣó ń ṣàdínà gba òkú fáwọn agbábọ́ọ̀lù ẹlòmíì ò ní ẹ àwọn agbábọ́ọ̀lù nínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn máa ń ṣe ṣùgbọ́n ẹ má gbàgbé pé club admin tẹ bá rí àlérí Rizzy James bóyá nǹkan táwọn bóyá bí àwọn Rizzy James Ronaldo Messi tán máa post bóyá àwọn picture lásán lẹ́kẹ̀rin wọn tán máa post tó dẹ̀ jẹ́ pé àwọn míì nǹkan tán bá rí tán máa fẹ́ ṣe fídíò tán fẹ́ fi wọ́n béèrè official page club wọn lẹ́tì mọ̀ rí fídíò wọn tó pọ̀ jùlọ yàtọ̀ sígbà tó bá jẹ́ pé summer break náà wà àbí nǹkan kàbí wọn gbáfíkà bá ga àwọn òṣìṣẹ́ kankan àmọ́ wọn àti training wọn kan post ẹ̀ ṣùgbọ́n ti nàìjíríà la fẹ́ gbéyẹ̀wò ikọ̀ super falcons àbí super eagles gan ṣé lílo ẹ̀rọ ayélujára ṣó ní kankan ṣe pẹ̀lú àti ṣe dáadáa rẹ ìyẹn lórí pápá àtìgbà tán ti ń lò tán ti ń ṣe dáadáa àbí ìgbà tán ti ń lò gan tán ń ṣe dáadáa yẹn gan kò yẹ kí wọ́n wà lórí ẹ̀ àbò yẹ kí wọ́n wà ìyẹn ní orí ẹ̀ òun náà lágbèyẹ̀wò lórí ìgbéná ojú ẹ̀ láàárọ̀ tòní mo ti jù ú ìyẹn sáwọn lámì ìtọ́ mi ìkùnmọ̀ àtọ̀mọ̀ lára jẹ́ abẹ́rẹ́ látọ̀dọ̀ rẹ̀.
2: Kò ojúmọ́ ara lè kò ojúmọ́ atọ́kùn àdẹ̀kù ètò ṣẹ̀rí lápọ̀dọ̀ tèmi bíbá yìí èmi ò lílo ẹ̀rọ ayélujára fún agbábọ́ọ̀lù àdínkù gbọ́dọ̀ wà fún kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí agbábọ́ọ̀lù mú lọ́kùnkún dojú.
1: Ṣé bẹ́ẹ̀ mi mo ní nǹkan ni.
2: Ṣẹ̀rí òun ló ní tòótọ́ àmọ́ ìwọ̀ntúnwọ̀nsì ni nǹkan lílò torí pé kí ni tó o bá ṣe dáadáa wọn abẹ ẹ wí lórí ẹ tó o bá ṣe dáadáa wọn abẹ ẹ wí lórí ẹ ṣé wàá rí wípé àìṣe dáadáa yẹn ó lè jẹ́ mistake kékeré ló ṣe tí wọ́n gòrò pé tó yẹ káwọn èèyàn mú wọn wá mú ní bàbàrà tó o bá ń rí bọ́ ṣe ń sọ ó máa ń jẹ́ nǹkan tó máa ń fẹ́ mentality ẹlòmíì gan torí amáyé ẹlòmíì gan tó máa ń pa comment section wọn pé wọn fẹ́ gbọ́n táwọn èèyàn fẹ́ sọ torí pé kí ni ó ti wà active lórí ẹ̀ jù ni ọpọ́ ẹlòmíì gan wọn ti ẹ̀ ẹlòmíì gan tó bá rí pé ẹlòmíì ti ẹ̀ post gan bóyá lẹ́yìn oṣù mẹ́ta ṣùgbọ́n kó tournament ń lọ lọ́wọ́ ẹ̀ ti gba ìfigagbága gan ẹ̀ ti ràn jó lórí ẹ̀ ìfigagbága tẹ wá gbá tẹ bá ṣe dáadáa
1: wọn á padà sí ju ijó ayọ ni mo ń jó náà sẹyìn lè jó mọ sẹyìn mi mo ni péjì
2: ni bàdẹ̀wà jẹ́ kó parí tournament
1: yẹn fódìdí oṣù kan ni wàá fi níjó ní lóṣooṣù ẹ̀mí dà torí pé mò ń gbá bọ́ọ̀lù
2: fún ilé-èdè ni wọ́n ti mọ̀ pé orí tó focus lé lórí ni kẹ́ ṣe pé wọ́n pé ó gbá bọ́ọ̀lù fún ilé-èdè o wọ́n ti mọ̀ pé oní focus lé lórí tó bá padà sí social media congratulations ló bá wà lábẹ́ kẹ́ ṣe pé wọ́n máa bu ẹ̀ kó o tiẹ̀ wá ṣe mistake gan lẹ́yìn wọ́n máa praise ẹni ike try mo.
1: Ṣé ẹni sùn ṣé ẹyin ọmọ Nàìjíríà lẹ ṣí péjì fún mi lẹ́bẹ̀ẹ́ mi mo ṣí nǹkan mi mo ra fóònù.
2: Kò ṣàwọn náà ṣí péjì fún bó ẹ má jẹ ká gbàgbé wípé yín tó ń ṣe náà rí wọn á ti kà fún wípé ijó tó jó ni ò jẹ kó o ṣe dáadáa kò sí tó kàn wọn bẹẹ ijó tó jó yẹn ni kò jẹ kó o ṣe dáadáa lọ́dọ̀ wọn kó má jẹ jó yẹn gan n tó ti mú ẹ fi táìmù yẹn tí wọn ìwọ̀nba táìmù tó lò tó fi wá jó yẹn wọn ti kà pé wá táìmù yẹn tó bá fi jókòó tó fi ohun tó máa ṣe lórí pápá ó ṣeéṣe kí táìmù yẹn wúlò fún.
1: Ó dà jẹ́ ẹ lọ sọ́dọ̀ Abdulkadir Adéwà tó rẹ̀mí òrò pé kọ́dù ìgbà pẹ̀lẹ́ léyìí tí n bá ń lo social media mò ń lò forí ara mi gbà tó bá wù mí mo lè lò máàcì gan lè máa lọ lọ́wọ́ kí n bọ́ sórí ẹ̀ kí n mọ̀ jó.
3: Atọ́kùn lápọ̀dọ̀ tèmi tá a bá ń sọ nípa social media life àti real life àwọn agbábọ́ọ̀lù lápọ̀dọ̀ tèmi èmi ò rò bóyá social media ní nǹkan tó lè fi àfẹ́tì orí wọn lórí pápá. Ìdí ni pé ṣe rí social media ṣe rí time tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù náà ló jẹ́ pé àwọn gan wọ́n ti social media di second job won
1: eyan ni fozia to sare ni bi 60 million fans ni
2: se fozia jo lori e
0: ti mo gbo se ti
2: ri share lori papa
0: share share social media ni power kan to je pe ti iko egbe agba oluban se dada to ba di pe won se dada awon to wa to je olurufe won to ba tin yin won o mo mu ori won wu ni egbe pada so do 2024 ino dije ile adulawo tawon obirin nigeria koju south africa loju yen nigeria na south africa awu asikagba koju ile de morocco awon agba bolu won lo si ori ero social media won kaluku lo re dawo dun won se awon yan fun right pe ah ti e ba fi le se dada o pe ke lo ba wa gba tent ke lo gba ile ke wa se mo pe social media yen o tun mu ori won wu o wa lara kan to mo ori won wu e ri pe gba te so le kan ni lati tu o dan nigba yen so tori pe ip yen o ti po fun won lori so ero social media tori ni si awon mi won lori ofe ati papa sere ori social media ni
1: se awon to wa so pe eh tori social media la se se daada won mo jo ni won ni focus lori papa ni so ni nkan kan se pelu e ni
0: e mo emi o la
1: bodo temi ko se won mo so pe jo kan se la fe se la ori ya distraction
0: e mo gbo
2: pe social media lo distraction
0: ko la bodo ke se distraction bo ko ni buruku buburu ko mo ku kankan ma ni to ba di pe nkan odumo lawon aye mo so pe ah tori nkan tan se ni sugbon ka yo ti apart pe social media ara ara social media life o wa lara te ba o wa lara en tan pe ni bola life sugba lowo ta wa te ba wo nisin e wo gbo awon ko gba bolu e wo gbo awon e wo nkan tan post nisin te pe awon na fi engage tori pe mo yi pe kini yi na o fi mu na awon olulufe won dun ni ta ba wo ko super falcons tan so yi se bi gbogbo ojo tan na jo yi se bi ojo be na lodo 2024 Amara si da to so ala se binu le gbogbo wa tan jo kukere nigba yen ni 2024 nigba tan gba idije lado se binu le na wa tan tin jo te ba koda sa ta wa gan emi o ti fe ri won po gan lori social media ju sa to koja lo ele to tun si pe ta ba ni social media ta ba ni social media ke gbe social media na affect won social media o affect won ori papa in to wa lori papa ati to wa son and this won ni ta ba wo gbo awon asisa to so ala se gbo won lo social media se okay se okay ka yo ko nu ko agba oje iru kan tan wa se won mo lo social media ni te ba wo alozi se binu kan kan wa lo lede america inu kan ton gba bolu fun e lo wo page e ko si ko mo lo social media ede yo lo social media yo wa lo social media
1: so ni pain ni gbogbo
0: eh se bi boniface awon yan ti fi bu pe tori social media
2: la se wa ra fi bu
0: e wo fi bu
2: se ko wa ri juice e
0: o ta ni se boniface
2: opo eyan kan so pe awon ori lori social media mo o se se pe boya boniface
0: o ti nu gba tokun
2: o ti kuro me
0: e mo gbo atokun
2: tori pe kini te ba so a ti so bi
0: e toro mo
2: won ori
0: se ri toro mo oro boniface o po oto ni pe keyan wa lori social media pe boya ko ma da wa odunu ko ma jo abi ko ma oto ni pe keyan wa be ye pe boya on play game o play pe awon ps kini e ton ma play yen
1: oto ni pe e da tun
0: tweet lori twitter e toro mo social media po e ka ni social media pin si ta ba so nipa awon boniface yi ohun ti di gbomo gbomo bi pe ko ma play awon game awon kini yen ko ma play so awon mi kan so boya ko gba bo la lafese gbomo gbogbo nkan ti boniface yen so yen igba to fi ni farapa
2: ko to ni farapa ni
0: boniface ko se awon kan ba igba to fi ni farapa to ye pe ko ni ko gba agbobolu mo nigba ti ta e simila da pada gba yen gbogbo awon kan ba yen o lo hun se sugbon awon asisa to so ara dan so yi asisa ohun gba bo lo rede ni saudi arabia gbogbo awon alosi gbogbo awon asisa to so ara ninu ko atletico madrid so emi o ri social media la gbe o affect won
2: nkan bodo ni won
1: iwọn to won si o da a ti ipari oro yi e je adagbo ko le poju o tori emi o lorun gbese conversation ndu mo mi ngbo emi la o eyan ara le na le ba wa da si iyen la aro ti to lori eto jaun sa me je adagbo ko le poju to ba pare jaun sin tesiwaju lori facebook na splash fm 105.5 ibadan e le fi rungba yin sowo iyen ni apa be labala gbe na oju e iyen ni aro ti to ni cash star 347 star 1004 star 1 asheku kan
4: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
5: Shared meals like delicious jollof and chicken.
4: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
6: That's why we say let's go home. There's food at home. Enjoy the taste of home with the newly proved Onga Chicken Flavor Cube.
7: The taste of home.
8: Just one Puroro and Better Bottle starts. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the tiki-taka and sangalo.
9: DK
8: kind ball we define.
9: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV Stream. GoTV. Love it.

0: Quaker Oats, much more goodness. Now in a new pack.
1: Mommy in the kitchen cooking rice.
2: With Mama Dog.
1: Chicken in the pan looking nice.
2: With Mama Dog.
3: Keep your voices down.
1: Smells yummy. Everywhere smelling so, so nice.
2: It's Mama Dog.
4: Our neighbors will soon come and start knocking.
5: Good food starts with good oil. Mama Dog oil brings out the delicious flavor your family loves. Mama Dog oil is available in stores near you. Use Mama Dog oil today.
6: Eka bo pada latojo aja kan ni Splash 105.5 FM ile fun bala gugu felele ni ilu Ibadan ohun na le wa lori eto ja won se mo pa pele wa kan ban dore Facebook Splash 105.5 Ibadan ajo CAF na ni won ti fi calendar 2027 na ti fi sita fun idije ajo CAF loko jo ke mo gbagbe pe idije felele adulawo o nbo lodun to nbo iyen ni odun ni inu osu kefa si osu keje bakan na awon idije lekunjo kun le adulawo ni CAF Champions CAF Confederations Cup bakan na CAF Super Cup won lo anfani lati waye iyen ni odun yin to fi mo ifikabaga awon odo eje mu ba lo ni monbe okay WAFCON team of the tournament ajo CAF kan ti fi oruko won won ti fi sita to de je pe mo lede Cameroon awon na ni won kun be omo orilede Algeria Zambia ni awon na mu aye kokan iyen nibe to fi mo orilede Morocco latori asole Michel Bahini Bahina iyen omo orilede Cameroon ohun na ni asole mu gba pa agbo waju Tabitha Chawinga ni Barbara Banda to fi mo Maringa ohun na o wa nbe Temwa Chawinga lowo eyin Munich Ngoka to fi mo Marine Defoe omo orilede Algeria Miriam Iyajo omo orilede Cameroon Anan Ait El Aj orilede Morocco to fi mo Noala Benzina ati Ineos Bellonu omo orilede Algeria e je ko la pa be kin lo sinu royin mi to ni se pelu ere idaraya Formula 1 nitori wipe idije Formula 1 o te pada de summer break ti tan o Zandvoort tina sin wa wa lo iyen ni opin ose sprint race o waye quali o waye ati sprint race qualifiers iyen ni oni to ba do la sprint race o waye won se qualifiers iyen bon kalu ko seto lojo Sunday ko to di pe reji gangan waye lojo Sunday Max Verstappen lo ti to wobo wiya deun lodun 2030 pelu iko Red Bull so dey pe ile re ni se kokan lo iyen ni oni ade mo wa pe Kimi Antonelli lo nle waju awon awako pelu 50 mi ni fin la Lewis Hamilton to wa ni ipo keji Isaac Ajara wa ko keji ni dije formula ni dije iko Red Bull iyen keji Max Verstappen na ni won ti fi Liam Lawson lo Rockwell tori wi pe o ni ifara ko to wa je pe Yuki Tsunoda ni o mo ropo Liam Lawson iyen ni inu ko eleyi ti ohun wa yen Racing Bull ohun yato si Red Bull lo o da e ti en ko mek lo sinu re daraya tennis Elena Rabakina ko lafan lati siwaju ni dije Cincinnati Open tori o ni ifarapa Iga Swiatek ohun na lo n koju Iga Swiatek wa mo koju Jessica Pegula ni ipele eleeto kan lagbon titi awon okunrin Arthur Fields ati Flavio Cobolli na mo koju ara won ni ipele to kan Carlos Alcaraz ni ti je ko di mi mo pe yo pada wa iyen si idije US Open ni Flushing Meadows lẹ́yìn oṣù mẹ́rin ilé tí o ti sí ni orí pápá Barcelona Open ló ti ní farapa láti bi oṣù mẹ́rin sẹ́yìn kó tó wà di wípé kò láǹfààní láti kópa ìyẹn ní ìdíje kò láǹfààní láti kópa ní ìdíje tó wáyé kó tó di French Open kò láǹfààní láti kópa ńbẹ kó tó wà di wípé àti ìdíje Wimbledon kò láǹfààní láti kópa àmọ́ yóò kópa ní US Open ìyẹn ní parí oṣù ilé ìtawà US Open náà ni wọ́n ti gbé owó wọn ti gbé pẹ́ẹ́lí sí ìyẹn owó ilé tí wọ́n fún àwọn tó bá jáwé olúborí ni àtàwọn tó bá kópa nínú ìdíje US Open rẹ̀ pé ní gbogbo grandstand mẹ́rin tó wà ó ti jọba ẹni pé ìdíje US Open àwọn náà gangan ni wọ́n pa owó ilé tó pọ̀ jùlọ tí wọ́n sì ti ń pin jáde lákòókò yìí owó tó sì ń pa ó lé bíi 22% àbí 27% ló fi pọ̀ sí ju ti ọdún tó kọjá lọ ó dà ìpín àtọ̀mọ̀lára láàrin ìṣẹ́jú àyọ̀gbọ̀n 30 seconds ni káàdì ọ̀rọ̀ pé à ń lo social media àlùmọ́lé ṣé ká mọ̀ rí wọn mọ́ lórí social media ni tí tournament bá ń lọ lọ́wọ́ àbí ní tó bá wù wọ́n ní ọ̀sìn.
7: ṣe rí mi ò nìkan máa lo social media àmọ́ téèyàn bá ti wà lẹ́nu iṣẹ́ kéèyàn mọ́ kéèyàn wà lẹ́nu iṣẹ́ òní kò ní pé kí tournament bá ti lọ lọ́wọ́ kí wọ́n ṣera díẹ̀ fún social media tá bá wo agbábọ́ọ̀lù Asisat Oshoala òun gan jẹ́ kó yé wọn pé òun ò kì í wà lórí social media táwọn bá ti ń gba tournament tí tournament bá parí o òun àbọ̀ torí wípé kí ni ó ti wò wípé any mistake by ó ti rántí wọn máa sọ kò gbà kó gbọ ọrọ̀ ṣé ẹ̀dẹ̀ rí kí ni ẹ̀dẹ̀ àfẹ́ tiwọn wọn bá ti ní o lè tẹ́yàn bá ti ń rí táwọn èèyàn ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń pọ̀ jù o lè o máa ba ọkàn nínú jẹ́ ni inú dídùn dẹ̀ ló mórí yá ni yorùbá sọ.
6: odò àkọ́dẹ adúrógba
8: àrùn ṣe. Atọ́kùn lápọ̀dọ̀ tèmi ṣe rí social media ìdí mi kò sọ ni pé kò àfẹ́ ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà tabawo náà dáadáa ń sì báyìí tabawo ní àwọn tá a bá ń sọ nípa elibro talent gan àwọn agbábọ́ọ̀lù míì gan tó jẹ́ pé lọ́wọ́ ta wà yìí gan ẹ mọ̀ rí wọn lórí social media tó dáhùn náà yìí pé social media gan another life ni lóòótọ́ wọlé máa criticize yín pé bóyá ẹ ṣe dáadáa ṣùgbọ́n ẹ má gbàgbọ́ yìí pé ṣe rí àwọn èèyàn lórí social media lẹ́yìn tó bá pé wọ́n ti rí pé bá ti ṣe dáadáa wọ́n máa sáré gbóríyìn fún ẹ pé agbábọ́ọ̀lù ẹ ṣe dáadáa ṣùgbọ́n ẹlẹ́ ti arábìnrin ẹlẹ́ ti láǹfààní láti máa sọ ni pé tá a bá sọ pé bóyá social media àfẹ́ tí wọ́n criticize wọn lóòótọ́ wọ́n criticize èèyàn kódà kó mọ̀ lọ social media wọ́n criticize ẹ̀ tó bá fi lè pàdánù wọ́n criticize ẹ̀ so láti sọ pé pé bóyá social media kọ́ techniques ẹlẹ́ tó wà tán orí pápá o ni so tá a gbọ́dọ̀ lo àpapọ̀ jù àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ super falcons àbí super eagles ó dá sáré sọ pé bóyá àwọn tó jẹ́ àwọn àṣìṣà tó sọ àlà ìgbà tá àṣìṣà tó sọ àlà náà sọ pé òun pé kán mọ̀ lo social media
6: ṣé bí
8: àṣìṣà tó sọ àlà tó sọ pé ní
6: tournament
8: tó lọ ẹ̀ tán gbà ẹ̀ tán lọ ẹ̀ ṣáṣà tó sọ àlà náà sì kò padà kò wà lórí social media ni ṣebí nígbà tán na tí kiri náà wọn kí ló rọ ikọ̀ táwọn kọ́ba play ní fìkẹ́
6: wọn àkọ́kọ́ yìí
8: malawi ṣebí àṣà tó sọ àlà ìgbà tá padà na second game ṣebí wà lórí social media ó wà lórí tiktok náà tí ó ká sọ pé ṣebí tó sọ ń gbà yẹn lọ tí ó social media kò affect wọn àwọn nìkan mọ̀ kan tó ń ṣe ìyẹn lọ́wọ́ tá a wà tó rí pé social media lọ́wọ́ tá a wà yìí second life olójẹ́
6: fáwọn agbábọ́ọ̀lù ó dáa ìyẹn bẹ́ẹ̀ àwògede ń gbẹ ẹja dúró ìyẹn lápàbẹ̀ wọn líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì ó bẹ̀rẹ̀ ìyẹn lónìí orin ilẹ̀ gẹ̀ẹ́sì náà ni ṣùgbọ́n ṣé north london forever whatever the weather ṣé òun náà lákọ̀ ìyẹn lópin sáà yìí ẹ káàbọ̀ sí sáà 2026-2027 nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì àtàwọn líìgì tó gbajúgbajà jákèjádò ilẹ̀ europe torí wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal kojú coventry city lálẹ́ òní dédé aago mẹ́jọ spanish la liga ikọ̀ real betis àti real sociedad ni ìdíje ligue 1 èèyàn lórílẹ̀‐èdè france marseille àti strasbourg wọn kojú ara wọn tó bá wá di lọ́la nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì all city àti manchester united wọn kojú ara wọn dédé aago méjìlá àbọ̀ aago mẹ́ta everton àti crystal palace ipswich town àti sunderland aago mẹ́ta náà ni northern forest àti leeds united ó kojú ara wọn nígbà tí brentford àti tottenham wọn kojú ara wọn dédé aago márùn àbọ̀ lọ́la ìdíje spanish la liga espanyol àti real madrid yóò wáyé ìyẹn ní ọ̀la aago mẹ́jọ àbọ̀ lálẹ́ ní ọ̀la àǹfààní láti wáyé ipmat arsenal àti coventry city.
7: Ṣẹ́rí lọ́wọ́ yìí Arsenal àti Coventry City.
6: Coventry City àwọn ọmọ Nàìjíríà sọ pé Coventry FC làwọn àwọn ọlọ́tẹ̀.
7: Torí àwọn Coventry City náà ibi tán ti ń bọ̀ mú ní kékeré. Tabadẹ̀ wo olùkọ́ ni wọn Frank Lampard àrí wípé ọ̀pọ̀ èèyàn gan ti ń gbóríyìn fún pẹ̀lú iṣẹ́ takuntakun tó ń ṣe lọ́wọ́ ẹ̀. Àwọn tí a bá wá Arsenal náà defending champion ni wọ́n agbára sì wà lọ́wọ́ wọn àwọn ni wọ́n gba Premier League ni last
6: season.
7: Wọ́n tún ti gba community shield.
6: Kọ́dìrì ṣé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù coventry ṣé wọ́n lè ṣọ́ọ̀kì arsenal lálẹ́ yìí pẹ̀lú tó wà lọ́wọ́ wọn àbí àti frank lampard ó lè ṣọ́ọ̀kì àtẹ́ta ní àbí arsenal wọ́n tún jẹ́wọ́ pé sáà ta fẹ́ mú yìí ó kẹ́ ẹ para mọ́.
8: Lápọ̀dọ̀ tèmi èmi ò ríbi tí coventry city fẹ́ dàgbà lálẹ́ ikọ̀ arsenal fi yàjẹ́ ni.
6: Ẹ ló ẹ káàárọ̀ ìṣẹ́jú kan ẹ ló ẹ káàárọ̀ ṣẹ Ẹ̀plẹ̀ orúkọ yín àti ibi tí mo ti ń pè yín bàbá.
9: Láti tó gèsì, pàṣẹ òmùgbò kíta lọ lẹ́dẹ́.
6: Ó dà ẹ ti jẹ́ 50,000 lọ́wọ́ káàṣẹ láàárọ̀ yìí àwọn kọ́sọ́mà kẹ ó pè yín láti béèrè àkàn details yín ẹ̀yìn ti káàṣẹ nìyẹn ẹ ṣeun kẹ lọ́jọ́ rere bàbá.
8: So lápọ̀dọ̀ tèmi tí coventry ò bá jẹ tó mẹ́ta lé ni wọ́n jẹ bóyá bíi mẹ́rin ọmọ pa
6: a lè sọ coventry lè fẹ́ jẹ́ kí ni wá sí banta monday kò lọ́ fà
8: ó. Wọ́n gbìyànjú ni ṣùgbọ́n lókèlókè náà ni.
6: Arsenal ni ó máa jáwé olúborí gẹ́gẹ́ bí wọ́n ṣe jao pedro àti chelsea akùnfù sọ̀rọ̀ ọ̀wọ̀n ẹ̀mọ́wọ̀ nọ́mbà kẹsàn-án yẹn à ń gbèbọ̀ lórí pe na oju e lose to nbo amo o fe towo ba we ade 2032 pelu ko egbe agbabolu Chelsea e wo Savio ko agbabolu Spurs yen Tottenham Spurs won fe gbe e won tin fife han iyen si e o si don ti jo fe nuko lori ade o wu ni ka jara pele nu fona fun yen so bo kun ni ba lori eto ja won si fun ti tose yi titi ose to nbo ele ta pade tun jo lawo lo to eto Desmond to di ja gbolo lowo but nick ma tomo lara abi ko de ade rogba ajose lose yin tin ba ti dide fuya oluwa se won makiola ni owo lori eto to ni se pelu ero aje iyen economic searchlight aderonke adesira loruko temi lori sport mo tin ga lo tori mi ofo e ma kana mi ni gbo ku yin yeah.

0: Ok. All right. Njẹ ka ma kira wa ku dede wo gbogbo bi te ti lanfani lati ma gbọ ikani yi. Ikani Splash 105.5 FM. Ele do wa nile balavelele nile ibada. O ya ta lo ta o ta nje. O pe ni o gbodo voice out. A tun ti de lose teni pelu awon royin loloko ojo kan to je tere idaraya. Ni bigibi kaakiri agba nla aye lolede wa Nigeria nipinle Oyo ati ni ese kuku ni o ma dun gbegbe ma kan sori gba ti gbogbo ra papa to ki asale o ya join together tabanzo ni paro yin loloko ojo kan to je tere idaraya a tun lanfani lati ma tusu re desale kuku iyan lawon royin eleyi to takoko takoko bakan na lawon royin yajo yajo Toloyin bo npe ni breaking news. Bi ba se nbalẹ bayi, na la mo gba sira wa la. Iyen. Lo sante ni ni o. Emi ni gogo mo wa nile agbara o. Desmond to the J. Agbawo ti ogbodo bawo je. O gan ni mi fi da wa ti o ma je ke lofo ti mo gba daada ni bigibi ka kiri agba nla aye. Tun di omo olawo lolotu eto ale sagozin ni yen. Olale Amza doruko temi di top striker. Ele to gallant gan. O ma du gbegbe kede ma kan si. Eyan lose teni. O ya gbagbapa lati be yan asidego. E je agbera. E je be lati olede Burkina Faso. E ma ni kin ja pelu Burkina Faso. Be la bi ni o. Iko tin sojo lede wa Nigeria ninu idije CAF Champions League. Iyan lobirin. Tabanzo nipa idije ti CAF Women Champions League todun 2026 iko ti Edo Queens balẹ silu Burkina Faso ilu Ouagadougou lolede Burkina Faso ni a balẹ si o nibi ti won ti ma kopa ninu idije Wawuzombi qualifier fun idije CAF Champions League ti awon obirin ni o Edo Queens ni sori akoko ile ti won pin si isori akoko ile ti won pin won si nibe ni Edo Queens ni won ti ma wa go pelu iko lati olede ti Ghana and Pemdakwa ladies lati olede Ghana AFC Mimosa lati olede Cote d'Ivoire pelu AS Gade lati olede Niger AS Gade Nationale lati olede Niger won je merin ni isori yen ti won jo ma fi gagbaga lati ma meji wo ni oyanyo ni isori yen titi ti o fi de ase kagba se fe gbo iku eleni mokanle logun agbabolu mokanle logun ati igbimo oluko ni tin lo bi mejila agangan naa ni ateko leti won balẹ silu Ouagadougou iyen ni role ana Ouagadougou ibe won balẹ si ololede Burkina Faso ojo ketalelogun ninu osu ta wa igangan ojo Sunday ko yen on gangan ni DJ yi ni o ma gbina ya o si di ojo karun ninu osu kesa September 5th ojo yen gangan ni o ma tenubodo bi nkan se ri lapa be yen niyan o baba so nipa idije Wawuzombi qualifier iyen CAF Women Champions League qualifier eleti o ma bere lojo Sunday e wo meji to ba dase kagba won te waju lo sinu idije gangan CAF Women Champions League iyen nile adulawo oya lati be yen asidego cash we go again laaro e awon eyan ti gbope won ti gbope dari laaro e ma ja gbo osi nbe losan yi owo nla mi tun be nle o e ma gba nikan ti je half a million laaro e laaro yi ko saye ti ope losan yi we go again star 347 star 1004 star 1#. àṣírí tó wà ń bẹ̀jẹ̀ ń gbé ọdé bẹ̀. Play 3 tickets, get 30 tickets. Play 3 tickets, get 30 tickets. Play 3 tickets, get 30 tickets. Star 347, star 1004, star 1#. Kóòdù ibi báyìí. Ó yàtọ̀ sí tẹ̀gbẹ́ ẹbẹ̀ yẹn o. Ǹbọ̀ bá ti sẹ́ndì star 347, star 1004, star 1#. Tọ́ bá ti sẹ́ndì ẹ̀. Wọ́n á dá mẹ́sẹ̀jì padà fún ẹ wípé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́. Ìwọ tẹ̀yẹ tọ́ bá fẹ́ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ọ wà ńbẹ̀. Bọ̀ tíkẹ́ẹ̀tì ẹyọkan is 500 naira. Ìwọ lọ́wọ́ àmọ̀ èyí tọ́ fẹ́. Bọ̀ lọ́ bá play mẹ́ta aládìpọ̀ mẹ́ta ni o. Kì í ṣẹlẹ̀ yọ ẹyọ o. Àdìpọ̀ mẹ́ta bọ̀ bá play mẹ́ta 30 tíkẹ́ẹ̀tì ni wọ́n fi tà fún ọ. 30 tíkẹ́ẹ̀tì wọ́n máa fi kà fún ọ nínú draw. Bónọ́ọ̀sì ọjọ́ Friday nìyẹn. Wà á mọ̀ gbọ́ o. Wà á mọ̀ gbọ́ o. Bọ̀ bá ti apic iye tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ àwọn wà á send message sí ẹ pé ṣé transfer lọ́fẹ́ ṣe àbí USSD code. Ọba ti mú transfer. Wọ́n wá send the bank details. Wọ́n á send the bank details. Eléyìí tí o ti ra tíkẹ́ẹ̀tì rẹ̀ wọ́n á send ẹ̀ sí ẹ. Nọ́mbà tí a send ẹ̀ sí ẹ. Bọ́bá yẹ pé olówó lórí bank app rẹ rà láti bẹ̀. Bọ́bá jẹ́ wípé kò sówó ń bẹ̀. O lè lọ sí ọ̀dọ̀ àwọn ní POS pé wọ́n bọ̀ ó ti yẹ báyìí. Wọ́n bọ̀ ṣètò rẹ̀. Ọgbà tí wọ́n bá ti bọ̀ sọ lọ́dọ̀ àwọn POS ó fún ọ ń káàṣì báyìí. Orí fóònù rẹ̀. Orí fóònù ẹ ni mẹ́sẹ̀jì máa dáhùn wípé nọ́mbà rẹ ti wà eligible. Gbogbo àlàyé tí mo ṣe kalẹ̀ bí ọba yí ọ pé nọ́mbà yìí 0201330-6194 0201330-6194 tàbí o pé WhatsApp nọ́mbà yìí ó dẹ̀ lè chat wọn 0902602-6314 0902602-6314. Bó ṣe jẹ́ nìyẹn lórí ti káṣẹ̀ pápápá láti bẹ̀rẹ̀ torí àkókò wa. Ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ́ lọ́sàn yìí aago mẹ́ta ni o. Nigeria Sportsmen Football Academy under 13 àti Asegun under 13 aago mẹ́ta ọ̀sán. Pápá ṣeré àríṣe Kọ́lá PH eléyìí tó wà ní inú Liberty Stadium ni ó ti wáyé 3 PM ni o. Unveiling le 3 PM no African time o. Ó yá láti bẹ̀. Ìfigagbága tí ó wáyé lẹ́ni sọ́wà. Ẹ kàn ra sọ tèmi di weekend yẹn wọ́n máa gbọ́ yòókù. Ẹ kàn sọ ilé tó bá wà lẹ́ni nìkan. Mo sì jẹ́nu àwọn wo ni.
1: Akérèdọ́wò ìyá tọkùn.
0: Ìjáre.
1: Ìdíje La Liga bí ó ṣe láǹfààní àti wáyé ní bá ti ń dago mẹ́jọ àṣálẹ́ òní kọrí Abetis àwọn àti kọrí Sòsìdá ní. Bákan náà English Premier League ní ìrọ̀ àṣálẹ́ òní ikọ̀ Arsenal àwọn àti Coventry City láago mẹ́jọ àṣálẹ́ òní bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Ọ̀dà Ibo
2: French Ligon.
0: All right.
2: Ilé tí máa gbìyànjú ayọ̀ lónìí Olympic Marseille àti Strasbourg tó bá ti di aago mẹ́jọ kú ìṣẹ́jú mẹ́jọ yẹn 7:45 PM bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn kò lọ fà rárá. Dẹ̀sí ọ̀rẹ́ mi já lójú ọjà já sáré lójú ọjà kádé ṣùgbọ́n o bá a bá tojú ọjà dé ẹ má gbàgbé pé mo sọ fún yín pé ìfigagbága láàrin kan Gunners àti Coventry City tí ọmọ bẹ̀rẹ̀ lálẹ́ yìí fún ìfigagbága àkọ́kọ́ nínú líìgì ti ilẹ̀ Gẹ̀ẹ́sì á láǹfààní àti yànnànà rẹ̀ á tùsọ lójú ẹ̀ ẹ̀yìn ẹ̀ lọ́sàn yìí ẹ já lójú ọjà ìkádé ẹ kú kalẹ̀.
3: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìsebè ni mo fẹ́ ra jàre. Òróró àbúrò tí olóró kọ̀kẹ́. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé.
3: Rántí pé ìfà máa fani lápò ya o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ni, ò parọ́.
3: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn
4: oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
3: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators, and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
6: Alhamdulillahi Rabbil Alameen.
7: Bọ́lú wa bá ṣòro fẹ́rú. Tálá ọ̀rọ̀ mi jẹ́ kí dùn ó sọ̀kalẹ̀ bàgà sọ́rọ̀ di èèyàn. Kẹ́rù ọkọ̀ pẹ́ fọ́bọ Olúwa ló tọ̀. Alhamdulillah. Ìdí rèé tẹ́bi ìtọ́lá ní ìtòkè lábọ́ nílẹ̀ Ìbàdàn ṣe ń dúpẹ́ f'Olúwa ọba. Fáyẹyẹ jíjọ iye ẹ̀sìn. Níbi tó rọgún Muslim community yóò ti máa fìyà wa. Alhaja Sùúrù Adébímpé Oyoro Jẹ̀yà Àdínì. Èyí tó máa wáyé lọ́jọ́ kẹwàá Rabiul Awwal 1448 Hijra tó ṣe dédé August 24th 2026 lórí pápá ṣeré Orogun Grammar School Orogun Ìbàdàn ní déédé aago mọ́kànlá àárọ̀. Ìyá wa Alhaja Sùúrù Ayọ̀ Oyoro ìpayọ̀ Olúwa tẹ́ẹ̀ni nínú gbogbo tẹ́ẹ̀ni f'Olúwa tọ̀sán tòun ló sọ yín dẹni àyẹ́ sí láwùjọ. Abiolúwa ọba Allah kó jẹ́ kẹ́ ẹ rí kíkún ẹ̀mí àtàláfíà ara lòpọ̀ náà. Ìyá wa Adébímpé ẹnlẹ́ o ẹ̀gbá mọ Lisa bí ọmọ agbòǹgbò àkàlà ọmọ aṣẹ́ tí mú kíkan ìsàlẹ̀ ọ̀rọ̀ adùnyùngbà. Àwọn ọmọ yín Alhaj Miftahuddin Ọlátúnjì àti Dr. Khadija Ayọ̀ Adé Suleiman ni wọ́n sọ pé wọ́n jáde náà sùúrù rọ̀ ẹ kú oríire o.
8: My daughter, I like the cheerfulness in your voice, especially after the fright Papa gave you. No thanks to diarrhea. Where is my grandson?
9: Oh, he left for school a few minutes ago.
8: Oh, so he's that strong enough to go back to school. I knew giving him ORS would do the magic and stop the purging. I even brought some more for you to keep in your stock.
9: Thank you, Mama. The zinc tablets helped a great deal.
8: Zinc tablets?
9: Oh, yes. I gave the boy a fresh mixture of ORS as he was purging. And zinc tablets for 10 days restored the diarrhea weaker.
8: I see.
9: Mommy, yes. Bobo.
8: Are you okay?
10: Yes, Grandma. I only came back because I forgot my exercise book.
11: With diarrhea, ORS replaces the water lost, and zinc tablets for 10 days stops the diarrhea faster and makes children healthy. If symptoms persist, take your child to a hospital.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́ ó yà wò ó ohun rèé ohun rèé.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí ṣẹ́ ń là láàánì àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
5: Òróró ìsebè ni mo fẹ́ra jàre.
4: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
5: Owó rẹ̀ kò wọ́n rárá, ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé rántí pé ìfàmà fanilákòyà o.
5: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
5: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebè Devon Kings ni òróró ìsebè tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM tó wà nílé fún Bálafẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ Foyza. Tọ́ba ẹgbẹ́ wọ́n sì ń darapọ̀ mọ́ wa. Ó lè wù wá 500 níbi kíbi káàkiri àgbáńlá yìí. Lọ́ọ̀kan ni ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti kàn ní ti Splash 105.5 FM. Lórí Jẹ́kẹ́mọ̀ Fam Family ó wà ń bè lórí TikTok at Top Striker Update.
7: Ó yá láti bẹ̀ yẹn. Ká gbabẹ̀ wọnú ikọ̀ ti Real Madrid. Ikọ̀ Madrid lábẹ́ àkóso Jose Mourinho. Wọ́n ń wo agbábọ́ọ̀lù kan lọ́wọ́ àárín ikọ̀ ti Porto. Wọ́n ní Mourinho gan lọ recommend ẹ̀. Victor Froelt. Ọlọ́run mọ̀ jẹ́ kí yán yọ. Kó yán mọ̀ yọ fro. Because Froelt ni. Ọmọkùnrin yìí, ọmọ ogún ọdún ni o. Àárín gbogbo ní ti ń gbá bọ́ọ̀lù òfin ikọ̀ ti Porto. Mourinho gan ti hẹ́lì ọmọ yìí rí dáadáa. Pé ọmọ lọ́lùbáríkà ọmọ tó mọ bọ́ọ̀lù gbá ni o. Wọ́n ní release clause ẹ̀ nínú ikọ̀ Porto jẹ́ €85 million. Ṣùgbọ́n o, ikọ̀ Madrid ń bá wọn sọ̀rọ̀. Bóyá wọn lè rí negotiate. Gbọ́mi dáadáa Skipo gbogbo United Kingdom. Skipo gbogbo UK. Akú òní o. Ó ní sọ́wọ́ sẹ́ńyá o. Láti bẹ̀rẹ̀, João Cancelo. Ó ti tọwọ́ bọ̀ wí àdéhùn ọdún mẹ́ta pẹ̀lú ikọ̀ ti Barcelona. Ó rè é terminate appointment ẹ̀ contract ẹ̀ nínú ikọ̀ Al-Hilal ní orílẹ̀-èdè Saudi. Ẹ máa gbọ́ ó ti di ìgbà méjì tó ti wá ládéhùn alágbàsìn on loan. Ọkọ̀ wá láti inú ikọ̀ ti Man City, kò rí nǹkan kan gbà lọ. Ó padà wá láti inú ikọ̀ Al-Hilal, ọwọ́ àgbà ife ẹ̀yẹ La Liga. Ṣùgbọ́n ó ní lọ́wọ́ yìí nítòun lé gangan Champions League ni o. Pé pípadà dé òun yìí, ìpadà dé Abuja ni o. Ṣùgbọ́n lọ́wọ́ yìí kì í ṣe ló mọ́ permanent contract ni. Àdéhùn ọdún mẹ́ta òun náà wọ́n fún un. Ọmọ ọdún 32, 32 years of age ni. Ṣùgbọ́n Champions League yẹn gangan òun làfojúsùn rẹ̀, torí owó tí ọmọ gbà náà kọ Barca gẹ́gẹ́ bí owó ọ̀yà. kò tó owó tí ń gbà lórílẹ̀-èdè Saudi síbẹ̀síbẹ̀ náà ó tún fara mọ́. Ok, ìjà máa wo ohun tí wọ́n bá rí ọmọ ìpọ́n di méjì nínú wọn tó sọ bẹ́ẹ̀. Rodri ní Champions League làwọn fẹ́ gbà. Cancelo náà sọ bẹ́ẹ̀. Ọ̀dà ẹja máa wo ibi tí wọ́n bá jàrá já o. Ikọ̀ Tottenham wọ́n ti fọwọ́ bọ̀ àdéhùn ti wọ̀pọ̀ láàrin àwọn àtikọ̀ ti Manchester City. Lórí agbábọ́ọ̀lù ọmọ Brazil yẹn Savinho owó tó ń súnmọ́ bíi £75 million. Òun náà lọ́n fẹ́ dàbí ẹni pé yọ padà bá wọlé o. Savinho yóò ti tẹkọ̀ létí lénìí lọ sí ìlú London níbi tí Tottenham fi bùjókòó tiẹ̀ sí láti rèé ṣe medical. Ẹ wá máa gbọ́ wọ́n ní ikọ̀ Tottenham wọ́n tún ń sọ̀rọ̀ tí Omar Mahmoud náà lọ ń bun Tottenham ti ń rowó gan-an. Torí àwọn tó ti ń sọ̀rọ̀ Omar Mahmoud lọ́tọ̀ lẹ́gbẹ́ kan lẹ́yìn tó túmọ̀ sí ẹ̀mọ̀ pé mo sọ̀rọ̀ yẹn náà lánàá pé wọ́n ná àwọn méjèèjì pọ̀ sí £140 million. Ṣùgbọ́n ikọ̀ Man City ní ẹsẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ mọ́ lù wá ń gbàgẹ̀. Ẹ mọ́ gé awọ mẹ́ran fún wa. Ẹsẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ìdínú o, wọ́n á ti ọkọ̀ yanjú ti Savinho. Ọ̀rọ̀ ti Omar Mahmoud náà ń lọ lọ́wọ́ báyìí. Ikọ̀ Liverpool wọ́n ti gbé ìgbésẹ̀ o láti prepare £55 million. Ìyẹn fún Endrick nínú ikọ̀ Real Madrid. Endrick láti wò bọ́yá. Ikọ̀ Madrid lè yọ̀ǹda ọmọ ogún ọdún yìí fún wọn. Ebàrìbà ẹ̀gbọ́ tó lè ṣe é ṣe bẹ́ẹ̀ sá. £55 million. Èló gan ni èló Madrid gbé Endrick náà. Èló wọn gbé náà ẹ̀rọ Wàsíù. Èló lẹ́yìn wọn gbé láìdíà rẹ̀ ọyá fi ẹ̀rọ Wàsíù ra ojú. Ra òfin ra ojú báyẹn àbí kó fi ra orí. Mẹ́mórí èèyàn ọmọ padà ni bó ṣe jẹ́nu. Ikọ̀ Liverpool ọ̀mọ̀dúró lórí ọwọ́ yẹn o. Agbọ́wọ́ ẹ̀gbẹ́ fi kọ Brighton and Hove Albion. Yankuba Mite ọmọ bí orílẹ̀-èdè Gambia ni. Ẹ wo wọ́n ti ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ báyìí o. Ikọ̀ Liverpool ti kọ́kọ́ kó £50 million dálẹ̀ fún ikọ̀ Brighton dá padà. Ẹ lọ wá sí wa. Àbọ̀ tá à ń sọ yìí gan ó sì dínú oṣù kẹwàá kó tó padà sórí pápá tó ní ìfarapa. Ó ní ìfarapa. Ṣé 55 náà wọ́n rà ní? Gẹ́tì ẹ̀. Ok. Ọ̀dà. Ṣùgbọ́n Yankuba Mite £30 million. £30 million ni wọ́n rà. Bíi €40 million kọ́ yẹn. Ok. Yankuba yìí ìfarapa tó ní nínú pre-season tí wọ́n ń gbá lọ́wọ́ yìí wọ́n ní yóò tó bí inú oṣù kẹwàá kó tó padà wá. Ẹ má gbà wípé Bradley Barcola òǹgẹ̀ ni Liverpool kọ́kọ́ mẹ́nu orin rẹ̀ bẹ́nu. Ṣùgbọ́n kò dájú pé àwọn alákòóso PSG wọ́n ṣe tán láti dance to the tune. Orin eléyìí ti kọ ti Liverpool kan wípé orin owó kékeré tí ó sọ́gẹ́ olówó sọ́gẹ́. Ṣùgbọ́n wọ́n ti á lọ sí ibòmíì pé járe gbé Yankuba járe. Yankuba náà ò kéré nú ayé ó tún ti ń gbá bọ́ọ̀lù nù díje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì. Yankuba Mite ṣùgbọ́n £50 million yẹn kàn fi ṣọwọ́ sáwọn yẹn. Wọ́n láwọn yẹn ní ṣe ẹ mọ tẹ̀ ń ṣe ẹ mọ wá ìní wa o. Láti ibẹ̀ ikọ̀ Man U wọ́n ń bá àwọn representative Alejandro Bade agbọ́wọ́ ẹ̀gbẹ́ fún ikọ̀ ti Barca yẹn ọmọ yẹn Alejandro Bade wọ́n bá wọn ejẹ́ǹtì ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ o. Torí pé ikọ̀ Man U wọ́n láwọn nílò agbọ́wọ́ ẹ̀gbẹ́ lọ́wọ́ àlàáfíà tó mú yanyan. Alejandro Bade agbábọ́ọ̀lù ikọ̀ ti Barca òní wa ń tọ́ka sí báyìí o wípé ẹ yóò sun èso rè. Bẹ́ẹ̀ bá sì gbàgbé Alejandro Bade yìí ó sì di ọdún 2028 káde rè ó tó tẹnubodò ìyẹn nínú ikọ̀ ti Barcelona. A ti ìwà mọ bí wọ́n padà yanjú ẹ̀ sí báyìí bóyá yóò ṣe é ṣe àbí ò ní ṣe é ṣe. Ó yá pápápá Zabi Bobo olùkọ́ ní Zabi Alonso ní ń jẹ́ bẹ́ẹ̀ Zabi Bobo ó ti jẹ́ òdiwọ̀n ìgbé ẹ má tí ì máa ṣe wúrẹ́ o lórí ọ̀rọ̀ Enzo Fernandez òun ò tí ì lè sọ yí pé yóò sì wà nílé yóò sì wà nínú ikọ̀ yìí torí pé ó dàbí ẹni pé ikọ̀ Man City ò jáwọ́ o lóòótọ́ deadline táwọn fún wọn ti kọjá lọ lórí £120 million tó ìjẹ́gbẹ́ ni ó bá padà wá báyìí àlékún owó ní ọ̀sán wọ́n ní ṣùgbọ́n kò dájú pé ikọ̀ Man City jáwọ́ ìbáwọn làwọn wà ń dí òro àwọn máa ti ń ṣẹlẹ̀ náà ikọ̀ Man City ò jáwọ́ o lóòótọ́ wọn ò meet up lọ́jọ́ táwọn dá fún wọn ṣùgbọ́n Man City sì wà lórí ọwọ́ yẹn o wípé wọ́n fẹ́ gbé Enzo Fernandez àwọn ò tí ì wá lè sọ kí sáà ó tó bẹ̀rẹ̀ bóyá yóò ṣe é ṣe àbí ò sì ní ṣe é ṣe nínú ikọ̀ ti Chelsea AZ Disasi àdéhùn ti wọ̀ pẹ̀lú ikọ̀ Chelsea àti ikọ̀ Crystal Palace ti gbà tó pé wọ́n ti gbà pé kí wọ́n gbé ní àdéhùn alágbàṣe náà ni wọ́n máa san gbogbo owó ọ̀yà rẹ̀ o bákan náà Crystal Palace wọ́n tún fi ikọ̀ Chelsea ní £5 million 5 million pounds gẹ́gẹ́ bí loan fee láti darapọ̀ mọ́ ikọ̀ ti Chelsea gẹ́gẹ́ bí loan player ṣùgbọ́n o gbogbo salary rẹ̀ Palace ni wọ́n máa san o kẹ́mọ́ lẹ́gbọ́n o ó yá láti bẹ̀ yẹn gbágbàgbà ẹjá lójú ọjà for the last time kátó wá bọ́ sínú ìfigagbága tó máa wáyé láàrin ikọ̀ Gunners àti Coventry City tó bá di lásàálẹ̀ yìí tó bá di aago mẹ́jọ lálẹ́ yìí Coventry City àti ikọ̀ Gunners ti fi ẹ̀yẹ líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ń bẹ lọ́wọ́ wọn ẹjá jọ wo kíní ọ̀sẹ̀lẹ̀ lálẹ́ yìí sásínà ọyàn yọ àbí Coventry City náà ni ó fi nǹkan sí wọn ẹjá lójú ọjà ká lọ pé àkàdé ṣùgbọ́n káṣẹ́ wà ńlẹ̀ o *347*1004*#. Play 3 tickets, get 30 tickets. Ọlọ́fàgà ẹ kú kalẹ̀.
8: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiolawi Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiolawi Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn? Olóró ìsebè ni mo fẹ́ra jàre.
11: Olóró àbúrò tí olórúkọ kẹ̀.
10: Owó rẹ̀ kò wọ́n rárá.
11: Mo sì máa ń gbádùn rẹ̀.
10: Àmọ̀ pé
11: rántí pé ìfà máa fani lápò ya o.
10: Olóró wo ló wá fẹ́ kí n rà báyìí?
11: Olóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olóró ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
10: Olóró ìjọ ohun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
11: Bẹ́ẹ̀ni, ò parọ́.
10: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn
11: oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
10: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olóró ìsebè Devon Kings ni olóró ìsebè tó dára.
11: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: lórí ìlàjẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#, tàbí lójú òpó website www.cashier.ng.
1: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣì rànrán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Chai, my head oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh?
3: My village people don't come again oh.
2: Ah, this one with your body hot so. You don't do test?
3: Yes, see result oh.
2: Oga landlord, no be your village people oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
3: Hey, thank you Oga Luta. I don't dey can't pay.
4: Luta, brand of Artemeta and Lumefantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà-ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìn kí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Here you go there.
8: Mom, you didn't add milk.
7: No need to. Taste it and see why.
8: Wow, but how?
7: Is it milky?
8: Yes.
7: Is it creamy?
8: Yes.
7: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
8: I love it, Mommy.
9: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
10: Milo!
11: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Olóró ìsebẹ̀ ni mo fẹ́ ra jàre. Olóró àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
12: Àmọ̀ pé
11: rántí pé ìfà máa fani lápò ya o. Olóró wo ló wá fẹ́ kí n rà báyìí?
12: Olóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olóró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
11: Olóró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
12: Bẹ́ẹ̀ni, ò parọ́.
11: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wà á gbádùn
12: oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
11: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Ororo Isebe Devon Kings ni Ororo Isebe to dara.
12: O dara be ore mi.
11: Devon Kings, orun aladun, adun to ko ebi ati ara mora. O wa ni gbogbo ile itaja Jake Jado, orilẹ-ede Nigeria.
13: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One. We are business.

0: lọwọ mo n fẹ mu fẹ gbèsè lọrun
1: o. Ọrọ bí owó ṣá ní ṣe.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Tèmítèmí.
0: Yes o, owó ni o.
1: Ọlọ́run ní jẹ́ ajẹ gbèsè.
0: Owó ìrọ̀rùn. O ṣòwò pákà ni ké.
1: Lágbà lọ́wọ́ náà.
0: Àmì àṣẹ.
1: Lágbà lọ́wọ́ náà.
0: O wá wá wá wálé. Ọmọ wá wá wálé.
1: Ajá fi ọ̀dọ́ wá ṣebùgbé.
0: Ṣebùjókòó àmì àṣẹ.
1: Lágbà lọ́wọ́ náà.
0: Àmì àṣẹ àmì àṣẹ.
1: Ó jẹ́ máa fi eléyìí ká máa fi kíra wa pé ẹ̀ka àsán ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wa. Jákèjádò ilẹ̀ ni tàbí lókè òkun. Ṣebí láàárọ̀ là ń dágbére fún yín o. Pípẹ́ ọgbà bọ́bọ̀dé láago méjì àtúnpadà bọ̀. Ìyẹn fún àkọ̀tun ìròyìn gbáǹkọ́ bí. Gbogbo àwa tá a ti lọ rèé kí Jimoh àti darí padà délé. Ẹ a ti wà lẹ́nu iṣẹ́ wa, a ti padà sídìí ọjà wa. Àtàjèrè là á máa tà.
0: Àmì àṣẹ.
1: Gbogbo àwa oníṣẹ́ ọwọ́ a máa rí ìtajà ṣe lágbára lọ́wọ́ náà.
0: Àmì àṣẹ.
1: Ṣáwárí gbogbo àwọn oníṣẹ́ ìjọba tó ń ti taládàáni. Ọkọ ọba àdá ọba kò ní sako wa wa lẹ́sẹ̀.
0: Àṣẹ.
1: A máa rí ṣe inú ìdùnnú là á máa wà ní gbogbo ọjọ́.
0: Àmì àṣẹ.
1: Ó dá àwọn ìròyìn tá à ń sọ nípa rẹ̀ yí àwọn àkòrí tó bá gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọgbà bọ́bá dójú ọ̀gbà gadi gan. Ẹ máa ní àwọn àǹfààní tó pẹrẹpẹtẹ láti máa fẹ tí yín kóyàwó ìròyìn ìlọ̀rùn balẹ̀jọ́ nu. Ìyá àdínìyín náà ni o. Aminat Adetun Badmus òun lorúkọ tèmi. Mọ́tàlá yẹn lè tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́. Ó ṣe dáadáa.
0: Tá èmi náà ń kí wa ọ̀mọ́ ni wípé àtúnkù Jimoh ti tò ní ọ̀pọ̀ ẹ̀ náà láṣìkúkú ṣe. Lókè èpẹ̀ láṣà láwùrà bí Tẹ́bíládé àlòkò ló kọ ti tèmi o. Gbáǹkọ́ gbé ìròyìn náà sì rèé nìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹ máa bá wa kálọ̀.
1: Ó dẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣí àwọn àkòrí ọ̀hún láwẹ́láwẹ́ bá a bá lọ sí ìpínlẹ̀ Sokoto. Ìṣẹ̀lẹ̀ alágbára kan ó mọ̀ wáyé ń bẹ̀. Wọ́n ní àwọn èèyàn 41 o ni wọn ti dágbére fáyé pódìgbò ṣe nígbà tí wọn láǹfààní àti dóòlà àwọn èèyàn 11 nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Sokoto ni. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ìjọwọ́ gan ló wáyé agbègbè wo gan ló ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Sokoto gbáǹkọ́gbì ni o. Ẹ gbọ̀n lọ́sàn-án tòní.
0: Gbáǹkọ́gbì tó wà lọ́wọ́ tèmi ń bí òun náà ló gbé wa lọ sí ìpínlẹ̀ Èkó. Níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti mú àwọn èèyàn bíi 6 kan ò lẹ́yìn tí fọ́nrán kan tó jàràyìn lórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn ọmọ ìṣọ́ta tá a mọ̀ sí area boys tí wọ́n ti ń yẹ̀yẹ́ àwọn kan tí wọ́n ti ń dùmọ̀ hòrò mọ́ àwọn tó jẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní lẹ́yìn eléyìí náà ni àwọn ọlọ́pàá bọ́ sí ìgboro tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ihe wọn níkọ̀ọ̀kan ìjèèjì títí wọ́n fi pé 6. Wọ́n ti ń wò kóíkó báyìí lákàtà àwọn ọlọ́pàá. Ìwé ìròyìn The Punch ló gbé ìròyìn náà.
1: Ó dá bàbá lọ sínú ìwé ìròyìn Daily Post lẹ́yìn tó jáde fótó ni wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì lánàá tí ìṣẹ́jọ́bọ̀ Thursday. Òun náà ni ẹ mọ̀ mú àwọn olùjẹ́jọ́ 5 kan o. Wọ́n gbá wọn papọ̀ wọ́n wọ́ wọn tòrótù ó di wọ̀ nílé ẹjọ́ magistrate èyí tó ń jókòó nílùú Adó Èkìtì. Kí ni táwọn márààrún ṣe o. Wọ́n ní gbáǹkọ́gbì tọwọ́ wọn ṣẹ̀ ni o. Wọ́n ní ọtúlé wọ́n tú ọ̀nà wọn wọ́n sì bá kùkú yè igbó ní jẹ́bẹ̀. Wọ́n bá alákàtà wọn ní ìpínlẹ̀ Èkìtì ni gbóògan lọ́wọ́ pálábá wọn ṣe ṣégi. Ẹ̀yin ó mọ̀ gbọ́ lọ́sàn-án tòní o. Pákókó rẹ̀ bá ti tó ni.
0: Tá ìròyìn eléyìí náà ló tún ń sọ ìpínlẹ̀ Èkó náà ni mo ṣì wà níbi tí iléeṣẹ́ ọlọ́pàá tó tún ti mú àwọn 10 míì tó jẹ́ wípé àwọn bàṣẹ̀jẹ́ òbí tí so lẹ́ẹ̀rùn. Àwọn ni o wọ́n ní wípé àwọn tó jẹ́ ohun ìdàgbàsókè àárín ìlú làwọn máa ń bà á jẹ́ o. Wọ́n ní àwọn ìdérí tí wọ́n fi máa ń dí àwọn kòtò giriwo giriwo eléyìí tí máa ń wà ní àwọn òpópónà márosẹ̀hún.
1: Wọ́n
0: ní abẹ́ẹ̀ ni wọ́n ní eléyìí sì rèé òpópónà tuntun tuntun tí wọ́n ṣe ń ṣe lọ́wọ́. Eléyìí tí ìjọba àpapọ̀ ń ṣe òun náà ni wọ́n ní wọ́n ti lọ rèé jí àwọn irin yìí tó sì lé ní tó yẹ pé díẹ̀ báyìí lókù tí ó fi pé 2,000 náà ni wọ́n ní wọ́n jí o. Wọ́n ní ṣùgbọ́n owó ti ba àwọn 10 nínú wọn. Ìwé ìròyìn The Punch náà ló gbé ìròyìn yẹn.
1: Ó dá a bá a bá lọ ẹ̀yìn nì sí inú ìwé ìròyìn The Nation lè tó jáde fún tòní ojú ewé 18. Ibẹ̀ la wà báyìí o. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn àjọ ilé tó gbógun ti fífi ní ṣe òwò ẹrú àti nílò àwọn ògo wẹ́rẹ́ tó ń ti àwọn èèyàn lọ́nà tí ò bófin mu. Wọ́n ní a ti gbé àgádágodo ńlá báyìí o. Wọ́n lọ rèé ti àwọn iléèwòsàn alábọ́ọ́dẹ kan èyí ti ń bẹ ní àwọn ìpínlẹ̀ bíi mélòó kan wọ́n lọ rèé gbé wọn tì ní o. Ǹjẹ́ bò ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábi ni. Wọ́n ní ṣe rí o àwọn iléèwòsàn alábọ́ọ́dẹ bíi 3 kan èyí tí wọ́n ní wọ́n ṣẹ̀ tì lẹ́nu lọ́lọ́ yìí. Wọ́n ní ǹjẹ́ ǹjẹ́ mọ pé níbẹ̀ ọmọ tuntun jòjò ló tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí o ni wọ́n ń gbájé lé lórí tí wọ́n sì ń tà á fún àwọn èèyàn míì. Bó làkàrà wọn ṣe á tó epo gbanko gbe matuni egbon ba kokore ba titun
0: to gbanko gbe eleyi o ti gbe mi kuro ni ipile eko o gbe mi lo si ipile ogun won ni agbegbe kan ni ipile ogun na lo mo ngbona giri bayi o gege bi olopa kan to sese si ti o yinbon fun eyan kan nibi ti won tin se odun oro ni ipile ogun won ni eni na nko o mo je pe olohun iwe royin daily post lo si gbe royin na olopa o yinbon fun ikan lara won tin se odun oro ni ipinle ogun
1: o de ja lo si ipinle nasarawa won ni awon eyan meta kan le to je pe afurasi ajinigbe ni won o na ma ni owo ti baba yi o leyi ti won si dola awon eni eleni oniyan lori kan eleyi ti awon karaba ni edo awon ti won ti jigbe bo lowo sese wa dun le laka eto abo nbe gbanko gbi mo ni egbon lo san tuni
0: ni ipinle oyo wa nbi won ni okunrin kan ti o te ti seni to mo to mo ti won se idamo re o won ni ise lo se be to si sa enikan eni odun meji din ni aadota won lo mo sapa ni ipinle oyo wa ni ayin ni o agbegbe ebo ki lo sele laarin awon mejeji bi ijaba ti sele nje ru nkan bayi lo ye ko waye o iwe iroyin the punch na lo gbe ekunrere iroyin ohun
1: o da baba lo si ipinle anambra won ni enikan le to je pe olori lo je lagbegbe koda o joye gbogbo aye na lo mo won ni jeje mo wi pe o gbogbo to ni se pelu awon eyan ti fe je oba won o je gwe won je gwe oro ohun mo ti da wahala le leyi ti awon karamba ni eda kan yi tenikan o le soka rabi ti an ti la wa won ti lo re gbemi lenu olori agbegbe o bo gan ni sele o se wa wa e to fi n digba nkan gbe ose ile lanfani ati gbo ba kokore ba titun
0: won ni ni orilede india won ni awon alase won be na ni won ti mu arakunrin kan to je omo orilede nigeria o won ni se lohun mo n gbe ogun oloro wo orilede ohun won ni owo ti ba ni orilede india okunrin na na ni won ni po omo orilede nigeria ni se o
1: abaye loju omo lele yin o da dupe dupe pe okun lowo eyin eyan wa ile tente ile wa ni takun eyan jara ile to je ti kan ni omo lu abi Splash FM 105.5 Ibadan. Awo oje koyan yin kere o. Eyan ti won ma like e, ke ma love e, ke ma share e. Awon atejise yin ejo ma gbara so ko ma lo ni ibamu pelu awon royin ta batari sakato odo tin. Be tin se be. Ife lo so wa po o. Oluwa oba ko ni jo ja lai lai. O da awon ajo ti EFCC re ajo ile to gbogun ti se owo ilu moku moku. Ati awon iwa baje mi eleyi to ba sodoma. Won ti gba awon meta kan le to je pe afurasi ni won won ti gba won gba ko bayi o lo si waju ile ejo kan le to njoko ni lo ti ibadan nje ki ni da mete ta se won ni seri awon mete ta tan so nipa won yi oh my god ah agbe o natayin ni won o oni jibiti palisi ni won pelu tori pe awon eni eleni oniyan lo ni kan o na ni won lo re ilu won ni jibiti a ba en se we irin ajo lo sile okere eleyi ta mo si fiza bo lowo palaba won se wa segi gbanko gbe to ye ke gbo ni o e gbo lo san tuni
0: bakan na ni ipinle ogun won ni pe awon odo kan be ni won ma ti fi owo ba ile ise olopa kan leyin to ni baba olomo tutu jojo lokan ni won se kupa o won ni awon odo ohun ko won ni won kora won jo won si lo si ile ise olopa yi nibi ti won ti fi owo ba iru owo wo na fi ba ile ise olopa na se won dana sun ni se won ya se won fo ni abi bo gangan lo se waye iwe iroyin the punch lo gbe ekunrere iroyin ohun
1: o da to ba nibe gbogbo eyin eyan wa ile tente le wa ni takan jara tente le wa ni kan ni omo lo abi awon mo dupe po lowo yin ife lo so wa po o oluwa ba ku ni jo ja lai lai eyin te gbo ajake jado ni ibadan ko eyin te gbo ajake jado ipinle oyo eyin te gbo wa ni gbogbo eku gbogbo ta ni nile yi eyin te gbo ajake jado ile de wa nigeria Oshiba yin re o
0: Rabande lagbe fun yin
1: lati kan ni yi
0: Yes o
1: Eyan se ma tele wa Awa na nse leri fun yin a ni ja yin nitan mo bo ti wuwu omo Awon ajo ti EFCC na to le ye ka won le ti be ni ipinle Eko won na no de yi ni ma gba awon gende Olorun meji kan won gba won pa ko lo sile ejo giga to je ti ijoba apapo
0: That's right
1: Eleyi to njoko iyen ni ko yi ni ipinle Eko ni o ki la won eleyi tu se won ni be la bi ni o ah on ta le pe ni ashiri eti ni won lo nile ifowopamo o ni awon eleyi ni won lo re so fun awon eyan ona ti en si ngba se ona ti o bo fi mu ni bo gan lo se wa je eyan mo gbo losan toni gbankan ni o ore gbi
0: to won ni arakunrin kan ti won ni won ti se idamo re sugbon olokada ni won lo ma ti padanu emi re o sugbon ijamba yi won ni ohun nikan na lo da se o won se pe boya ko kan gba tabo lo re koluyan won ni ijamba lada se ni won ni okunrin na nko o si ti dagbere faye bo te ti le je wipe won ti se idamo re o ama ipinle ogun na ni sele yi lo ma ti waye o keledumare ko ma fi se eso wa
1: o da o lagbara pupo pupo ju awon akori eleyi ti royan ngberu lokokan ejeji na lati mu baba ni ka ma mu lata o ti di ale awa ko ni panu seke o tori pe royin ko o se be o po nle o kun ori tabili ti wa gidi gan ni o de ja sai lo si ipinle sokoto ni bi ti ti se lalaye pe eyan mokanle ni ogoji 41 o na lo ti de rorun ari ma bo bayi o nigba ti awon eyan mokanla won lanfani ati dola won ninu isele ijamba oko oju omi eleyi to waye ni ipinle sokoto won ni o kere tan eyan mokanle ni ogoji oun na lo ma tara isele alagbara yi lorun ari ma bo lana ode yi o leyi ti won ni oko oju omi na o ko ero to po o si gbera yin lati agbegbe ke eleyi to pe ni gora o e ti nbe njoba abile ti goroyo ni ipinle sokoto ni won ni bo tile je pe oko oju omi ohun o fi sotun o fi sosi o dojude o dero re nu won ni awon eyan mokanla oro ni won lanfani ati dola o kuro ninu isele na e wa ja lo sekata le ise le to je wipe won ri soro gbogbo to ni se pelu awon omi e ti nbe lo le de wa Nigeria eni ti se oga agba be e ka ti ipinle sokoto ogbeni Abdulkadir Yusuf nigba ti o mo yojoro sita fun awon ajo akonjo le de wa Nigeria e ta mo si ajo na ni ipinle sokoto o se lalaye pe se ri ero eleyi ti oko oju omi ohun ko 82 ni 82 le to je pe awon eyan kan le to je pe olori agbegbe ni je won ni won be lara won won ni kesi won wa wo won se lo re kore re si won eleyi ti won se ni o won ni wa di ba kan won di ba yan ba yan won ko sinu oko oju omi awon ero to tun wa to eleyi won tun wa ninu oko oju omi na won ni nkan bi odun kan seyin o na ni awon eyan mewa lagbe faye podigbo se ninu olufe isele yi eleyi to waye ni ipinle sokoto won ni se wa ri oro tan san nipa re yo osu kesan odun to koja lo o na lo waye le to je pe awon eyan mewa o na ni won ti ara isele na dagbere faye podigbo se won ni se ri abule kan le to pe ni abule Zarambango eleyi to je pe awon ti je karamba ni eda bi en ba ti da awon eyan lona ti o kolu ona to lagbara abule yi ni won sare wa ni won sare wa ni fori pamo si le to se pe awon to je apeja na won fori pamo si abule yi ni o won ni se ri bawon eyan se nya ketiketi won ko oju omi pe mo je won kemi mo eje mi na body sohun o na lo sokunfa bi awon oko oju omi ohun se ndojude nitori ero apoju eleyi ti nbe ninu won isele alagbara ni isele yi gbankogbi lo si bade o o nbe ni oju owe keji din ni ogoji iwe iroyin the nation
0: so e tun je ki a tesiwaju won ni ile ise olopa ipinle eko na lo ti so di mimo pe owo ohun ti ba awon eyan mefa kan to fura si leyin ti fonran kan ti o jaran lori ero ayelujara nibi ti awon odo kan ti won tin hale ti won dumo huru ma awon onimoto loju popo ni ipinle ohun eleyi ti fonran ohun to si lo kaakakiri lori ero awon ikanni ibara eni dore ninu atejade eleyi ti le ise olopa ipinle eko to wa fesita loju ewe re ni ikanni xo eyin oni ni ojobo won ni ile ise olopa nko na lo ti mo nipa awon fonran yi o eleyi to si n so nipa awon omo isota kan ti won dumo huru mo awon awako ti o si n da eru jeje ba okan opolopo awon ti won gba opopona ohun won ni fonran na ni enikan ni oju opo ayelujara toruko re n je Mr. Mexi na lo fi sibe o ni ojoro eleyi to si n safihan opolopo awon odokunrin ti won rogba yi oko kanka eleyi to tun je oko aladani ki se ti ijoba o ki se to loselu won ni bi won se n farati na ni won ti gbogbogbon eleyi ti o si n mu ki eru ki o de ba awako ohun won ni koda ki se wipe won farati oko nikan o n se na tun fi awon nkankan eleyi to dabi ohun ija oloro si awako na won te ara won te mo oko ohun to si je wipe koda dingi eleyi to wa ni apa oko na ni won fe baje o won ni se wa re ni to fi fonran yi sori ero ayelujara ohun na lo wa ko sibe wi pe abe ri nkan eni yi ki ti e tun se gbajugbaja o eni eleni tin lo sibi ise ojo re jejejeje ohun na ni won fe ba moto re je yi bo le yin te ngbe ko bo le se ngbe gan na bo le se nse nkan ki lo de tawon eyan nse nkan bayi be si ni ati re eyan kankan ko gbe igbese kan lori eleyi gẹgẹ bi okunrin na se ko soju opo ikanni re o won ni awon olopa na ni won wa tan mole si oro ohun wi pe won ti fi awon eso olopa won ti fi won sowo si agbegbe na to si je wi pe itokun pe to lagbara na lo tin lo oni koda won ti gbe awon igbese alagbara to fi je wi pe iru awon nkan bayi ko ni ma waye mo latara re won ni awon ti mu awon mefa kan ni opopona yi kan na eleyi ti won fi fonran re sita o be si ni iwadi n lo lowo lori re o won ni bakan na ni awon olopa won tun ti wa ni awon agbon bi kan to je wi pe ibe gangan lawon mo shota yi won ti mo sise owo won ti itopinpin alagbara si n lo lowo won ni ile ise olopa ipinle eko lo wa dupe pupo lowo awon araalu o lati tete pe akiyesi won si eleyi ti won si tun ro awon araalu wi pe e ma dake o be ba ri nkan ke ma so iru awon nkan bayi yo je ki abo to peye ko wa lori awon olugbe ni eyikeyi ipinle won ni eleyi na lo se waye o nigbati awon araalu ti won so wi pe nkan bayi o ti n poju ni ipinle eko awon omo isota loju popo eleyi ti opolopo awon eyan mo si agbero na ni won ti wa di toro fun kale ni gbogbo opopona won ni idire o ti le se olopa to si fi gbe igbese kankan won ni lenu bi osu melo kan seyin won ni awon bi osere gbajugbajo osere ebirin ni bi nbo ademoye aderin posonu brain jotter ati eyan kan to je oludari foran ti won pe ni tg omori na ni gbogbo won ti jade sita ti won si ti wa kominu wi pe ah eleyi ti wa npojo a gbodo rin loju popo awon omo isota ni ki ijoba ipinle eko ki o ba won gbe igbese lori re amo bayi awon mefa no ti wa takata olopa
1: eja lo soke lohun ka lo polowo oja ta ba wa pada de gbankan gbiroyin yo teso wo waju
0: eku kale
2: mommy in the kitchen cooking rice
3: with mama dog
2: chicken in the pan looking nice
3: with mama dog
4: keep your voices down
2: smells yummy everywhere smelling so so nice
3: it's mama dog
5: our neighbors will soon come and start knocking
6: good food starts with good oil mama dog oil brings out the delicious flavor your family loves mama dog oil is available in stores near you use mama dog oil today
7: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
8: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
9: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
10: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol.
11: Make you always dey read the label before no use am. If the symptoms no comot after 3 days, I beg go see your doctor or physician.
12: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MK Wabiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens. Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láàrọ̀wọ́ tó, kó sì rọrùn lówó tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
13: Wọ́n tún bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
15: Àìrèjìnà làìrábù kí ọ̀kẹ́rẹ́ gbá kọ́ bí gbá kọ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: pẹ̀lú owó kẹ́lẹ́ tótó ẹgbẹ̀rún lọ́nà ogún náírà ó ní wọ́n lọ rè é mú onídùúró kọ̀ọ̀kan wá léè tó jẹ́ pé àwọn náà ń kọ́ wọ́n gbọ́dọ̀ sọrúfẹ́ owó tá à ń sọ nípa rẹ̀ yìí ó wá tẹ̀síwájú pé ẹ wò ó bí wọ́n bá ti ṣe gbogbo ntá ni wọ́n ṣeun kí wọ́n máa padà bọ̀ ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2026 léyìí tí ìgbẹ́jọ́ ń kọ́ yóò tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn lọ̀rọ̀ bá di court arise bá tẹ̀lé.
1: Ẹ jẹ́ ká sáré de ojúde ọjà nígbà tó bá padà dé.
2: It's down.
3: Smells yummy. Everywhere is smelling so, so nice.
4: It's Mama Dog.
5: Our neighbors will soon come and start knocking.
6: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.
7: Ìwòsàn ìtúsílẹ̀ àti ìdáde ńlá nínú ayé

0: ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
1: Ẹ káàbọ̀ padà, gbàǹkọ́gbì ìròyìn náà ló ń tẹ̀síwájú nìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹyin ti wá lójú òpó Facebook wa, ẹ ṣeun, ẹ kú àdúrótì, ẹ máa bá wa pin kó máa lọ fà dáadáa. Gbogbo ẹ̀yin tó jẹ́ pátìgbàtà ti bẹ̀rẹ̀ náà lẹ ti dúrótì wá lórí ètò yìí, ẹ máa jẹ́ káwọn yòókù náà kí wọ́n mọ̀ gbọ́ nípa ẹ̀. Adex Ajayi àti Matthew Ajibade àti gbogbo ẹ̀yin ti láǹfààní láti dárúkọ yín o. Ẹ jẹ́ ká wá tẹ̀síwájú pẹ̀lú ìròyìn gbàǹkọ́gbì ní ìpínlẹ̀ Ògùn náà ni ìṣẹ̀lẹ̀ eléyìí ló mà ti wáyé o. Wọ́n ní ọkùnrin kan tó jẹ́ ọlọ́kadà náà ni ó ti pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàm̀bá kan eléyìí tó wáyé o ní iwájú ilé ẹ̀kọ́ tá a mọ̀ sí Federal Government Girls College, eléyìí tán ló wà ní òpópónà Ìpẹ́rù sí Ìṣàgámù ní ìjọba ìbílẹ̀ Ìkẹ́nẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní wípé lásìkò tí àwọn akọ̀ròyìn tí wọ́n ń bá ẹni tí ṣe agbẹnusọ fún àjọ eléyìí tó ń ṣàmójútó lílọ bíbọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn tá a mọ̀ sí TRACE, Babatunde Akinbíyí sọ̀rọ̀. Wọ́n ní wípé ìjàm̀bá ọ̀hún náà ló wáyé o ní nǹkan bíi aago 6 ọkọjọ́ 20 ìṣẹ́jú òwúrọ̀ ní ọjọ́bọ̀. Wọ́n ní bẹ́ẹ̀ sì ni ọ̀kadà kan tó jẹ́ aláwọ̀ pupa tó jẹ́ ọ̀kadà bàjáàjì ọ̀hún náà ni ìjàm̀bá ọ̀hún ṣe. Wọ́n ní gẹ́gẹ́ bí Akinbíyí ṣe wí, ó ní àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ àjọ TRACE yìí àti àwọn ọlọ́pàá náà ni wọ́n sì ti lọ síbi tí ìjàm̀bá ọ̀hún ti wáyé, nígbà tó sì jẹ́ wípé ohun tó ṣokùnfà rẹ̀ gangan náà ni àwọn ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ ní kíákíá. Wákan náà ló tún sọ̀rọ̀ síwájú wípé ọ̀kadà yìí òun náà nìkan náà ni ìjàm̀bá náà ṣẹlẹ̀ sí, tó sì jẹ́ wípé ẹni tó ń gùn ló jẹ́ ọkùnrin, òun nìkan náà ló sì wà lórí ọ̀kadà náà. Wọ́n láwọn ò rí èèyàn kankan láyìíká yìí, bóyá ó farapa tàbí tí nǹkan kan ṣe o. Wọ́n ní ṣùgbọ́n èèyàn kan yìí tí ó wà níbi ìjàm̀bá ọ̀hún náà ni àwọn bá ń bẹ̀ tó sì ti dàgbèrè fáyé. Bákan náà ló tún sọ̀rọ̀ síwájú wípé wọ́n ti gbé òkú arákùnrin yìí, wọ́n ti gbé lọ sí ilé ìgbókùúsí kan tí wọ́n ń pè ní Ìdẹ̀ra, eléyìí tán ló wà ní ibi ààlà léyìí tí máa ń wà ní ìdáméjì òpópónà márosẹ̀ eléyìí tó wà ní Ṣàgámù. Wọ́n ní àjọ TRACE náà ló sì gbé òkú ọkùnrin yìí o àti àwọn ọlọ́pàá, nígbàtí àwọn ọlọ́kadà tí wọ́n ń gba òpópónà ọ̀hún náà sì ni wọ́n ń rọ àwọn ọlọ́pàá wípé kí wọ́n jọ̀ọ́ dákun kí wọ́n bá wọn ṣe ìwádìí sí iwájú. Wọ́n ní ọ̀kadà rẹ̀ náà ń kọ́, wọ́n tún gbé lọ sí iléeṣẹ́ ọlọ́pàá náà láti fi lè túbọ̀ ṣe ìwádìí o. Akinbíyí wá sọ̀rọ̀ síwájú wípé ìjàm̀bá yìí kò ṣe ìdíwọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀ ní agbègbè ọ̀hún, torí wípé ọ̀nà náà ń kọ́ kò dí, ńṣe ni olúkálùkù ló ń lọ ni wọ́n ń ṣiṣẹ́ òòjọ́ tiwọn. Wọ́n lóun ti dé bọ́sítọ̀ọ̀bù tí ẹnu o ò ti dàgbèrè fáyé. Wọ́n ní ṣùgbọ́n o kò tí ì dín ní àwọn èèyàn mẹ́ta tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn nínú ìjàm̀bá onírúurú eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn láàrin bíi ọjọ́ méje sẹ́yìn. Wọ́n ní ṣùgbọ́n ọkùnrin yìí kò tí ì sí ẹnì kankan tó wá síta láti wá ṣe ìdámọ̀ rẹ̀ títí wọ́n fi kó ìròyìn yìí jọ. Ìwé ìròyìn The Punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́.
2: Ó lágbára ó dáa tó bá níbẹ̀ wá já lọ sákàtà àwọn iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ̀ka àwọn eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Nasarawa. Wọ́n ní ẹ̀mọ̀ ti ṣiṣẹ́ láti náwọ́ gan àwọn kàràǹbà ní ẹ̀dá mẹ́ta kan o, èyí tó jẹ́ pé ajínigbé mọ̀ bèrè owó òun náà níṣẹ́ burúkú tí wọ́n yàn láàyò. Wọ́n ní kódà látara ìgbésẹ̀ mímọ́ mú àwọn mẹ́ta yìí, wọ́n tún dóòlà ẹnìkan eléyìí tí wọ́n ti jígbẹ. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ nípa wọn yìí, ọ̀kan nínú wọn òun náà ni wọ́n mú o ní agbègbè Àtábùlà níbi tó lọ rèé farapamọ́ sí, nígbà tí ẹni wọ́n mú àwọn méjì tó kù ìyẹn ní Láfíà nílé ìtura kan èyí tí ẹ ti ń jayé ọlọ́ba. Wọ́n tẹ̀síwájú pé ìgbésẹ̀ ṣíṣe àwárí àwọn kàràǹbà ní ẹ̀dọ́ ọ̀hún òun náà ló ní í ṣe pẹ̀lú láti jẹ́ kí ọwọ́ iṣẹ́ ètò ààbò kó múlẹ̀ dáadáa ìyẹn ní ìpínlẹ̀ Nasarawa. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn nǹkan tí wọ́n gbàlẹ̀ lọ́wọ́ wọn gẹ́gẹ́ bíi ẹ́síbìtì òun náà ni ọ̀pọ̀lọpọ̀ owó léyìí tó jẹ́ pé ó ṣeé ṣe o kó jẹ́ pé ọwọ́ àwọn ẹbí àwọn èèyàn tí wọ́n jí gbé òun ni wọ́n ti gba àwọn owó ọ̀hún, ẹ̀rọ ìléwọ́ bíi 5 àti àwọn nǹkan míì èyí tí wọ́n ní wọ́n ká mọ́ àkàtà wọn. Nígbà tí ẹni tí ṣe akọ̀wé ìròyìn gómìnà wọn ní ìpínlẹ̀ ti Nasarawa ìyẹn Ibrahim Adura eléyìí tó fi àtẹ̀jáde kan léde lórúkọ ẹni tí í ṣe gómìnà wọn bẹ̀ yẹn Abdullahi Sule ó ṣàpèjúwe mímọ náwó gan àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ jẹ́ afurasí ajínigbé ọ̀hún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ eléyìí tó ń jẹ́ kó di mímọ̀ wípé ètò ààbò ń kọ́ ó ti ń fẹsẹ̀ múlẹ̀ dáadáa ìyẹn ní ìpínlẹ̀ Nasarawa ẹni tí wàá ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ náà gómìnà Sule òun náà ló ti wá gbé òṣùpá káre fún àwọn òṣèlú ètò ààbò ọ̀hún fún àwọn ìgbésẹ̀ akinwọn eléyìí tí wọ́n ń gbé láti lè dojú orúkọ àwọn ìpèníjà eléyìí tó ń bá ẹ̀ka ètò ààbò fínra ó wá ṣe lálàyé pé gbogbo àwọn òṣèlú ètò ààbò tí ń ṣe takuntakun yìí òun náà ni ìjọba wọn ní ìpínlẹ̀ Nasarawa ṣe tán láti máa ṣe àtìlẹ́yìn àtìgbàdégbà fún kó wa wọn ìwé ìròyìn Daily Post ló gbé lónìí o gbàǹkangbì ló dà lórí tábìlì wa.
1: tó bákan náà ìpínlẹ̀ ogun náà ni mo sì wà o wọ́n ní wípé ìkáyàsókè náà ló mọ̀ bẹ́ẹ̀lẹ̀ o ní agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní ìfọyín tẹ̀dó ní ìjọba ìbílẹ̀ ìpókíá ní ìpínlẹ̀ ogun lẹ́yìn tí ọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Owólabí Oníyíkò tó dàgbèrè fáyé nígbà tí ọlọ́pàá kan tí wọ́n ní wípé ó yìnbọn fún un níbi tí wọ́n ti ń da ọkọ̀ dúró tí wọ́n ń ṣe àyẹ̀wò rẹ̀ o wọ́n ní ìròyìn náà lórí gbájọ wípé àwọn ọlọ́pàá tí wọ́n wà ní ẹnu ibodè ní eyín òní ẹnu ibodè ti ìdíròkò tó jẹ́ wípé iṣẹ́ tiwọn nìkan máa pàráàrò wọ́n ní àwọn gangan náà ni wọ́n yìnbọn ọ̀hún tó sì jẹ́ wípé tààràtàárá igbá àyà Oníyíkò òun náà ni ọta ìbọn náà gbà lọ eyín òní ni ọjọ́rùú wọ́n ní fọ́nrán kan tiẹ̀ jáde sí orí ẹ̀rọ ayélujára tó yẹ pé kò ju ìṣẹ́jú àáyá 18 lọ níbi tó ti ń ṣe àfihàn ara olóògbé yìí níbi tí àwọn ọ̀dọ́ náà ti ń pariwo tí wọ́n sì ń pariwo nípa àwọn ọlọ́pàá tí wọ́n wà ní ìdí ìrókò wípé àwọn ni wọ́n ṣekú pa o wọ́n ti ṣekú pa àyàn o wọ́n ti pààyàn o wọ́n wá tó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọlọ́pàá ọ̀hún náà ni wọ́n wà lẹ́nu ìpàráàrò ní ẹnu ibodè ti ìdí ìrókò yìí o wọ́n ní kódà ibi tí àwọn ọlọ́pàá yìí máa ń dúró sí náà ni wọ́n ní wọ́n ti sọ iná sí o ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun nígbà tó wá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n ní àwọn èèyàn kan tí wọ́n wà ní agbègbè náà ni wọ́n sọ̀rọ̀ pé ń ṣe ni àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n máa ń gbégi dínà ní agbègbè náà wọ́n ní bí wọ́n sì ṣe gbégi dínà náà rèé o ní ọjọ́bọ̀ wọ́n ní lásìkò yìí náà sì ni Oníyíkò ẹni tí ó wálé ọdún orò àtòun àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ tòun ti àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ni wọ́n lọ rèé kó sọ́wọ́ àwọn ọlọ́pàá yìí o gẹ́gẹ́ bí ẹni náà tún ṣe sọ̀rọ̀ síwájú wọ́n ní wípé ńṣe ló ń lọ sí gáràjì ìláṣẹ̀ eléyìí tán ní pé ibẹ̀ gangan ni àwọn ọlọ́pàá ni wọ́n ti yìnbọn fún un wọ́n ní lẹ́yìn tí ọdún òru parí tán pé ńṣe ni àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ní wípé ó dà o àwọn fẹ́ padà sí sango ọ̀tà eyín òní ni ọjọ́rùú ti ṣe ọjọ́ 19 oṣù kẹjọ ọdún tá a wà yìí Oníyíkò sì ni wípé ó dà ṣe bọ́dún lẹ wá bá mi ṣe ẹjẹ́ ń gbé yín padà sí agbègbè yìí o ibi tẹ́ ti wọ mọ́tò wọ́n ní ó sì gbé ọ̀rẹ́ rẹ̀ sórí àtakùkù wọ́n ní pé ibi tí wọ́n ti ń lọ ibẹ̀ náà ni wọ́n ti bá àwọn ọlọ́pàá yìí pàdé níbi tí wọ́n gbégi dínà sí ní ìfẹ́jìdó eléyìí tán ni wípé ibẹ̀ gangan ni àwọn ọlọ́pàá yìí máa ń dúró sí o wọ́n ní Oníyíkò náà ló sì sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ wípé pé wọ́n ní àtakùkù òun kọ̀ o wọ́n mọ̀ tún ti gbà á sílẹ̀ wọ́n ní wọ́n dá dúró ibẹ̀ náà ló sì ti ń bẹ̀bẹ̀ wípé ẹ fi òun sílẹ̀ ẹ fi ọ̀kadà òun sílẹ̀ nǹkan báyìí làwọn wá ṣe wọ́n ní eléyìí ńkọ́ náà ló sì di lọ́bọ̀lọ́bọ̀ láàrin wọn àti ọlọ́pàá o wọ́n ní ibi tí eléyìí ti ń lọ lọ́wọ́ ni èèyàn kan àbí ọlọ́pàá kan láàrin wọn ló sì ti yan ìbọn sí àyà Oníyíkò wọ́n ní lẹ́yọ̀ ṣọ́kà òun náà sì ni Oníyíkò ló mọ̀ dàgbèrè fáyé o ìròyìn tún wá sọ síwájú wípé ìṣekúpa Oníyíkò yìí náà ló sì ti ṣokùnfà rẹ̀ o tó jẹ́ wípé àwọn ọ̀dọ́ wọ́n sì ti bọ́ síta tí wọ́n ṣe ìfẹ̀hónú hàn wọ́n ní bákan náà ni wọ́n tún lọ rèé dáná sun iléeṣẹ́ ọlọ́pàá kan eléyìí tó wà ní agbègbè ọ̀hún o tí wọ́n sì gbé òkú Oníyíkò tí wọ́n sì gbé lọ sí olùléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní ìdí ìrókò ibi tí wọ́n sì ti ń sọ wípé àníṣe àwọn ń fẹ́ ìdájọ́ òdodo fún olóògbé yìí ni o nígbà tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun dsp Olúṣèyí Babáṣèyí ó wà ní wípé àwọn ọlọ́pàá tí wọ́n hu ìwà láabi yìí náà ni ọwọ́ ti bà wọ́n o bẹ́ẹ̀ sì ni àwọn ń ṣe ìwádìí wọn lọ́wọ́lọ́wọ́.
2: ó dá a dúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ̀ ń tẹ̀lé wa níkànnì ọmọlúàbí Adex Ajayi adupe lowo yin be se ntele wa omo ba Kinde Oyinride Matthew Ajibade adupe popo lowo yin be se ntele wa Sherifat Funke Aziz adupe nu wadu si be se ntele wa eyen ma pada awa na nko a duro tan lati ma fun ni awon royin eleyi ti o leja bakan nu Korede Adebayo nko adupe Bami Duro Emmanuel Oluwole adupe Oluwasegun Odunsin adupe Sherifat Funke Aziz adupe Temitope Ajiboye adupe Omoba Kinde Oyinride adupe Mama Titi Dina adupe Aremoye Liye Abisade Polo adupe ni owo yin be se ntele wa inu wa du pupo pupo si yin o ya o e ja lo tori pe won ni ile labo si mi oko ilu Ibadan mo wa bayi o won ni awon ajo ile to ngbogun ti sise owo ilu moku moku ati awon wa baje mi e to se be to sodo mo ajo ti EFCC ni o ona ni amọ ti gba awon afurasi meta kan pako won gba won pako lo ile ejo giga eleyi to njoko nilu ti Ibadan ile ejo giga won ti pile Oyo ni se o nje kini esu to gbe won debe won ni se ri awon meteta yi ah visa ni fi nlu awon eyan ni jibiti o e fe rin ajo lo le okere e mowo wa a ba n se visa baba ti ba n se visa bayi ona to ro ona ye ke mo lo eni si le okere lo ro ba lejo nu won ni ona yi gan ni won gba ti fi nlu awon eyan ni jibiti o awon meteta ohun le ti ajo ti EFCC daruko won gege bi Emmanuel Sarah Motunrayo eni akoko nu Awotunde Olugbenga eni keji ati idowo olugbemi Sunday eniketa ona meteta bayi ni gba pako lo siwaju onidajo iyan onidajo Olusola Adetunjoye le ti eni ile ejo giga ti ipin Oyo to njoko ni ilu Ibadan ni gba won pako lo lana ti sojobo Thursday eni ti wa se adari iroyin to nti ibaralu soro ajo ti EFCC Dele Oyewale nigba to won mo so na te jade kan to fi lede to si ti awon akoroyin iweroyin Daily Post lowo Oyewale ninu atejaje ohun lo ti se lalaye pe se ri awon meteta ah won mo mo gba won pako ni o lo si ile ejo nitori pe ona ti an gba lu awon eyan ni jibiti ona to lagbara ni oni se ri awon meteta te n wo ohun na kuku lo re won ti lo gba agbejoro eleyi ti o mo ba won rojo won ni waju onidajo o wa ro onidajo ile ejo ohun pe e dakun awon meteta yi e je ki idajo ododo ko foju bade lori won nitori pe opo ogoro awon eyan o na ni won ti gba kuku se owo lowo won latari bi ma se lalaye fun won pe awon o ba won se werinna lo sile okere en ti wa se adajo ile ejo ohun iyan ni idajo Olusola Adetunjoye nigba to won soro nti e o ni gbogbogbo nte wi o ati sakotun ati sakosi sugbon se asun ejo isiwaju jojo kan din ni 30 osu kejo odun ta wa nu eye le iteni be ba pada lele ejo won tu tesiwaju lori ejo ohun ni nje bo ni kita meteta yo se je won ni aa won ba ko ke ba kole oni bi agbe ka won ni se ri awon meteta won ma ko won lo sibudo itoni sona eleyi to wa ni agodi ki won lo ma jaye fleri nbe na titi ti won pada wa gbe idajo kale lori won loro ba di court arise ba tele
1: to ni abala kasolayo eje ka lo si ekun ariwa orilede yi nibi to je wipe ko din ni awon eyan mewa eleyi ti awon omogun le yi ti won dola o awon omogun le yi eleyi ta mo ti operation fosanyama na ni won ni won dola awon eyan na o ni ipinle sokoto kebi ati ipinle zamfara o gege bi atejade to jeyo latodo eni ti se oga ni eka ibara lu soro fun iko na ni ekun iwo orun ariwa orilede yi eleyi to tun wa fun operation fosanyama lieutenant colonel aliyu danger na ni o je ko di mimo wipe awon eyan yi na ni won dola ni ibi ototo lasiko ti awon sise jakejado awon ipinle meteta yi o tun soro siwaju wipe awon ojo eleyi ti awon sise na lo si yato sira won danger o salaye siwaju wipe lara awon ilakaka lati fi ri daju wipe awon da abobo emi ati duki awon araalu ati lati ri wipe awon agbegbe to wa jakejado ekun iwo orun ariwa orilede yi na ni abo to peye wa lori won ni awon ti se aseyori eleyi o gege bi oro to so won ni ni ojoru ohun na ni iko yi lo se ipararo lo si ijoba ibile tamu si isa ní ìpínlẹ̀ sokoto wọn ní bẹ́ẹ̀ ńkọ́ náà ni àwọn agbésùmọ̀mí wọn dẹ̀ páńpẹ́ lẹ̀ fún àwọn nígbà tí àwọn náà kọ́ tí àwọn náà ń fèsì padà sí páńpẹ́ wọn wọn ní àtẹ̀jáde náà ṣàlàyé wípé ikọ̀ ọmọ ogun ọ̀hún náà ni wọ́n sì dáná yá àwọn agbésùmọ̀mí yìí ò tí olúkálùkù wọn tí wọ́n sì fọ́n kúrò ní agbègbè tí wọ́n wà wọn ni kódà àwọn atakùkù méjì eléyìí tí wọ́n máa ń lò láti máa fi ṣiṣẹ́ náà ni wọ́n fi sílẹ̀ tí wọ́n sì sá lọ kúrò ní agbègbè ọ̀hún kó tó di wípé àwọn gangan ṣàwárí àwọn atakùkù náà wọn ní bákan náà nígbà tí àwọn tó ń ṣiṣẹ́ ní ọjọ́ ìṣẹ́gun látara ìfimífúnlẹ̀ kan eléyìí tí àwọn kan fi tó wọn létí wípé wọ́n ti jí àwọn bíi mẹ́ta kan gbé ní ìjọba ìbílẹ̀ danko wasagu ní ìpínlẹ̀ kebbi ni àtẹ̀jáde ọ̀hún wá sọ di mímọ̀ wípé àwọn mẹ́ta tí wọ́n jí ọ̀hún náà sì ni àwọn dóòlà ọ̀ tó sì jẹ́ wípé wọ́n ti fà wọ́n lé àwọn aláṣẹ ní agbègbè wọn lọ́wọ́ ní ìtẹ̀síwájú àtẹ̀jáde náà tún jẹ́ kó di mímọ̀ wípé níbi tí àwọn tún ti ń fèsì sí ìròyìn ìgbòkègbodò àwọn agbésùmọ̀mí ò ní ìjọba ìbílẹ̀ saafe ní ìpínlẹ̀ zamfara ní ọjọ́ ìṣẹ́gun wọn ni àwọn kan tí wọ́n ti fi ara gba ọta ìbọn lásìkò tí àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n kọlù wọn ní agbègbè wọn náà ni àwọn gbé kíákíá lọ sí ilé ìwòsàn láti lè rí ìtọ́jú gbà ní kankan ò lákòótán wọn ní gbogbo àwọn akitiyan àwọn yìí náà sì ló ń wáyé o láti fi rí dájú wípé àwọn tọpinpin àwọn ajínigbé yìí kí àwọn sì rán wọn lọ sí ọ̀run àṣàǹtẹ eléyìí tí ọwọ́ bá sì bà kí wọ́n fi imú wọn kàtà òfin o wọn ní ẹni tí wàá ṣe ọ̀gá àgbà fún ikọ̀ ọmọ ogun náà náà ló wá gbóríyìn fún wọn fún iṣẹ́ ribiribi eléyìí tí wọ́n ń ṣe àti ìjígìrì eléyìí tí wọ́n ń jí láti rí dájú wípé àwọn olùgbé ní àwọn agbègbè ọ̀hún náà ní ààbò tí ó péye ó wà ní orí wọn kí wọ́n sì lè bọ́ lọ́wọ́ ìgbòkègbodò àwọn agbésùmọ̀mí.
2: ó dá mọ́ gẹ́mọ̀ọ́gà ìpẹ́ ìpẹ́jú náà ni wọ́n pè ní àlàfìlà níbí yìí láti máa dánu dúró lórí ìròyìn tá a pè ní gbàǹkọ́gbè ìyẹn fún ti ọ̀sẹ̀ yìí àti fún tọ̀sán yìí ni o ẹ jẹ́ pàdé bó bá di lọ́la fún àkọ́tun ìròyìn ti fún tẹ̀dọ̀ ròyìn ó di ọjọ́ ajé monday ká tó ré gbàǹkọ́gbè níbi tá a fi kọ́ sí títí wá di ìgbà náà ìyá àdínníyìn náà ni o aminat adetun badmus òun lorúkọ tèmi mọ́tòlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ ńkọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa
1: tèmi ládé àlòkò òun lèmi ń jẹ́ o ó tún dìgbà kan náà èrè o

0: baba akanrinla ta ro ni o ti sun mi ibo gan la nlo bole mu mi lo
1: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi han e o ya wo ore ore
2: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1# lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2# tàbí lójú òpó website www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí ṣẹ́ ń làlá ni àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣìẹ̀ mú àlá ọjọ́ gbígbé rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣìẹ̀ ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ ìjanturu fún ọ pẹ̀lú káàṣìẹ̀ bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú káàṣìẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ṣó ti káàṣìẹ̀. Mo

0: Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyan ò ní ìbárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: FCCPC máa yẹ dẹrùn fún ìbárà.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Mo ti bẹ̀rẹ̀ kó o lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
8: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
7: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
10: The best voice in the city
11: is back on the airwaves.
10: It's time to get your groove on.

2026 ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ gbọ̀ngàn tí ìpàdé yìí yóò ti wáyé the dominion center 7b alfonso road ṣàṣà ìbàdàn wá kí o sì rí ìyanu ìwòsàn ìtúsẹ́lẹ̀ àti

0: tó ló kọ́ lọ́wọ́ bá mo fi ń kí n kàbọ̀ sórí ètò ìjọba àbílẹ̀ ẹ máa bọ̀ lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ já tún jọ dá kinní ọ̀hún dọ̀bálẹ̀ ẹ wá mọ̀ wò mí lójúlójú ẹ máa drop comment ẹ máa like èsì máa share ẹ lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ drop comment ẹ like kẹ sì tún share ẹ kájọ ṣe kinní ọ̀hún kó lè bàa dùn kó lè bàa da yóò sì dùn yóò da lagba lọwọ ọlọrun elédùmarè ẹyin pé bá ti ń drop comment tẹ bá ti ń like tẹ ń share ẹ jẹ àwọn ọmọ iye ìgbà tẹ ẹ ti share o lọ́ndà comment section ẹ fi síbẹ̀ kí mo ti share iye ìgbà báyìí ẹyin tẹ bá dẹ̀ share ẹ dáadáa lórí facebook ààbò káàdì fún yín ẹ ti bàbá àti mọ́sí lọ́sọ̀ọ̀sẹ̀ ló kọ àwọn ọ̀rẹ́ bímbo adékànbí tí wọ́n pé ká máa bó káàdì lórí ètò yìí splash fm 105.5 ìbàdàn ìní ojú òpó ibi tí ẹ ti láǹfààní àti mọ wà lójúlójú lórí facebook ìyún bẹẹ àwògede ń gbé ibo là ń lọ lórí ètò ìjọba àbílẹ ẹyin tí ẹ bá ń tẹ lé bí nǹkan ṣe ń lọ lórí ayélujára ẹ ti láǹfààní àti mọbi tí à ń lọ torí pé a ti gbé kinní ọ̀hún bẹ̀ sóǹdẹ̀ ìjọba àbílẹ̀ tó ṣe pàtàkì ní ìbàdàn federal constituency tó ṣe pàtàkì ní ìbarapá tàbá ń sọ nípa ìdó ìbarapá east federal constituency ọ̀nàrẹ́bù tí ń bẹ́ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ń ṣojú wọn lé aṣojúṣòfin ni wọ́n ń pè ní ọ̀nàrẹ́bù abbas rẹ̀mí hòsénì ni ọ wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ń ṣojú ìdó ìbarapá federal constituency ṣùgbọ́n nínú ẹgbẹ́ òṣèlú wọn apc wọ́n ti fáwọn ní tíkẹ́ẹ̀tì ìbò míì pé kẹ́ ẹ lọ rèé ṣojú ọ̀yọ́ sàùtù nínú ìbò tí ń bọ̀ ní 2027 ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà sì ni serving rep member bọ̀ nínú ìbò tí à ń wò lọ́ọ̀kan ìbò ilé asòfin ọ̀yọ́ sàùtù ni wọ́n lọ rèé dìbò fún gúúsù ọ̀yọ́ ilé asòfin àgbà torí ìdí èyí ààyè ibi tí wọ́n wà yóò ṣòfò báwọn tí wọ́n bá ti dìbò bẹ́hùn ó túmọ̀ sí pé àwọn okú ńbẹ táwa lẹgbẹ́ apc fàálẹ̀ pé kọ́ lọ rèé gba ààyè tí rẹ̀mí ò sí ní fẹ́ fiílẹ̀ àwọn náà lẹni tí a jọ wà lórí ètò fún ti àkókò yìí ẹ káàbọ̀ sórí ètò yìí níyì yusuf osuolale apc candidate ìdó ìbarapá east federal constituency ṣàlàfé àlẹwà.
1: ẹ kú ilé ṣe dáadáa lábá yín.
0: àdúpẹ́ ànídàmú.
1: àmì.
0: bó o lè ṣe ṣe tẹ fi rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú apc gbà láàrin ọ̀gọ̀rọ̀ èèyàn tí wọ́n pé ó wu àwọn náà láti gba ààyè tí rẹ̀mí ò sí ní ìjókòó sí.
1: àánú la rí gbà kò sí ọgbọ́n kankan tí a gbọ́n kò sí agbára kankan tá a ní aṣágbà pé àánú ọlọ́run dúró.
0: kò sọgbọ́n kankan tẹ́ ẹ gbọ́n
1: àánú ọlọ́run
0: ẹ ṣàgbà pé àánú ọlọ́run dúró kábíyèsí lẹ́dùmarè
1: àánú ọlọ́run.
0: àwọn tó kù bó wá ni ó ṣe jẹ́ táwọn ò fi wá ráàánú gbà.
1: bí ó ṣe rí kìkú ṣe pé àga bíi mẹ́rin àbí márùn ló wà nílẹ̀ àga ẹyọ kan ló wà nílẹ̀ tí ó bá wá já mọ́ èèyàn kan lọ́wọ́ kò wá gbọ́dọ̀ rí nírí pé ọgbọ́n òun tàbí mímọ̀ ṣe òun òun ló kúkú rí bẹ́ẹ̀ bí èmi ṣe láàánú tí mo ráàánú gbà yẹn ó lè ṣeéṣe kó bọ́ sọ́wọ́ ẹlòmíín náà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tọ́lọ́run ti kádàra pé ọwọ́ mi ni ó bọ́ sí lákòókò yìí o àánú ni kì í ṣe pé àwọn náà ṣe àṣebàjẹ́ tàbí wọn ò dáa àǹfààní ni kì í ṣe ẹ̀tọ́.
0: ẹ̀yin mélòó lè ra fọ́ọ̀mù.
1: èèyàn mẹ́rin ni àwa mẹ́rin.
0: ẹ̀yin mẹ́rin ilẹ̀ ìṣèjọ lọ primary.
1: pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ.
0: ṣé dàrí primary ilẹ̀ sí àbí consensus.
1: consensus ni a ṣe.
0: kábíyèsí lẹ́dùnmá rẹ̀ ṣé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù ṣé wọ́n sì gbà pé yín ni kí ẹ jẹ́ candidate wọn fapá jánu.
1: kò sí bí fàkájà kò sí ní wà wọn ò fà èèyàn lè má fà já.
0: kíni máa fà á ṣùgbọ́n mọ́ fà á já
1: fà
0: á já nìṣẹ̀ ní ọ̀dá.
1: bẹ́ẹ̀ni àríyàn tó fà á já náà nínú rẹ̀ tí ó gbà àṣírí àwọn tí wọ́n ti bá sọ̀rọ̀ ẹgbẹ́ ti bá sọ̀rọ̀ tí wọ́n fà á já àṣírí àwọn tó fà á já náà tá a sì ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ náà.
0: so àwọn tó fà á já ìhómi pé wọ́n fẹ́ gbé ẹyin lẹ́nu àbí.
1: wọ́n fẹ́ gbẹ́lẹ̀.
0: kí wọ́n lè mìíràn fà á já.
1: gẹ́gẹ́ bí ohun tó lọ lánàá àtẹ̀yìn bá rí débi pé èèyàn lọ gbalé ẹjọ́ lọ ẹ̀ rí pọ́ fà á já pátápátá nìyẹn. lórí rẹ̀ ẹbí sì.
0: ìyẹn náà pè ní fà á já dáná sun.
1: wọ́n fà á já ni bẹ́ẹ̀ni.
0: ó tún fẹ́ dáná sun lẹ́yìn ìgbà tó fà á já tó tún fẹ́ dáná sun.
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n a gbà pé ọlọ́run ó gbàkóso nítorí pé ẹgbẹ́ náà ò dákẹ́ oríṣiríṣi ìgbìmọ̀ náà ti gbé dìde gbàdálágà sì wá tó wá síbàdàn lánàá ó sì sọ ńgbà tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé gbogbo kùdìẹ̀kudiẹ nítorí kò ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ kí wọ́n gbà pé ẹgbẹ́ ló ṣe àṣìṣe tí àwọn ó sì ṣe àtúnṣe lórí rẹ̀ so tó bá ti wá rí bá wọn kí ló tún wá kù so a gbà pé ó ti wá bẹ́ẹ̀ ó ti wá bẹ́ẹ̀.
0: kí wọ́n gbà pé ẹgbẹ́ ló ṣe àṣìṣe.
1: alága sọ lánàá pe gbogbo eni to ba ku die ka to to nbinu to nfa pa janu ki won o gba beyen nkan ta laga so lana
0: se wa gba to ra gbo pa won tesi nfolari anko won snob alaga egbe yin won lo bi ipade tesi bi tesi don tesi tesi no gure ti le egbe
1: ojo ran lowo eni o ti da oro ananu lanu gbalẹ mọ laaro ati mo igbese tegbe tun ti gbe
0: se ta laga gangan wa ti won wa be ti won down se le igbese ta ra ni so lowo so kale ni movie
1: aba awon agbalagba awon ni bo modi o ba le da jaja o le danu bi to ba wa ya won o gbe mara lo wa dake
0: to modi o ba le da jaja o le danu bi to ba ya won o gbe mara yo wa dake
1: o yojo e
0: be are ti pe ti eyin tesi sabuja
1: mo ni gbagbo
0: pe gege bi ni do ni yin o ke se sin o gẹgẹ bi ambassador ni Europe sugbon gba baba de latabuja won obo ni kankan so gan won kada ke fem ni ise alaga tun won latabuja won tun wa sipinle oyo awon tesi ade labu nkankan won o tun lo bi ipade e wa ni omode ba papa janu won ogbuma se won ti gbe mo ra ba won o se adake
1: e ja ni gbagbo pe ti alagbede ba nlorin loju kan yo fe yo lami bi o ba te yo bu won o yanju re mo ni gbagbo mo yanju e
0: o ti to gbo te ti da ko megbe APC
1: yo to bi odun marun bayi
0: odun marun awon te ti wa nu egbe lati bi odun modun modun modun bu le ti agba ticket mo won lo
1: mo so pe olohun ohun ni sugbon nkan kan be ki se pe bi odun marun la sese bere ninu oselu lati 1999 ti egbe PDP ti bere ajo bere ni
0: ki lo gbe yin ko PDP
1: mo daru japo lo gbe wa kuro nbe
0: egbe mo daru ni PDP ni
1: o le ma je egbe mo daru bọ̀ tí ngbà tí nǹkan ò bá tẹ̀yàn lọ́rùn bí ìlà ọba ṣe gbé èèyàn a máa gbé lálà kò pọn dandan kẹ́yìn òkú sínú igbó kan.
0: so se from PDP to APC wa ni.
1: bẹ́ẹ̀ni
0: tí ì ṣe gbẹ́mi lẹ́yìn PDP àti APC.
1: ẹ ṣe rí
0: ìgbó lẹ́wà tó kù l'APC báyìí.
1: kí ni a fẹ́ kúrò sí nbẹ.
0: tí a bá tún gbé mọ̀dàrú dé nbẹ̀ nǹkan.
1: a ronú ọba ṣe lè ṣe tí o ní mo fi sọ lẹ́ẹ̀kan pé tí àwọn kankan bá ń ṣẹlẹ̀ láàrin kan èèyàn ò mọ owó bó ṣe lè ṣe àtúnṣe nbẹ̀ ni kì í ṣe pé yóò bàjẹ́ tá a bá ti ní ká bàjẹ́ tí ọmọ ìyá méjì bá ń ja àjàkú akátá àjàbàjẹ́ ọmọ bàbá ni ó jèrè wọn.
0: tọmọ ìyá méjì bá ń ja àjàkú akátá àjàbàjẹ́ ọmọ bàbá lókù tí ó jèrè wọn báwọn
1: tọ́nà
0: bá ti lè parí ẹ̀.
1: tàbárà àdúgbò.
0: tàbárà àdúgbò.
1: bẹ́ẹ̀ni.
0: kódà kí ló bí ìfẹ́ pé ẹ fẹ́ lọ rèé sojú ẹkùn dìbò ìdó ìbarapá east federal constituency bó ni ìran ń ṣe bẹ̀rẹ̀.
1: ẹ ṣe olóòtú bí ìlú ẹni bá mọ bí ìtẹ́ ẹyẹ ìlú ẹni ni.
0: ṣé bàbá yorùbá ni yẹn sàn yìí sọ́lẹ̀ kọ́ngbẹ́ kọ́ngbẹ́ ni.
1: àwa tí wọ́n bí tá a jẹ́ ọmọ oko àdàbí àṣìbí. abúlé tí a ti bí mi. òrùlé tí ń bẹ́ ń bẹ́ ó dàbí ẹni pé bíi mẹ́tàdínlọ́gbọ̀n ni.
0: kí ló kọ abúlé yín.
1: ọ̀làǹgbìn ni ń jẹ́ ní ìjọba àbílẹ̀ èdò.
0: ọlá ó mọ̀ ń gadá àyè kan tí ó mọ̀ ń gbin. ó túmọ̀ sí pé ẹ lọ́lá ládùúgbò yín ní àbá àbí tẹ́ ti bí yín.
1: níwọ̀nba àdúpẹ́.
0: ok ọ̀làǹgbìn níjọba àbílẹ̀ èdò ward kínú.
1: ward six ẹkùn kẹfà.
0: sóko yín lọ́làǹgbìn.
1: oko ni.
0: ibo lagbolé yín.
1: kì í ṣèlú.
0: wọ́n lọ́mọ ìbàdàn yín nílé ọmọ ìlú oko ìbàdàn sì ni ìdó. mo fà yín lẹ́sẹ̀.
1: adúpẹ́ lọ́wọ́
0: ibo lagbolé yín.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. bí mo ṣe jẹ́ ọmọ ọ̀làǹgbìn. ilé adání ńlá adásọ ńlá borí ẹ̀bí àgbà. lágbẹ̀dẹ àdodo.
0: ìní lagbolé ìgboro tẹ ní kàbíyèsí ọ̀làǹgbìn ilé adánlá. sọ yín lè yẹn mọ́gàdí adánlá àbí.
1: alhaji jẹlili.
0: àní dààmú.
1: àmì
0: ẹ̀ ń sọlẹ̀.
1: tí ẹ bá wa wo abúlé tán ti bí wa hàn níbẹ̀ láti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. ní ìgbà tá a wà níléèwé ọkọ̀ òdoko ìdó lọkọ̀ ti máa padà. ẹsẹ̀ la máa rìn wá sí ìdó a wà pàdé àwọn tíṣà níjọ monday a sìn wọn padà níjọ friday. tí o bá wá rí bẹ́ẹ̀ tá a jọ mọ inú gbó. àwa lákàkà nígbà tá a parí àlọ́léèwé mọ́dá òbí tí ọ̀bá rówó tí ó fi ran mọ́ ní iléèwé gíga nígbà náà mọ́dá wọn ran wọn èyí táwa fi dọmọ ìró mọ́dá ò nìyẹn. ṣùgbọ́n nígbà tó lọ́run ó sàánú àwa ọmọ oko ẹni tí ọ̀lẹ́ nìkan ṣùgbọ́n alọ́lọ́run ọbásanjọ́ gbé UPE dé universal basic education. tó jẹ́ free tuition free everything. mọ́dá wa la wa gbé lọ tá a fi lọ sí St Andrews College nílùú Ọ̀yọ́.
0: ìtàtẹ́ ìsun ti ń pọ̀ àní kí ló bí ìran pé ẹ fẹ́ sí àsòfin ìbá àmọ́ ní táìmù pọ̀.
1: àwọn tí wọ́n bí ni mo bí bá a ṣe dàgbà ọ̀dà.
0: ọ̀yà
1: nígbà tó jẹ́ pé àwa rí bi tí wọ́n ti bí ayẹn bí àṣìbí tọ́lọ́wọ́n fún wa láǹfààní láàrin kan láti sin ìjọba ìbílẹ̀ èdò táwa rí nírí pé bá ṣe wà yìí àní dìde dàgbà débi tá a rìn mo sọ̀rọ̀ nàìjíríà lápapọ̀ ni o tábà wo local government kọ̀ọ̀kan ó dàbí blọ́ọ̀kù bíríkì tá a fi kọ́lé òní local government kọ̀ọ̀kan rí èyí ló wá fún mi ní ìsìpayá pé kí ni èmi fúnra mi lè ṣe àfikún rẹ̀ síbi tán ti bí wa yìí tí nàìjíríà fi lè dàgbà òyìnbó kankan ò ní padà wá mọ́ láti tún nàìjíríà ṣe àwa látún nàìjíríà ṣe ọ̀nà wo la wá lè gbà táwa náà fi lè sọ pé à ń bẹ ní ìgbà tí irú àǹfààní ìwà dé àwa náà lọ sọ wọn bá ń tá a bá lè sọ lọ́hùn a lè jọ ké síra wa
0: iṣẹ́ kí lẹ́ ń ṣe
1: táwa náà ní a lọ dájọ́ lọ́hùn
0: iṣẹ́ kí lẹ́ ń ṣe
1: olùkọ́ni ni mi láti ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́ kí n tó wa máa lọ sí òkú
0: kẹ tó máa lọ sóko
1: bẹ́ẹ̀ni àgbẹ̀ aládàńlá ni mi.
0: Ẹ ní àwọn irinṣẹ́ àgbẹ̀ tó ṣe pé tẹ́ ẹ bá ti bọlẹ̀ ń bí o lè lọ jáde lódì kejì.
1: Mo sì ní máa lù mo lóko kòkó.
0: Ságbẹ̀ làwa fẹ́ràn lọ fẹ́ dára ẹ̀ bù báyìí.
1: Pẹ̀lú ògo lọ́dọ̀ lọ.
0: Ṣé àgbẹ̀ máa lè sọ ìbò ni pé I beg to support the motion which says bó lẹ́sìn àwọn support the motion àbí ṣé kèsè pé àìkọlọ̀ lẹ́lọ máa sọ bẹ́ẹ̀.
1: Ẹ ká tó di àgbẹ̀ a ní sàtífíkẹ́ẹ̀tì tọ́pọ̀ ọmọlàkè la fi ń kó kí tẹ́lẹ̀ kì í sọwọ́ la fi mú dání.
0: Ìyẹn àwọn ìwé ẹ̀rí tẹ ní.
1: Pẹ̀lú ògo lọ́dọ̀ lọ.
0: Fún bí àpẹẹrẹ.
1: University of Lagos ni mo ti ṣe first degree. Mo padà wá sí University Ibadan níbi cement gbelùdẹ̀. Mo kọ́kọ́ ṣe MPP. Lẹ́yìn ìgbà yẹn mo padà wọlé padà. Mo ṣe MEd. Counseling and Human Development. So masters méjì. Mo dey proceed to PhD. Mo ní lọ́wọ́.
0: Níbo lẹ ti ṣe PhD? Ṣé ẹ ti parí PhD báyìí?
1: Feed post feed.
0: Ẹ sì wà lójú ọ̀nà.
1: Ló wà.
0: So
1: tó bá wá rí bẹ́ẹ̀ àwa náà gbóyìn ìbò ní wọn bá.
0: Kábíyèsí Elédùmarè.
1: Àfi tó bá jẹ́ pé dèmi wọn bá sọ lọ́n tó jẹ́ Swahili àbí French ṣùgbọ́n tó bá gbóyìn ìbò.
0: Mo jẹ́ Swahili gan-an ẹ lọ rè kọ́.
1: Ọmọdé tó lówó ọ̀tẹ́rù ìwọ̀nba tí ó fi tanná ló mú. We have what it takes to be there.
0: Ẹ tún sáyé yìnyín sọlẹ̀ pé ẹ máa jẹ́ yín lọ́nà. We have what it takes to be there. Ó dà mú padà bẹ̀jẹ̀ àpolówó ọjà ẹ kú kalẹ̀.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: One whistle and it's on. Stunning goals, last minute drama, dazzling skill, all your favorite teams, leagues, and stars. The biggest nights, all the Premier League games, and more on SuperSport. It's on. This is the world's best football destination. Reconnect today or get the DSTV decoder offer of 15,000 Naira, which includes subscription and free DSTV stream.
5: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Fresh Chocolate. John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
2: Olórò ìsebè ni mo fẹ́ ra jàre.
1: Olórò àbúrò tí ò lórúkọ kẹ̀.
2: Owó rẹ̀ kò wọ́n rárá.
1: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé rántí pé ìfà máa fani lápò ya o.
2: Olórò wo ló wá fẹ́ kí n rà báyìí?
1: Olórò Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórò ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Olórò ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ni, ò parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olórò náà ṣe.
2: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórò ìsebè Devon Kings ni olórò ìsebè tó dára.
1: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Desire miracles, healings, breakthroughs, and mighty deliverances in your life? Answers from heaven is here! The monthly encounter for your lifting and breakthroughs happening every last Saturday of the month at 4 p.m.

0: láàrin èmi àti yín ṣé choice rẹ mi ò ṣe ní gangan ni yín àbáwọn ẹgbẹ ló tì yín pé àníṣe oṣù ọlálẹ la fẹ ṣé ẹmi ò ṣe ní lè mọ sọ pé ẹyọ ẹ bá ń dìbò fóṣù ẹ wo oṣù ọlálẹ èèyàn mi ní ẹ wo ẹ wo èmi tẹ bá ti oṣù ọlálẹ mi lẹ ń rí ṣó lè fọwọ́ gbáyà fún yín bẹ́ẹ̀ àbí tó bá ṣe campaign fowó kàn sí ètòrí ọlọ́run pé i'm a party man àbọ̀ èèyàn yín kulẹ̀ ni.
1: ẹnu yorùbá ní ẹni tó mú ni délùú wọn ṣàgbẹ ẹni adélùú mọ.
0: that is to say.
1: so tí èèyàn bá wá rí pé téèyàn bá bí tí bàbá bá bímọ nínú ilé wọn lè pọ rẹpẹtẹ. wọn ó wá wò pé ewo ni mo nígbàgbọ́ níwọ̀nba a pọ̀ lẹ́nu rẹ̀ igi pọ̀ǹgbó kan tó fi ọmọ gbẹ́rẹ́.
0: gbẹdu
1: kò sí ní fà mí kalẹ̀ ó bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pé ẹgbẹ́ bá lè ràn mí lọ lórí ilé ó ní mo sọ pé ẹni tó mú ni dé.
0: choice ẹ̀ ni
1: bẹ́ẹ̀ni
0: lóòótọ́
1: bẹ́ẹ̀ni
0: ó lè ban goal yín dẹ̀ tẹ́ bá lọ bí kẹ́bá ní ẹgbẹ́ mílíọ̀nù yóò lè sọ pé ó yá sọ pé ó fọ́n 10 million tí ó ti sí látàbẹ́ pé ẹ̀sọ́pọ̀ sọ pé ó fọ́n 10 million
1: ó ti máa ń fi iṣẹ́ ìran mi tẹ́lẹ̀ ó ti fi ìran mi tẹ́lẹ̀
0: ẹ lìdí náà lórí atẹ́gùn gan pàápàá.
1: aṣọ tó kángun sí jẹ̀pẹ̀ wọ́n ń pèlè egun
0: àbáṣọ tó kángun sí egun ní ń pè ní jẹ̀pẹ̀
1: a ti máa fi ìran mi tẹ́lẹ̀ pé ẹ lọ bí báyìí sọ pé ẹ fi báyìí sílẹ̀ fún wọn bẹ̀ a sì fi ń jíṣẹ́.
0: kábíyèsí elédùnmarè now ìdó ìbàràpá federal constituency là ń sọ̀rọ̀ rẹ̀ ọmọ ìdó sì ní àwọn alábàápá lè mọ̀ sọ pé rẹ̀mí ò ṣe ní òtí ìdìbò wọlé tá a ti ń joyin tá a ti ń jàdó oyin àtàdó tá a jẹ láì tí ìdìbò yà fi pé bàbá dìbò fèrè yí ọ̀pọ̀ ọmọ rè tá a wà pé eléyìí oṣù ọlálẹ bó wà ní báyìí bó lọ́wọ́ yín bá àpá ṣé ẹ ti ń gbúrò yín.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo ti di ọmọ onílé bíi méjì bí ò ṣe bíi àṣà yorùbá yìí mo fi ń da yín lójú orí afẹ́fẹ́ ni mo wà àwọn alábàápá sọ pé àwọn ò mà mí rí wọ́n tẹ́wọ́ gbà mí títí di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní wọ́n ṣe ọkàn ní ròyìn ròyìn wọ́n tẹ́wọ́ gbà mí mo ti dọmọ onílé bíi méjì pé ọmọ àbàràpá yìí ọmọ àdó local government ni mí lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ tó ní tó mọ́ o.
0: bágbọ̀nrín bá kọjá lórí yanrìn èèyàn máa ń rojú ẹsẹ̀ kí lójú ẹsẹ̀ yín ta lè rí ń bàràpá.
1: Nítorí pé mi tí láǹfààní pé kí n dìbò wọlé láti dúró ṣùgbọ́n nígbà níjọ́hún nígbà tí wọ́n máa ń ṣe program kan tá à ń pè ní million development goal tá máa ń ṣe training fún àwọn teachers inú mi dùn pé mo jẹ́ ọ̀kan lára àwọn facilitator Ọbásẹ́ Ikú High School láti máa ṣe program yẹn gbà yẹn ọ̀sẹ̀ mẹ́fà bí méje la máa ń lò ibẹ̀ ni mo máa ń wà so teacher àdó àti ìbàràpá ibẹ̀ náà wà mo wà lára àwọn facilitator tó ń kọ́ àwọn teacher nígbà náà so ìyẹn jẹ ọkan and mo sì láyọ̀ pé nígbà tí ọba ìtọ́sẹ̀ méjì síbi tá a wà ó dàbí ẹni pé sólà ó kọjá lọ sọ́hùn.
0: lóòkọ yín
1: pẹ̀lú ògo lọ́dọ̀ lọ.
0: ọ̀sẹ̀ méjì síbi tá a wà campaign ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́dí ó yẹ kẹ́ ẹ ti ṣe gbogbo oyún kí campaign tó bẹ̀rẹ̀ campaign ti bẹ̀rẹ̀.
1: campaign ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá àbí jẹta. aṣáré inú ẹ̀ kan ọ̀sá sàn.
0: ẹ parí ẹ.
1: o náà ní kankan tó mú da tó mú jáde bọ so tèmi náà bá mo tiẹ bí n tẹ sọ èmi náà ti wo bi tí mo dáṣẹ yẹn lé so èmi náà tẹ sọ ní ìsẹyìn níbàràpá tí n bá sọdọ mo lè rí nkankan tó pọ gan rẹgẹ
0: oye kankan do
1: ní ìdó local government ìdó local government adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ìdó bá ń gba allocation lónìí èmi ni mo ṣe.
0: allocation bíbò kò yé mi o
1: allocation tí ìdó local government ń gbà lónìí.
0: federal allocation
1: bẹẹni ìwé tí wọn fi ń gba owó indices tó wà lórí ẹ population ni the first column tó wà níbẹ̀ èmi ni mo ṣe population àdúgbò ibi tó dé tí wọn fi ń rówó gbà nídò lónìí.
0: ìyàtọ̀ fún yóò ń kọ́.
1: nígbà tí mo wà níbẹ̀ igr do local government is zero level lába.
0: nígbà tẹ wà níbẹ̀ as what.
1: as secretary do local government.
0: ok
1: lódìjì ọjọ́ kan ni mo lọ sí nàìjíríà nnpc lápáta mo lọ sí ilibẹ up wọn ní kí n lóde mo ní ẹ jẹwa lówó grand rise àti ecological.
0: nígbà tẹ jẹ secretary talalaga kanṣu gbana.
1: Olóògbé Amọ̀lé Mufútáù.
0: lọ́dọ̀ ẹgbẹ́ PDP.
1: bẹ́ẹ̀ ni kọ́lọ́ ń bá mi fọrun kẹ́wọ̀n.
0: ok.
1: tẹ́ ẹ bá dé iwájú community high school nídò ẹ rí ilé mẹ́fà kan níbẹ̀ lọ́wọ́ ọ̀tún yín èmi ni mo kọ́ fún ìdó local government mo ní staff quarters nígbà pé káwọn òṣìṣẹ́ wa máa gbé bẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti fẹ́ jẹ́ owó tán wọ́n maintain ẹ̀. tẹ́ ẹ bá wọnú ọ̀dọ́ koríko kan bẹ́ẹ̀ Tridas màálù ni a fi ń feed èmi ni mo lọ kó màálù wá láti UI ngbà yẹn lọ́dọ̀ professor Olutogun counterpart wọn ti run. mo sì gbin ọ̀pẹ 35 acre fún ìdó local government pẹ̀lú partnering pẹ̀lú NIFO ní Benin nígbà náà wọn ti run ọ̀pẹ yẹn ibẹ̀ ni abudo sì ti wọn fi kọ́lé NGO kan báyìí.
0: acres lè pè sí ngo wọn kọ gbogbo acres náà fi kọ ngo.
1: wọn kọ detiti wọn ṣe detiti ni ó sì kó ẹyọ kan dondonu rẹ níwájú bíi tí à ń sọ ní ìsìn lọ́wọ́lọ́wọ́ pé láti rò pé igr fún

0: Breathe through it.
1: Just one Puroro and better bottle starts. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the tiki taka and sangalo.
0: The kind ball we will define.
2: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV. Love it.
3: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
4: Shared meals like delicious jollof and chicken.
3: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
5: That's why we say, let's go home. There's food at home.
6: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor.
7: The taste of home.
8: Flash FM 105.5.
9: To e kaabo pada lati oju oja. Oya eyin mo ti tewo si Ajao Samuel lori Facebook Flash FM 105.5 Ibadan. E ma drop comment, e ma like, e ma share. E je fa won to wa TikTok 5000 toku. Mo ti 5000 se ni. Eyin eyin te wa TikTok e ma bo ni Mr. W Aladi to MCPA. Mr. W Aladi to MCPA. Eyin te ba wo mi loju loju nbe. Oya e ma repost e, e ma like, e ma share. E ma drop comment ke, e ma drop a candidates. En ti ori ba tun kaye, a tun bo card phone at 5000 sin ti abare pe en repost e looto, ti en like te den share. Eyin awon ti ka ma bo card, awon na ni ore Bimbo Adekanbi, awon ti jo ore Bimbo Adekanbi won ko e ma bo card. Fa won e ta ba tin gbe to de ba bile oju oni tin o. Ibi ti mo wa gba na oni wo be. Eyin Mr. W Aladi to MCPA lori TikTok. Eyin e ko to ni letter ro sa. Mo ni o ya e je kawon eyan mo pe looto omo bile ni ebe lati do e ma dako awon eyin agbegbe abi ilu tin be nwodu kokan ke si to jale ke tun bo si ibarapa na ke tun to jale oya
10: bi ababere ni ati ido wodu an ido loko ilaju abaimo sinu wotu lati ri akufu wotri Akindele oloko gboro akinwaare morakiyo wotrinu what 4 lo ni apete atologun eru what 5 lo ni batake idiya aguayo olontedo what 5 nu what 6 lo bere leyin bakatari ta ba lo na bekuta araro mi dowu abaoke odotola erinwusi opada jade si kogo what 7 ibe sonso fenwa ogala ile tuntun to lo jade sido to wa jade sibi ti NPC tan so lekan to wa ward 8 ni ilu do gangan atawon abule to yika ward 9 lari omiadio atawon ilu to wa legbe omiadio ward 10 logudu bembo elere olon tumo o gba beyen jade o lo jade si alaha ogundele o lo jade si lerin egba ni odeda local government ni ibarapa east o pala pelu joba bile bi merin ti a ba gba orile ilugun wole a jade sona di ope a lo jade saarin ilu bandire kanibi kan leyin ohun ati ibarapa central igbora won jo pala ne ekun ariwa ohun ati iseyin ta ba gba moya wole ni ila orun re lohun ati ido local government ni ati pala ni wodu ambe ibe ni oku oba wa wo 2 anko wa nbe wo 3 isaba atawon to yipo wo 4 award aboreni atawon kan to yipo wo 5 ni new garage ta ba nbo lati badan wo 6 sango Leruwa. Ward 7, Okemale. Ward 8, Isale Tokin. Ward 9, Okeotun. Ati Ward 10, Itabo. Agbegbe lan lati ti awon eya toku.
9: Ki le ro pe awon egbe alataku le fi campaign against yin to se pe ti en ba so ba e fe ma to sokoto. So e ti murale. Kini nkan na te ro pe fi le campaign against yin.
10: Olorun oba nikan ni ato batun sugbon awa eyan niwon ba n ro pe a fe ni kudie kudie kan ti a fe ro pe nikan le towo bo to le mi wa to le ja wa laya lori oro eto dibo pelu ogo lodo lo
9: lati ori Facebook Olatunji Samuel only well done with the list of the words my honorable
10: to adupe lowo won
9: to eyin te wa lori Facebook o ye ma da ibere bole e wa bere bere lowo en to fe lo re soju ni ido ibarapa o ye ke da jingu bole lori eto igan ipolo campaign ti bere kilo te fi ko jingu akan mo so ko e dibo fun so lale kini kan kini kan ko lo soju yin lekun ido ibarapa kilo te fi ti jingu lori eto
10: a sese meye bo lapo ni
9: ese abe ese nwu malu te wo pe e ba mo le loja e ba mo ye ti oto a le damu
10: ta ba ni na la fi wa ntan fu
9: a ni damu o ya eyin ara le e wa bere bere lowo onarebu to fe soju yin o ni deba bile ido ibarapa East Federal Constituency 0706949 3000 tabi lori Facebook Splash FM 105.5 Ibadan. Hello.
11: Hello gawa.
9: Bogun be ko yi.
11: Oluwa mi bare.
9: Ibo Olorun.
11: E ku eto ku rein lagbara Olorun.
9: Ami.
11: Oku a mo ki alejo wa.
9: E seun.
11: Seri emi e po fun yen o Olorun ba ndo.
9: Hmm.
11: O je gba kokko. Baba te gbo ayi mo popun won Olorun ba ndo
9: kabisi
11: kini di ni pe won je ibile abona mi agba ta pe won ka bi je ta bi fun je yen igegele mi popun ara won
9: emi seto ni o a si mo fi se yeye bi ibo
11: se tara lu ebo abona mi yeyi iwo awon ta n fe gegegegege ni yen pelu ogo Olorun abojisun won Olorun wa tun je o
9: ami ami
11: mo wa be bere bere Olorun won
9: okay
11: adukanle to bi de agbo ti si world won be world abe world lo wa
9: o ya da won lo
10: wo 7 ni
9: won ti da yin lo won o ke boya won te so awon bi te ko le le mo won wa fe fa yin lese won ti da yin lo adukanle agbo fi eti won ni wo 7 ni o eyin te wa lori Facebook e ma si are o e ma si are o mo le fi giveaway si TikTok mo le fi Facebook e ma lo re lose hope to re yin te wa Facebook e le ma sa lo TikTok ba won ototo lo ro emi ni ma dari ijo ibi o ba wu mi mo le gbe giveaway gba o lori Facebook Splash FM 105.5 Ibadan e drop comment e like e de share e de fi candidate si yin be te ba so ko e share te fa account nbe bo ni se tewo si yin e fa account be o ta lo wa loju oko yi eh hello
12: ore ba je mo yan ga wa
9: alaba ko ila to lomi
12: mi na ni agba Olorun ni je jabo
9: ami
12: oruko mi ni alaba babeji lati kulo ni academy Olorun wo gbe won debe to ba wa nu kara ama se te ba wa don te agba yin oni di agbo ni daru bayi awo to ni e mo pe te ba tin wa kan lodo awon ara ile iwe be se ma soro bi tanu tanu ni ama te ba di debe tan so ti ye yin ba
10: baba
12: wa di pe agba yin ba ko ti a di agbo ni daru ba e ni ruba oko mo mo mu tele o wa di ko ti a di agbo ni daru
10: baba
12: ẹ mọ gbàgbé àdé tẹ bá ṣe fáwọn ará ilé o
10: bàbá
12: tẹ bá rí ẹ ti wọlé ẹ padà wá sórí ètò yìí o kẹwàá sọ iṣẹ ìdí ní tẹ tó fẹ dá wọlé o
10: bàbá
12: òye
10: nínú àkọọlẹ àfojúsùn mi láyé àwọn bàbá awólọwọ wọn dá satellite town sílẹ ó ń bẹnu tèmi náà ń kọ sílẹ lọwọlọwọ kí n tó lọ pé mo fẹ ṣe àgbédìde àwọn abúlé tó jẹ mọ iṣẹ ọgbìn mo sì fẹ ṣe àgbédìde àwọn èso nǹkan ọgbìn olówó iye tó lówó lórí pàápàá jùlọ bí irú kòkó tó wà ní ìsìn ọdún mẹ́ta ni tí ń so tí ìjọba bá lè ràn wá lọ́wọ́ èmi fẹ́ lọ wí lọ́hùn pé èmi ní ilẹ̀ ní bàràpá àti ìdó kí wọ́n wá bá wa dá àwọn abúlé iṣẹ́ ọ̀gbìn sílẹ̀ kíjọba kí wọ́n wá ilé yẹn búdọ̀ fún ni kán bá wa fi kọ́ kán bá wa gbẹ́bọ́ ò síbẹ̀ kó jẹ́ yàrá méjì méjì méjì méjì kíjọba wá fún àwọn ọ̀dọ́ wa ní ohun tí wọ́n gbìn kíjọba ó sì mọ ra lọ́wọ́ wọn bàbá unemployment àìríṣe yóò dínkù láwùjọ wa a lè lo iṣẹ́ àgbẹ̀ láti wá iṣẹ́ fún àwọn ọ̀dọ́ wa tí kì bá ṣe pé ìyà ni wọ́n fi ṣe tí è ṣe pé wọ́n ó tàn dáko ẹ̀gẹ́ tán ẹ̀gẹ́ olùlẹ̀ wọn ní rẹ́ni ra lọ́wọ́ wọn àwọn tí mo rò pé mo fẹ́ gbé lọ síbi tí mo fẹ́ lọ òun nìyẹn bàbá.
9: ẹ ṣe àdúpẹ́ hello.
13: Ẹ̀lú ẹ̀kú ètò.
9: Orúkọ yín àti bẹ́ẹ̀ tí ń pè.
13: Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Dáúdà láti Bẹ̀rún Kà, èké èso Yẹmí.
9: Ó ya.
13: Akí àlejò wa.
9: Ẹ ṣeun.
13: Lágbára Ọlọ́run, àbíṣe àwọn èròǹgbà tẹ́ ní Ọlọ́run jù ṣe.
9: Àmì.
13: Ṣé rí Gẹ́gẹ́ nǹkan táà tó ń pè ní ẹ̀dín sọ ni pé aráàlú ó gọ̀ agọ ni. Àbí nímọ̀ ń ṣòye yín. Ẹ̀lẹ́sìn àti oṣù ẹ̀wà yín lọ́dún yìí, agọ fún ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ni. Àmọ́ pẹ̀lú ohun gẹ́gẹ́ ń sọ, tẹ́ ẹ bá débẹ̀, ní ìdí mo sì mọ̀ pé ẹ̀jẹ̀ ti débẹ̀, ẹ kọ́ ọkọ mi, dáúgà ló kọ tèmi kẹ́rin fàlà sí ìdí. Ẹ ti débẹ̀. Àmọ́ tẹ́ ẹ bá débẹ̀ tán, ẹ jọ ń torí tọ́lọ́, àdéhùn tẹ́ ẹ ṣe fáwọn aráàlú ni, àwọn aráàlú Ìbarapá àti Ìdó. Ní ìdí mo sì lu àwọn èèyàn bẹ́ẹ̀ tí mo lè kọ́ńtró pé ibi tẹ́ ẹ ṣiṣẹ́ síre tó ọmọ jàǹbá àdéhùn ẹ jọ ń torí tọ́lọ́.
9: Ẹsìn mo dúpẹ́ thank you very much. Ojú òní tún yín. Ẹyin láti orí Facebook, mo ti tẹ́wọ́ sí Adéwálé Tọ̀yí Ìbòjó lórí Facebook. Ẹ kọ̀ǹfàmù ẹ̀kọ́ ẹ ti rí káwọn aráàlú bá mọ̀ pé kì í ṣe ọ́díò. Àbí tá à ń sọ òye kẹ̀ sì mọ ṣàdúrà fún àwọn ọ̀rẹ́ Bímbọ Adékànbí tí wọ́n pé ká mọ Bókàrí lórí ètò yìí. Báwọn ọ̀rẹ́ Sàràfà Àlì náà bá fẹ́ gbowó wá àyè ń bẹ o àti sọ lórí ètò láì mọye ìgbà o. Òjò ní wá a ò bẹ́ni kan sọ̀tà o, ẹni ejírí lè jí ń pa, ó ti dájú pé ẹni bínú wa ẹ mọ bá ń kọ̀ yókù lọ. Láti orí Facebook àti tẹ káàdì sẹ́yìn báwọn ẹ̀yin máa jẹ̀yìn lọ kí gbogbo ọgọ́ máa jẹ́ tọ́lọ́hún. Ẹyin tí ẹ̀ ń drop comment tí ẹ̀ ń ṣe ààrẹ, ẹ ṣe àdúpẹ́ àmọ́ rírí yín, God bless you all. Ojú òní tí yín ẹ tún padà wá nígbà tí campaign bá tún tó bá tún fọná sójú kẹ̀kẹ́kẹ́ lọ díẹ̀díẹ̀.
10: Àní àkọ́kọ́
9: àní dààmú. Ọ́ pàtàkì lọ́wọ́ yín Níyì Yusuf Oṣuọlálé, APC candidate Ìdó Ìbarapá East Federal Constituency, ẹsẹ̀ tá a pè ń tẹ́ wa. Nígbà tán ń bọ̀ wọn nìkan wá, àwọn èèyàn tí wọ́n jọ wá wà ń bí Aláàjì Chief Ayọ̀ Adé Suleiman Akinyin o, Pastor Sunday Adébáyọ̀ APC youth leader Ìdó local government, Engineer Ayọ̀ Ọmọwẹmi, Mrs. Olúwafẹ́mi Ajayi, Mrs. Olúwafẹ́mi Modúpẹ́, Chief Ọpẹyẹmi Fọlárin Semiu aka Ọlọ́run Ẹ̀rọ Wáhùn Jàgàbá gbogbo Odò kò ní bàjẹ́ o, àti Àríyọ̀ Aziz Àrísekọ́lá Adégòkè Musibau Alápàtà àti Ọládìtì Muhyiddin Akí, gbogbo yín ẹ ṣeun. Ìròyìn ló kù tẹ́ gbọ́ báyìí kébù kìtì wọlé agbára. Abiodun Adéwọlé ló kọ mi Mr. Double, ó dorí ètò gbangba làṣáta láago mọ́kànlá ọ̀lọ́lá títí ìgbà náà ẹ̀ǹlẹ́ ń bẹ̀rù ẹ̀kú kalẹ̀.
14: Flash FM 105.5.
15: Quick charge of 240.
16: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: gbàmù yá kátà nú ẹ̀ ló ń ta yẹ́rí yẹ́rí. Nìní sun àlejò. Ara ń tọ́ka. Ọ̀ka yé tara kọra mọ́. Torí nìní mẹ́wàá tí ẹ̀ bọ̀ wá látòdì ọ̀rọ̀
1: ni. Wutan president, yellow encourage.
0: Ha! Don't discourage me.

0: ìjì ẹlẹ́yọ ọmọ ẹ̀yọ́ ọmọ arọ́wọ́ kóná ẹ̀mí àlògùn nígi ọmọ apàkókò ìjì bí iṣẹ́ ìjọba ò síbikíbi tó bá fẹ́ ní gbé ní lọ. Látúnrin wájú anígi lájẹmọdé gbéǹgbé lo ikú ọ̀rọ̀ tí dún tiẹ̀ ní yànmùyànmù bí òrò. Ìjìjì àjẹ ọ̀rọ̀ tí gbálákọ̀ọ́rẹ́ ọmọ ròde àìmọ́ bí gbá kuru gbà kuru eruku ọ̀pá kuru kupa nípa ara kurukù. Ojúbá ni rẹ́gà tí àròyé ẹyẹ tí ń ṣe bí àṣà òjò ló ń gólọ̀ ọ̀kọ̀lọ̀kọ̀lọ̀ tí ń gbádìyẹ ò sanra bí igún. Sámo níwọ̀n orí pàlùkà tó tó lé olódùmarè róbọ̀rọ̀ kì ní èdè rí ọmọ baálẹ̀ láǹkọ́ ọkùnrin gbaragba bí ẹni rojú ogun elephant solo náà ni ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà gbòjì ẹfun papọ̀ jọjá ń bítí bítí ẹrù ìjàmbá láròyé o.
1: Ẹ má jẹ́ ká ṣe jẹ́jẹ́.
0: Gànrín gànrín bí ọ̀sán pọ̀ èmi gangan lọkùnrin nkànnàkànnàkàn fi lọ́n làkàlàkà. Jìnnìjìnnì ẹrù bọ́mọ́gbọ̀n jẹ̀jẹ̀jẹ̀ àárẹ̀ ọ̀rọ̀ káńká èdè rè híyà. Ẹ káàbọ̀ sí Washington IB. Ilé funfun Báláú alágbàlá ọ̀kín Splash 105.5 FM tó kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀ ń gbòòrò Ìbàdàn ọ̀pẹ̀lẹ̀ ìfẹ́lẹ̀lẹ̀. Ayé àkàtà.
2: Ènìyàn lọ́gẹ́ ti lọ.
1: Ẹṣin oníkà nínú
0: àrí extravaganza lètò tá a gbé kalẹ̀ lákànṣe fún ìgbáràkàsídà tóun ti ìdárayá o. Bẹ́ẹ̀ bá ló ti yá yín okúkú ti yá mi. Mo bá ti yégun ó yàtọ̀kùn ó yọrẹ́ dandan sì ni o.
3: Lókẹ́sì
0: ó máa yá a tó. Àìdúró níjó ìbẹ̀rẹ̀ níṣẹ́. Pé dán lórí socials ó kalẹ̀ kalẹ̀ gangan sórí ètò àrí extravaganza ni.

0: kì í ṣe mímọ̀ ṣe la fi wà lókè pẹ̀ dàsìkò tá a wà yìí. Agbára Ọlọ́run ni. Tálẹ́ǹtì kan lèèyàn ní tí fi sùn tí fi jí irọ́ ni jẹbẹ̀. Lóòótọ́ ẹ̀kọ́ ń bẹ. Wọ́n ní a máa tẹ̀lé. Ẹ̀tọ́ ẹ̀kọ́ ń bẹ nínú ayé. Bọ́mọ ènìyàn ti gbọ́dọ̀ rìn bó ṣe gbọ́dọ̀ jẹun bó ṣe gbọ́dọ̀ sùn. Bọ́mọ ènìyàn ṣe gbọ́dọ̀ sùn. Bọ́mọ èèyàn ṣe yẹ láti sùn. Lẹ̀kọ́ rẹ̀ wà mọ́ bọ́mọ ènìyàn ó ṣe jí kọ̀ mọ́. Bó tilẹ̀ yẹ pé lẹ́yìn tọ́mọ ènìyàn bá jí sáyé tán. Ẹ̀kọ́ tún ń bẹ lórí ohun tó yẹ kó tún sọ. Kó fi fẹ̀mí ìmoore hàn sọ bá dáni wáyé. Ṣùgbọ́n ohunkóhun tó bá ń ṣe láàrin ìgbà tó fi ń sùn yẹn. Ṣé mọ̀ pé kò sẹ́nì kankan tó mọ̀ kàrí Ọlọ́run. Ẹlòmíì ń tòsí tí obìnrin lójú oorun ni. Hòtẹ́ẹ̀lì lẹlòmíì ń gbọ́mọ lọ ńgò yẹ pé wọn ó rosùn nánu. Ọmọ ọlọ́mọ tí ń wò lọ́lẹ́gbẹ̀ẹ́ títí ń gbà tí ń dráìfù. Ó ti fojú scan ẹ̀ sínú agbárí. Agbárí wa gbé wọnú ọkàn. Òyìn ẹ ló bá sùn o.
1: Ọba mi mọ ṣeun. Ó ṣeun ṣeun. Ó ṣeun la fún mi. Ọba mi mọ ṣeun ṣeun. Ó
0: ṣeun ṣeun. Ó ṣeun la fún mi. Ibi obìnrin ti ń kó fọtí fún ẹlòmíì lójú oorun. Àlàbí tó ń wà nù. Kò wá tẹ́rù tó lè sọ ń gbò jí sáyé. Ṣùgbọ́n Ọlọ́run wa mú ẹ̀kẹ́ bá tún lé. Bí bọ́ọ̀lù ń ke. Ẹgbẹ́ lọ́ta ló ń bọ̀ lọ́rẹ̀ iwájú ló ń bọ̀ tó ń bọ̀. Kí ló ń bọ̀? Àríyá Sáré Gánzà ló ń bọ̀. Aládìsá mo débọ̀ bọ̀ ojú bá ní rédò kọ̀rọ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀ anigilájẹ lọmọ tó ń sọ. Ìyá. Àní àwa fọpẹ́ fólúwa sátì ọba tó ń ṣohun gbogbo kì í bá tì bọ́ta ń lébúlé pawọ́ òun là ń sátì lórí ohun gbogbo ló le kápá kò kátì. Lórí ọ̀tá afinínàkànàkàn bíi kátì ọba lolówó ọlọ́rọ̀ tí ò lákàǹtì kì í ṣòṣèlú kí polongo kò ní pátì. Kò dẹ̀ ṣe máa ké sí kò ṣe pátì ààbò pàtàkì fólódodo táyélé tí wọ́n bá ti ayàwòrán wò kè títí tí bíi kórí korí ó yá tì. Àtòṣeré sinimá àtolórin tó ń kọ yá tì wọn ò lè ṣeré kó pẹlẹ́dùnmá rẹ̀ wọ́n tún kọrin títí wọn kì í tì. Bó ṣoníyẹ̀rì bó ṣoníṣáàtì òun ni takọtabó ń fẹ̀yìntì. Ọ̀rẹ́ fóníyàn jú ìmùlẹ̀ aláforítì tí í ṣèlérí oore fẹ̀dá láìdẹ́ tì. Dàrúdàpọ̀ sí níṣẹ́ wọn ti ní sẹ́tìn bó ti jẹ́ baba fún wa tó kò ṣe bẹ̀ níṣẹ́ tì. Ìjìnlẹ̀ alágbára ọba tí ò ṣe rọ́tì kábíyèsí olódùmarè ìbàfọba tó máìtì àríyá extravaganza re. Supercalifragilistic expialidocious and synthetically phantasmagorical Yorùbá entertainment program lórí afẹ́fẹ́ rédíò. Bùmbà rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.

0: báwọn mùsùlùmí bá jí. Wọ́n á ní àwọn fi ọpẹ́ fún Ọlọ́run o. Ọba tí ó sọ àwọn di àlàyé lẹ́yìn tó ti kọ́kọ́ fi àwọn sí ipò òkú. Bí Yorùbá bá fẹ́ lọ sùn gbà náà, wọ́n á ní mo fẹ́ lọ fi ojú fọ́mọ ayán pọ́nlá. Mo fẹ́ lọ rèé fojú fọ́mọ ayán pọ́nlá. Ìyẹn ni pé mo fẹ́ lọ sùn. Ìyẹn ni pé kò sí àrà tí kòkòrò lè fi ni dá nígbà téèyàn bá ti sùn gbà náà. Àwa fúnra wa gangba mi tá à ń sùn tá à ń fira wa dára tá à sì mọ̀. Ní nǹkan mi ò wá ní fi wá dára làwọn àfura. Mẹ́lòmíì bá jarúpá báyìí ẹ mọ̀ pé olè ó ti wo jẹ̀tìlẹ̀ àti jákèdé bì kan. Tó bá sọ ìpá sí ìyá ẹ lẹ́nu kú báyìí. Òun fúnra ẹ̀ náà ni ó jí lára mọ́mì kí ló ṣe nílẹ̀ ẹ̀ka ìwọ ọmọ buko ń bàjẹ́ olórun ìyá òsì igigi ìṣẹ̀lẹ̀ sọmí lẹ́nu. Ta ló ń bá fa lójú orun tó wá sọ ìmí ìyá rẹ̀ tó sọmí pa lẹ́nu bá. Àjàló lẹ̀rọ Ọlọ́run ọba àwa ń fi àsìkò yìí àti gbogbo àsìkò tó jẹ́ pé ní ìkáwọ́ rẹ náà ló wà. A fi ń bẹ̀ ọ́ pé kó o dákun dábọ̀ jọ́. Bá ni dá Alhaji Taiwo Azan Ògògó padà kó bọ̀ sípò. Alágbára tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ ni ọ. Ẹ̀bọ́n bá sọ pé wọ́n ní 2000 ni wọ́n máa ń yé fi ògògó náà sára wọn. Tó jẹ́ pé ó lè dọ̀lá. Tá a padà máa gbọ́ pé ǹjẹ́ ẹ̀mọ́ pé tí wọ́n ń pè ní jẹjẹrẹ kánsà ǹjẹ́ ẹ mọ̀ wípé oògùn ẹ wà. Bẹ́ẹ̀ sì rèé òdodo bẹ̀ ni pé kò sáìsàn tí ò lóògùn ẹ̀. Ẹ jẹ́ ká máa fi àsìkò yìí kí àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tí wọ́n ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ lóòrèkóòrè láti rí wípé à ń rí ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro. Finding solutions to problems. Iṣẹ́ àwọn scientist ni a mọ́ kí iṣẹ́ àwọn scientist nìkan o. Eléyìí tí àwa náà ń ṣe yìí bá a ṣe ń ṣe tá à ń gbìyànjú àti mú kínú àwọn èèyàn ó dùn. Ìwọ tó kárí sọ àsìkò rí tọ́ rẹ́rìn tọ́ pàrònú ẹ rẹ́ o. Àwa náà ń wá ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro kan ni.
1: Gbogbo ọ̀nà tí mo gùn rí
2: Olúwa ti ń ṣáájú mi lọ.
0: Gbogbo ohun yòówù tó lè ti kú lára wa táwa fúnra wa gan mọ̀ àbí táwa mọ̀ sí tá a sì ń fẹ́ kó jí nítorí pé àìjí rẹ̀ ni òjò ká lè ṣiṣẹ́ ni òjẹ́ ká lè dára. Ọba Olódùmarè dákun bá wa sọ wọ́n jí sọ wọ́n dá láàyè nínú ayé.

eléyìí wà fún àwọn olólùfẹ́ tí wẹ̀ jẹ́ wẹ̀ mú tí ó máa ṣẹlẹ̀ nítorí wọn ní ọ̀la. Ẹbí ọkọ tí mo ti yàwó ẹbí ìyàwó tí mo tọkọ. Àǹfẹ́lẹ́ yìí a tún fi ń dáwọ́ dùnú pẹ̀lú yín pé ẹ kú oríire o. Ìgbéyàwó aládùn ọmọ aláyọ̀ bàbá dáni wa yóò jí nkí yín ó fi jí nkí yín o.

tirin tó ṣẹlẹ̀. Lórí ayélujára ẹdún orí social ti ọ̀gbẹ́ni Tony Elumelo. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìfowópamọ́ ni. Ilé ìfowópamọ́ ti wọ́n sanwó. Ní wá dákọ. Ìbẹ́yìn náà ti rí lórí social media. Níbi àpéjọ kan tó wáyé láàrin alága aláṣẹ àti olùdarí tóhun tí àwọn tó jẹ́ bí akẹ́kọ̀ọ́ tí wọ́n wá kọ́ ẹ̀kọ́ ìmọ̀ nípa ìfowópamọ́ àti gbogbo tó rọ̀ mọ́ lọ́nà ẹ̀ ti gbàlódé. Nígbà tí ọmọ bá Tony sọ̀rọ̀ sorry tí ó máa bá ọ̀gbẹ́ni Tony Elumelu sọ̀rọ̀. Ẹ̀ṣẹ̀ rẹ̀yìn Gen Z yìí gan-an onísọ̀lẹ́nu nìyín ìmí inú yín wọ́n sì kọ́ o ọ̀gbẹ́ kọ́ ni. Ọ̀fọ́ nú fọ́ra ń bẹnu àwọn ẹlòmíì. Nígbà tí ó sọ yóò dárúkọ ó ní Tony kíní yóò kọ́kọ́ yé bàbá yẹn ọkọ ní Tóyìn. Ó rò pé bóyá ó dárúkọ ara ẹ̀ pé bóyá Tóyìn lòún jẹ́ ó bá ní Tony. Wọ́n sọ pé ń ṣe ara yín mi ò ń ṣe Gen Z tó bá fẹ́ mi ò ṣe white man something tó bá fẹ́ address me as Mr. Tony àbí TOE. Ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbẹ̀kọ́ àṣà yìí ni wọ́n lòdì ni wọ́n kẹ̀yìn sí ìwà yìí pípé ó kù díẹ̀ káàtó ó hùwà bí ìkọ́nù ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ áfíríkà ńlá wá wà. Ṣé ẹ wá rí n tó jẹ́ nǹkan ìyàlẹ́nu ni pé ẹ̀yin ò mọ̀ ní o wípé àwọn òyìnbó tẹ̀ ń wò yẹn náà àwọn náà wọ́n ní bí wọ́n ṣe máa bu ọ̀wọ̀ fún ara wọn. Àwọn èèyàn ò mọ̀ wípé àwọn náà ní ìṣe àti àṣà ìbọ̀wọ̀ fúnra ẹni tiwọn. Gbogbo sáà máa mádàm tẹ́ ẹ máa ń gbọ́ yẹn ọwọ́ ní. Ìyẹn náà làwọn ará iwájú wa rò nílẹ̀ Yorùbá tá a fi mọ́ lo sáà mọ́. Torí pé gbólóhùn àti ọ̀rọ̀ ìtẹríba tòun ti bu ọ̀wọ̀ fúnni ní ìṣe. Pé àwọn ìbàdà tilẹ̀ Gẹ̀ẹ́sì tá a mọ̀ sí night àwọn a máa lo sáà. Kápèyàn ní doctor professor gbogbo àwọn nǹkan wọ̀nyí náà àwọn ìṣọwọ́ bu ọ̀wọ̀ fúnni ni pé ẹ kàwé dáàyè kan àgbà ọ̀jẹ̀ ní nínú ká kàwé ká sì tún mọ́.

0: kí lẹ́yìn rí rí o. Hello, ẹ kálẹ̀ o, ẹ káàbọ̀ sórí ètò. Ìyá lábọ́rẹ̀ o. Ìyá lábọ́rẹ̀ o.
1: Ẹ kú ohun látàárọ̀.
0: Àwa màmá ni ẹ o. Àmì o, ẹ ṣeun o.
1: Àbàtì
0: pé gbàdúrà
1: bẹ́ẹ̀
0: ṣe
1: gbàdúrà fún àlàjì
0: ògòjò bẹ́ẹ̀ ní orí
1: ọ̀hún.
0: Àmì
1: o, àmì
0: ọ̀nà. Èyí ló ní sáré lágbára ọlọ́run. Àmì, àmì, àmì. Èyí ò ṣẹ̀ṣẹ̀
1: bẹ̀rẹ̀ ni
0: o, ẹ ṣe gan ni o. Àlàyé mi mo láàrin ló wà. Kò sírò ọkọ̀ tó onílọ́gbà tán, oní Bentley, oní Limo, Sportage, ògbẹ́yìn, oní Venza, Mercedes Benz, olóhùn kàbí ẹni kàkọ́dà alé, ọ̀tọ̀ ni Lamborghini, ọ̀tọ̀ ni Ford, ọ̀tọ̀ ni Prado, ọ̀tọ̀ ni Prada o. Nissan olóhùn kà Bugatti ilé rẹ̀ pọ̀ tayọ. Alfa Romeo pẹ̀lú Cadillac àti Mini ńkọ́. Ìwọ náà nìkan ló ní Toyota tó pọ̀ bíi Pure Water, oní BMW àti Lexus o. Mo gbọ́ pé ní Aston Martin Chevrolet rẹ̀ ń ṣe bí ó ń ṣe bí omi. Porsche rẹ̀ náà ń pòṣe sáwọn ọ̀tá Honda rẹ̀ ń dàrí ẹrí ẹ lójú pópó. Wọ́n tún lò ní Land Rover tó fi ń róòvù ilẹ̀ kiri bí ìjọba Landẹ̀. Ferrari rẹ̀ náà ló fi ń ṣẹ̀rùbà fáwọn tó tijọ́ Ferrari. Tẹ́jọ́ Ferrari Sports Car ń kọ́. Corolla náà tó ṣojú kórókóró. Tábínú ẹni bí ìgbà àgbọ̀nrín kálá kòrókòró lójú olóko. Ọ̀tọ̀là ìyá Audi tó pọ̀ kalẹ̀ lọ́gbà tó ń dínà fẹ́lẹ́sẹ̀ tí ń fẹ́ wọlé. Bóṣù ajìnrẹ́ gan náà ló ń fọ́ fún wọn káàkiri tán fi ń fọ́ fún wọn ají o. Hyundai Àgàgà náà a máa yọ́nidà kúrò ń títì. Àkúrà rẹ̀ gan ti pọ̀ débi pé wọ́n gan ò já akúnra. Ọ̀tọ̀ màdẹ̀ tún ni Chrysler o. Ọkọ̀ ni kì í ṣẹgbẹ́ Rizla. Dàsí àti dàásà wọn lọ̀tẹ̀ láà. Ó sì ti dánsíá tó ta wọn yọ. Mo rí GMC, mo rí Fiat Infinity náà là ń wò fínífínítì yìí. Ọmọ rẹ̀ ń dún hànmùhànmù bí orò nírònà lọ́gànjọ́ òru ni. Kí àtó ní òṣèkà ló ń kà kíákíá mọ́ Jaguar náà ló ń jagun ara wájú balẹ̀. Mo sì tún jẹ baálẹ̀ inú àwọn ọkọ̀ ni. Isuzu ló lórí ọkọ̀, òun ló lórí ọkọ̀ tó sú lọ bí rẹ́rẹ́. Lincoln náà sì ní nǹkan ju kó pera rẹ̀ ní nǹkan níwájú olóòótọ́ ọkọ̀ lọ. Lóòótọ́ náà ló ti ní jẹ́ àwọn kan lọ, ṣùgbọ́n ò ní tú àwọn kan. Àwọn kan náà ni wọ́n ní títí títí wọ́n ní kọjá mékàsí ọkọ̀ tó ní. Àwọn náà tún ń bẹ láàrin láàyè kan ni. Ààyè yòówù tó rò pé ó lè wà. Mo láyọ̀ láti sọ fún ẹ pé àárín ló wà. Ibi tí ti máa fèyí ṣe lọ fún àríyá extravaganza rèé o. Lálẹ́ tò ní Ọlọ́run ó ṣe bíi kí n máa lọ ni. But I gotta go, man. This is Ari Extravaganza. A super califragilistic expialidocious and synthetic califragilist. My guru entertainment program. Lori FF Radio. Boomba Radio Session Period. Daro.
2: Flash FM 105.5.

0: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Come register the code with the under the photo cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: We've got the city on lockdown.
2: Got my own city that I hold down.
1: We are Splash 105.5.
3: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajínrere tí ń bóló àti fẹ́ òjò. Olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
4: Bẹ́ẹ̀ni Jésù kò bẹ́ẹ̀ni kọ́. Alágbára mo mọ orúkọ rẹ.
5: Ẹja gbàdúrà Ọlọ́run ayérayé adúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa lónìí pé ká tún wonú ọ̀rọ̀ náà. A gbàdúrà pé kí ẹ̀mí mọ́ rẹ kó ṣí wa níyẹ̀, kí òye ọ̀rọ̀ rẹ tá a fẹ́ gbọ́ lónìí kó yé wa yékéyéké. Àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́, kàdí aláyọ̀ kàdí alábùkù fún lórúkọ Jésù Kristì olúwa wa, àmì. Ẹ̀kọ́ ọ̀rọ̀ náà lórí àǹfààní ìgbàlà láti wò lónìí o. Àǹfààní ẹlẹ́ẹ̀kejì tí a sì ti ń wò ní ẹ̀kọ́ yìí náà ni ẹ̀mí mímọ́, ẹ̀bùn ẹ̀mí mímọ́, ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ ń sọ kankan fún gbogbo àwọn àǹfààní tá ò mọ wò ní ẹ̀kọ́ yìí. Ẹ̀bùn ni o. Mo ti sọ̀rọ̀ fún wa nípa ìyá ní pẹ̀kun. Ẹ̀bùn ni. Ìwé Rómù orí kẹfà ẹsẹ 23 kẹtàlélógún ó ní ikú ni èrè ẹsẹ̀. Ṣùgbọ́n ṣùgbọ́n kíni ó ní ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní iyè tí kò nípẹ̀kún nípasẹ̀ Jésù Kristì olúwa wa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ yìí náà, ẹ̀mí mímọ́ pé ẹ̀mí ò mọ gbénú rẹ. Ẹ̀bùn ni ẹ̀mí mímọ́ jẹ́. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́sẹ́lì orí kẹ̀kejì, Iṣẹ́ àwọn Àpọ́sẹ́lì orí kẹ̀kejì, Pétérù Àpọ́sẹ́lì lẹ́yìn ọjọ́ Pentecost yẹn náà ni, lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ agbára tó ṣẹlẹ̀ tí ẹ̀mí mímọ́ tó kunu tó farahàn ní inú ìpàdé yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pétérù Àpọ́sẹ́lì wa bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún àwọn tó wà ní àyíká pé tó ṣẹlẹ̀ lélẹ́yìí ó ṣáà fi àǹfààní yẹn ó fi wàásù fún wọn. Ó wá pèdè kan ní ẹsẹ̀ 18 38 yẹn ṣe àwọn Àpọ́sẹ́lì orí kejì. Ẹgbọ́ èdè tó pè ó ní Pétérù sì sọ fún wọn, ó sì wí fún wọn pé ẹ ronú pèwàdà kí a sì bá ti sí olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín. Ó ní ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ̀yin ó sì gba kíni o? Ẹ̀bùn ẹ̀mí mímọ́. So ẹ̀bùn ẹ̀mọ́ tó ń sọ bẹ́ẹ̀ ó yàtọ̀ fún ẹ̀bùn mẹ́sàn-án, torí àwa kan tá a jẹ́ olùkábẹ́lì rárá mọ̀ pé ẹ̀bùn ó ní àwọn kankan tá à ń pè ní ẹ̀bùn ẹ̀mí níwe kọ́rin ti kíní orí kejìlá. Àwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́sàn-án tó wà kì í sí àwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́sàn-án yẹn ló ń sọ bí ẹ̀bùn ẹ̀mọ́ tó ń sọ bí ẹ̀mí mọ́ gangan fúnra rẹ̀ ní ẹ̀bùn yẹn. Torí tí ẹ mọ̀ pé àwọn náà ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ yẹn ni ló wá ní. Tẹ́yìn náà bá ti gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olúwa tó lùwàlá yín, ẹ̀mí mọ́ táwa ní iná, ẹ̀yin náà ó ṣe kí ni o? Ẹ̀yin náà ó lẹ̀mí mọ́ yìí yóò wá máa gbénú ẹ̀yin náà. So ti yé wa bẹ́ẹ̀ mọ̀mọ́. So ìtí mo gbìyànjú láti sọ ni pé gbogbo àwọn àǹfààní ìgbàlà tá à ń wò ní ẹ̀kọ́ yìí àti ilé tá a tún máa wò lọ́jọ́ iwájú, ẹ̀bùn ni wọ́n jẹ́. Kó o lè ṣiṣẹ́ fún wọn, o lè fi sí ọwọ́ rẹ, kó o fi gbà wọ́n lọ́wọ́ Ọlọ́run pé tó bá ti lè tí bá ti lè wùwà rere dáadáa tí mo gbé ìgbé ayé wà mọ́ Ọlọ́run ó wà fún mi ní ìyànì pẹ̀kun irọ́. Ẹ̀bùn ni o ti gbà á, tí bá ti gbégbé ayé tó dáa mọ́ ṣẹ̀ṣẹ̀ wá máa gbénú mi. Ṣé ẹ mọ̀ pé iṣẹ́ ara iṣẹ́ tẹ̀ mọ́ máa ń ṣe ni láti fọ èèyàn mọ́? Iṣẹ́ ìwẹ̀nù mọ́ ara iṣẹ́ ẹ̀mí mímọ́ ni. Torí ẹ̀mí yẹn náà ni ó sọ ó lé sọ́ra rẹ débí mọ́ kẹ́mọ́ tó gbénú rẹ kí ló lé sí kí ni ìwọ rò pé ó lè ṣe bàbá ẹ̀ ike tó bá lè. Ẹ̀mí mímọ́ nìkan ṣoṣo ní sọ̀yàn di mímọ́, kò sí ó lé sọ́ra rẹ di mímọ́ wájú Ọlọ́run. Iṣẹ́ rẹ ò lè pé kò lè pé. Ìwé Ezekiẹ́lì jẹ́ sọ jẹ́ kà fún wa. Mo fẹ́ sọ kankan fún wa nípa pé ẹ̀mọ́ Ọlọ́run ni ẹ̀mí ìsọdọmọ, ṣùgbọ́n ẹ jẹ́ sáré ṣàlàyé ilé fún wa ká tó lọ bẹ̀. Ìwé Ezekiẹ́lì yẹn, wòlíì Ezekiẹ́lì pèdè kan ní Ezekiẹ́lì orí 16:36. Ezekiẹ́lì ẹnìkan ní Ezekiẹ́lì sọ wà ní Bélì ni ó wà ń bẹ ìwọ ló kì í ka Bíbélì èsì o. Ìwé Ezekiẹ́lì orí 36 yẹn 16:36 ẹjẹ́ abẹ́ sí wo láti ẹsẹ̀ 25 yẹn. Kí ni Bíbélì sọ nipa iṣẹ́ ẹ̀mí mímọ́. Ó ní èmi ó sì fi omi mímọ́ wọ́n yín. Ó ní nígbà náà ni èmi ó fi omi mímọ́ wọ́n yín, ẹ̀yin ó sì mọ́, èmi ó sì wù ẹ̀yin mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin yín àti kúrò nínú gbogbo òrìṣà yín. Ṣé ìwọ ló wẹ̀ ra rẹ mọ́? Gẹ́gẹ́ bí èdè tí èsì kẹ́ẹ̀ pè ń bẹ́ yẹn, ìwọ kọ́ Ọlọ́run lòun lòun ó ṣe fún ọ. Kí ni ó fi ṣe? Ó lóun ó lo irú omi kan. Ó ní omi kan wà tí ń lò fún ọ. Omi kí ló pè yẹn? Omi mímọ́. Kí ni ìtumọ̀ omi mímọ́ gan? Ẹja kà síwájú. Ẹsẹ̀ 26. Ó ní èmi ó fi ọkàn titun fún yín pẹ̀lú. Ẹ̀mí titun ni èmi ó fi sí inú yín. Èmi ó sì mú ọkàn òkúta kúrò lára yín. Èmi ó sì fi ọkàn ẹran fún yín. Ẹ ti rí èdè tó pè ń bẹ yẹn. Ẹsẹ̀ 27. Ó ní èmi ó sì fi ẹ̀mí mi sínú yín. Èmi ó sì mú kí ẹ máa rìn nínú àṣẹ mi. Ẹ̀yin ó pa ìdájọ́ mi mọ́. Ẹ ó sì máa ṣe wọ́n. So kí ni omi mímọ́ yẹn? Ẹ̀mí mímọ́ ni o. So iṣẹ́ ẹ̀mí mímọ́ ni láti ṣe kí ni o? Láti sọ èèyàn di. So ti láǹfààní tó gbà báyìí nu Jésù Olúwa. Ìwọ kọ́ ò lè sọ́ra rẹ di mímọ́. So téèyàn bá ti gbọ́ ìrere Jésù Olúwa tó sì gbàgbọ́ nínú ìrere yẹn, lọ́gán tó gbàgbọ́ yẹn, lọ́gán yẹn lẹ̀ mọ́ dé, ẹ̀ mọ́ sì kó sínú rẹ, yóò mọ́ gbénu rẹ. Ṣùgbọ́n iṣẹ́ alákọ̀ọ́kọ́ tẹ̀mí mọ́ ó ṣe ni náà láti ṣe kí ni o? Láti fọ̀ ọ́ mọ́, láti wẹ̀ ọ́ mọ́, torí ẹ̀ mọ́ lomi mímọ́ yẹn. Iṣẹ́ rẹ̀ ni láti sọ di mímọ́ pátápátá. Kúrò ní gbogbo èrí tó wà ní ayé rẹ, kúrò ní gbogbo ẹ̀gbin rẹ, àti kúrò ní gbogbo àìṣedédé rẹ. Ṣé tí mo sọ bẹ́ẹ̀ yẹn, sọ yé wa bẹ́ẹ̀ yẹn. Ìwé títù yẹn, Paul Apostle náà ó lo èdè yẹn ní ìwé títù. Ìwé títù orí kẹta, ẹ gbọ́ èdè tí ìránṣẹ́ Ọlọ́run Paul Apostle tó pè níbẹ̀ yẹn. Ẹ já wò ní káwò láti ẹsẹ̀ karùn-ún, bóyá káwò láti ẹsẹ̀ kẹrin. Ó ní ṣùgbọ́n nígbà tí ìṣe wọn Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn fi ara hàn. Ó ní kìí ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ni ó gbà wá là. Ó ní kìí ṣe iṣẹ́ rere, àánú Ọlọ́run ni. Ó ní àánú rẹ̀ ló gbà wá là. Ó wá sọ̀rọ̀ nípa ìgbàlà, ẹ mọ́ gbàgbé àǹfààní ìgbàlà là ń wò. Ó ní nípa ìwẹ̀nù àtúnbí. Ṣé mọ̀ pé níje ló mo sọ fún wa pé ìtumọ̀ àtúnbí ni pé a fi ẹ̀mí mọ́ Ọlọ́run tú èèyàn bí? Ẹ̀mí Ọlọ́run ló ń ṣiṣẹ́ àtúnbí. Ó ní ẹ̀mí ìsọdọmọ tí ó tún ọ bí, ó wá di ọmọ lọ́wọ́ Ọlọ́run. Ó pe iṣẹ́ ẹ̀mọ́ yẹn, ó ní ìwẹ̀nù àtúnbí àti ìsọdí títún ẹ̀mí mímọ́. So iṣẹ́ yẹn, ìgbà tó dẹni ìgbàlà ni ẹ̀mọ́ ṣiṣẹ́ yẹn o. Kì í ṣe iṣẹ́ tí ó wá ṣe lọ́jọ́ iwájú tó bá ti gbàdúrà dáadáa tàbí tó bá ti gbégbé ayé tó mọ́ irọ́. Ìwẹ̀nù àtúnbí, ìgbà tó di àtúnbí, láwẹ̀ gbogbo ẹsẹ̀ rẹ nù, láwẹ̀ gbogbo ẹ̀gbin rẹ nù. Ṣé tí mo sọ bẹ́ẹ̀ sọ yé wa? So ẹ̀mí mọ́ Ọlọ́run ó ń gbénu gbogbo nígbàgbọ́ pátápátá o. Gbogbo wa àtẹ́ntó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ do nígbàgbọ́ lánàá ni, àtẹ́ntó ti do nígbàgbọ́ láti bí 30 ọdún, ẹ̀mí kan náà ló ń gbénu wa. Kò sì sí ẹ̀mí júníọ̀ àti ẹ̀mí sínìọ̀. Ẹ jẹ́ sọ kankan fún wa, ẹ̀mí mímọ́ kan tí jẹ́ ẹ̀mí yẹn, irú ẹ̀mí tí Jésù ní náà ló ní o. Kò sí ẹ̀mí mímọ́ méjì o, kò sí ẹ̀mí mímọ́ mẹ́rin o, ẹ̀mí mímọ́ kan ṣoṣo ló wà. So ẹ̀mí tó ń gbénu Jésù nígbà náà, ẹ̀mí yẹn náà ló ń gbénu rẹ náà ló ní o. Kò sí ẹ̀mí tó gbà yẹn, kò yàtọ̀ fún ti Jésù. So mo sọ kankan fún wa wípé ẹ̀mí mọ́ Ọlọ́run ló máa ń sọ èèyàn di ọmọ Ọlọ́run. Ẹ̀mí yẹn ló sọ di ọmọ. Ó ní a ti gba ẹ̀mí ìsọdọmọ, Rómù orí kẹjọ ẹsẹ 15, nípa èyí tí àwa fi ń ké pé Abba Bàbá. Ìwé Gálátíà yẹn bákan náà, Gálátíà orí kẹrin ẹsẹ kẹfà, ó sọ fún wa, ó ní torí pé ẹ̀yin ṣe ọmọ, ó ní Ọlọ́run ti rán ẹ̀mí ọmọ rẹ̀ sínú ọkàn yín nípa èyí tí ẹ̀yin fi ń ké Abba Bàbá. Ẹ jẹ́ mọ̀ pé èdè yẹn Abba Bàbá, ṣe mọ̀ pé ní èdè Yorùbá Bàbá làwa máa ń sọ. So wá ní Abba Bàbá. Ṣe rí èdè Abba yẹn, èrèdí táwọn tó gbìfọ Bíbélì tí wọ́n fi filẹ̀ bẹ́ẹ̀, torí nígbà tá a ti fi Bàbá sí, ẹ tún fi Abba sí, ẹ̀bọ́n mọ́ fi Abba síbẹ̀. Ṣùgbọ́n wọ́n mọ̀ fi bẹ́ẹ̀ torí èdè kan èdè Aramaic ni. Ṣe rí Abba ní èdè Aramaic yẹn, èdè tí wọ́n sọ lédè Sẹ́lì àti agbègbè rẹ̀ ni o. Tá a bá ní àgbìfọ rẹ̀ sí èdè òyìnbó, èdè Gẹ̀ẹ́sì, ó ní àwọn eléyìnbó máa ń pè ní dádì. Ṣé mọ̀ pé dádì yàtọ̀ sí bàbá? Ní èdè òyìnbó ó ní ọ̀rọ̀ méjì tí wọ́n máa ń fi pe bàbá ẹni. A lè pe ẹni náà ní fádà tàbí ká sọ pé dádì. Ṣé ẹ rí dádì yẹn, èdè ìfẹ́ ni, èdè tí máa ń fani mọ́ra ni, èdè tí ọmọ fi ń fa bàbá rẹ̀ mọ́ra ni. So dádì ìtumọ̀ Abba ní èdè Aramaic ni dádì, èdè ìfẹ́ ni. So ní torí ẹ̀mí mímọ́ yẹn tá a ti gbà, Ọlọ́run tó rán ẹ̀mí mọ́ rẹ̀ sí wa lọ́kàn yẹn la fi lè máa pe Ọlọ́run.

Fún àlàyé, ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793. Ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org. Ẹ̀kọ́ Bíbélì, Jésù níbi gbogbo.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Come register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
2: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó sọ àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútò rò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. TrueTube ó jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdámẹ́jọ nínú ọgọ́rùn-ún. O lè pè fún ìrìnà, o sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chátà tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èrèjẹ àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbákà àbọ̀ ọmọkùnrin ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1,000 náírà lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 alẹ́ sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gba nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app street trip lónìí tàbí kó o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com. I see the-

torí pé lọ́la yẹn ikọ̀ ti Hull City òun àti ikọ̀ ti Manchester United láago méjìlá àbọ̀ lọ́la Everton òun àti ikọ̀ ti Crystal Palace ni ó ti ṣí nìyẹn Ipswich òun àti ikọ̀ ti Sunderland Nottingham Forest yóò máa gbàlejò ikọ̀ ti Leeds United láago mẹ́ta Ipswich àti Sunderland yẹn náà àago mẹ́ta ni Brentford òun àti ikọ̀ ti Tottenham Hotspur láago márùn-ún àbọ̀ bó bá wá ń di ọjọ́ ìsinmi ìyẹn ní ọjọ́ Sunday Brighton òun àti ikọ̀ ti Aston Villa ni Manchester City ó máa gbàlejò ikọ̀ ti Bournemouth àago méjì ọ̀sán ó làwọn ìfẹsẹ̀wọnsẹ̀ méjèèjì yẹn máa wáyé Star March Newcastle àti ikọ̀ ti Liverpool ní déédéé àago mẹ́rin àbọ̀ lọ́la ìyẹn ní ọjọ́ Sunday òun ni wọ́n fi káde ẹ̀lẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn ìdíje ti La Liga òun náà láǹfààní láti wáyé ó wáyé lénìí bá a bá ń sọ nípa ìdíje ti La Liga ikọ̀ ti Real Betis wọ́n rìnà rí di ikọ̀ ti Real Sociedad pẹ̀lú àmì ayò kan sódò lọ́la ìdíje La Liga náà máa láǹfààní láti tẹ̀sọ́wọ́ iwájú Athletic Club Bilbao òun àti ikọ̀ ti Sevilla ìyẹn ní déédéé aago mẹ́rin ni ó máa wáyé Valencia òun àti ikọ̀ ti Celta Vigo ni láago mẹ́fà àbọ̀ ló máa wáyé Espanyol kọ́ òun àti ikọ̀ ti Real Madrid láago mẹ́jọ àbọ̀ láṣáálẹ̀ ọ̀la ìyẹn bá a bá ń sọ nípa ìdíje ti La Liga nìyẹn ọjọ́ Sunday yóò máa tẹ̀sọ́wọ́ iwájú Atletico Madrid àti ikọ̀ Filari láago mẹ́rin Getafe òun àti ikọ̀ ti Racing Santander bákan náà Eche àti ikọ̀ ti Barcelona láago mẹ́jọ àbọ̀ gbọ́mí dáadáa Rofa Gbabin Saloon àwọn ti Barcelona nìyẹn bákan náà DJ Ifayemi gbogbo ọ̀nà àrà Ọbaka àwọn ti Barcelona gangan nìyẹn o àwọn ti Barcelona gangan nìyẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn bá a bá ń sọ nípa àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó láǹfààní láti wáyé àwọn ìdíje líìgì eléyìí tó ṣe kan rìn tá a wáyé ìyẹn ní ọ̀la nìyẹn àwọn líìgì yẹn ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti àná ìdíje French League One ti bẹ̀rẹ̀ látàá òun náà bẹ̀rẹ̀ ní èní Olympic Marseille ó fi àjẹ Strasbourg mẹ́rin sódò ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó yá pápá ká bọ́ sókè òkun ó di inú ikọ̀ ti orílẹ̀-èdè Argentina ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Argentina gẹ́gẹ́ bí àjọ ti FIFA gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìdájọ́ wọn ti gbé kalẹ̀ kàṣàgbọ́ pàápàá jùlọ tá a bá ń sọ nípa awuyewuye eléyìí tó láǹfààní láti wáyé láàrin orílẹ̀-èdè Argentina àti orílẹ̀-èdè Spain ìyẹn ní ìgbà tí wọ́n ń gba àṣekágbá ìdíje ti ife ẹ̀yẹ àgbáyé nígbà tán gba àṣekágbá yẹn mọ̀ pé oríṣiríṣi awuyewuye ló wáyé nǹkan ọ̀hún fọná ojú gan o àmọ́ tó dàbí ẹni pé ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Argentina àwọn lọ́wọ́ wọn ń lékè ìyẹn nínú àṣemọ̀sẹ̀ eléyìí tí wọ́n ṣe ìyẹn ní ọjọ́ yẹn ikọ̀ ti Argentina lọ́wọ́ wọn ń lékè gan wọ́n ń fi bẹ́ẹ̀ dárúgúdù sílẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn agbábọ́ọ̀lù wọn ọ̀pọ̀ ló jẹ̀bi o ọ̀pọ̀ ló jẹ̀bi torí pé bá a bá ń sọ nípa orílẹ̀-èdè Spain agbábọ́ọ̀lù ẹyọ kan péré láti orílẹ̀-èdè Spain ò ní wọ́n dá lẹ́bi léyìí tó jẹ́ pé wọ́n fi òfin dé tó dẹ̀ sanwó tanràn àmọ́ agbábọ́ọ̀lù bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àbí mẹ́rin kan ó ní láti inú ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Argentina bóyá agbábọ́ọ̀lù ni òbí àwọn ìgbìmọ̀ olùkọ́ni ni àwọn bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ò ní wọ́n jẹ̀bi ẹjọ́ léyìí tó dẹ̀ jẹ́ wípé owó òtanràn àjọ fífà ìyẹn àjọ eléyìí tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní tìbútòrò àgbà ńlá ayé wọ́n ní wọ́n ó sanwó òtanràn wọ́n dẹ̀ fi òfin dè wọ́n ìyẹn láwọn figagbága bíi mélòó kan tá a bá ń sọ nípa Leandro Paredes agbábọ́ọ̀lù láti agbábọ́ọ̀lù ilẹ̀ nínú orílẹ̀-èdè Argentina ló ti ń gbá league bóyá Boca Junior ìfigagbága mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n fi fòfin dé pé ò ní láǹfààní wọn gbọ́dọ̀ kẹ́fìn rẹ̀ nínú ìfigagbága mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ fún orílẹ̀-èdè Argentina $90,000 òun lowó òtanràn tán ni kò san
bákan náà Molina láti inú ọkọ̀ ti orílẹ̀-èdè Argentina náà ni ìfigagbága méje ni wọ́n bá nẹ̀ ìyẹn ni wọ́n bá àwọn Molina $90,000 náà ni bákan náà Amanda ìfigagbága ẹyọ kan ni wọ́n fi fi òfin dé òun orílẹ̀-èdè Argentina ló náà ti wá $30,000 ìyẹn ni owó tọ̀ràn tiẹ̀ Ayala irọ́ rẹ̀ Isaya Isaya la onlu wambio ti maya ko le ri $30,000 iyun ese kini bula kini pa wili lerin wili ati sola emi omo tin pa yin lerin sayala ayala argentina oruko ti wule nje ona ayala ti wule nje na argentina na lati lo mu wa eran ti ayala yen ama ayala ile lati orilede argentina ni ifigagbaga meta o ni won fi fofin de ohun na $30,000 o ni o san bakan na gavi lati orilede spain gavi lati orilede spain ifigagbaga eyo kan ni won fi fofin de ohun na $30,000 on lo no san awon ifigagbaga yi ti won fi fofin de awon mararun yi ninu ifigagbaga ile ti orilede won ba gba ni o ninu ifigagbaga to orilede won ba gba oni ofin yen oni yo fi de won mo bi nkan se je niyan *347*1004*#*347*1004*#aboju opo taye lukara to ba ye pe beyen le yin fe ba yen wole iyen www.cashier.ng oun lè fi wọlé ìyẹn lápá abẹ yẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn àwọn arsenal wọ́n sàn ń jó wọ́n ń yọ̀ ni pé àwọn tún ti ṣíde àwọn ti ṣíde náà no problem ìbọ́mi dáadáa ẹ̀gbọ́n mi ọláyínká àsun nínú fẹ́lẹ̀lẹ̀ up gunners a máa dun gbogbo àwọn ìlókọ ẹ̀gbọ́n iná tún dé ọmọ tọ̀ṣọ̀ àwọn arsenal fan saheed arsenal blesso arsenal gbogbo wọn mà létí báyẹn ọmọ jù báyìí wọn mọ iyọ ni àbí up gunners ẹ mọ wọrí àsìkò yín ni kò sẹ́ni tí ìgbà rẹ̀ ò ní wá bí nǹkan ṣe jẹ́ nìyẹn kò sẹ́ni tí ìgbà tiẹ̀ ò ní wá ìgbà tí yín ló dé ẹ mọ lo dáúlà lọ ókè nínú ọkọ̀ ti liverpool ẹ̀yìn ti liverpool ẹ̀ já tún jọ ká tún jọ wọlé yìí o torí pé nínú ọkọ̀ ti liverpool gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùkọ́ni tuntun ìyẹn fún ikọ̀ ti liverpool ìyẹn anthony iraola gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ yìí pé alison becker ìyẹn bá ń sọ nípa aṣọ́lé fún ikọ̀ ti liverpool ọmọ bíbí orílẹ̀-èdè brazil yẹn ó ní pé òun ti fún ní igbákejì balógun nínú ọkọ̀ ti liverpool alison becker ó ní second assistant captain ló jẹ́ báyìí nínú ọkọ̀ ti liverpool ìyẹn gangan kọ́ ní ìròyìn ó ní àmọ́ bó ṣe jẹ́ second assistant yẹn bó ṣe jẹ́ assistant captain nínú ọkọ̀ ti liverpool yẹn ẹ fẹ́ gbọ́ ìgbọ́rú ẹ̀ rí ó ní kò lè wọ armband rárá ìyẹn ni pé ìràwọ̀ eléyìí tí balógun máa fi sápá yẹn tí captain máa fi sápá yẹn ká tiẹ̀ wá sọ wípé balógun àkọ́kọ́ ìyẹn fajú van dyke ẹ̀yí pé kò tiẹ̀ wá láǹfààní láti wà lórí pápá onírọ́ o alison becker òun ò lè fi captain badge yẹn hand badge pé kò lè fi sápá ó ní pé ìdí ni pé aṣọ́lé ni ó ní ìṣọwọ́tukọ̀ tòun òun ò ní faramọ́ kí aṣọ́lé ó jẹ́ balógun lórí pápá òun ò ní faramọ́ kó jẹ́ balógun ìyẹn kó jẹ́ captain torí pé ká tiẹ̀ sọ wípé ẹ fẹ́ complain pé penalty kan ó yẹ wọn ó mú fún ikọ̀ ti liverpool aṣọ́lé yóò fi ilé ẹ̀ lẹ̀ yóò fi 18 lẹ̀ yóò lọ́mọ bá adarí ayò fà pé kíní níbo ẹ sì mọ̀ pé ibi tí ó ti complain penalty ó di 18 àwọn alátakò lọ́hùn ó ní no ṣùgbọ́n àwọn kan fẹ́ fi buyì kún alison becker
ko mo ba ko le ba tun rira re be ni pe won pon ohun le iyen ninu ko ti Liverpool idi ni iyen to n se pe ni igba keji iyen fun balogun iko ti Liverpool iyen assistant captain iyen fun iko ti Liverpool oni di ni iyen awon kan fi onu e ni o yi se pe boya yo mo ro pe njo kan won kan gbe armband won o gbe si apa won o mo control e ti pa iro o gege bo se je ko di mimo Virgil van Dijk oni balogun akoko bakan na Alisson Becker ni o ma je balogun elekeji yen second captain baba n so nipa Andy Robertson on lo nbe ni third position bakan na Joe Gomez on lo nbe ni fourth position Dominic Szoboszlai oni o mo be ni po elekarun gege bi oluko ni Anthony Raola gege bo se fi iroyin yen leta bi nkan se je niyan ta leni to lowo yi

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbùn mi lónìí ọjọ́ Friday ọjọ́ Jimo lóyin. Thank God is another Friday. Gbogbo lé bẹ́mi ṣe máa ń sọ ọjọ́ mẹ́ta ni ọmọ fi ṣe awẹ́wà. Alákọ̀ọ́kọ́ ni ọjọ́ Sunday. Bíbélì ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Bí irú Sunday ti ń bọ̀ yìí, òun náà ni ó jẹ́ the climax ní pípa Holy Communion tí Olúwa pa láṣẹ fún wa. Lẹ́yìn ti Sunday, ó tún dosù mí. Now, ọjọ́ Wednesday tí í ṣe ọjọ́ àánú, àìfi ṣe awẹ́wà àti ọjọ́ Jimo lóyin. Mo kí yín tológun tológun, mo kí yín tẹlẹ́sọ tẹlẹ́sọ, mo kí yín lórúkọ Jésù Kristì, ẹni tó kú tó sì jíǹde, ẹni tí ò ní jẹ́ kí ayé rẹ kọ parí ẹ̀ sí òfo. Gbogbo lé Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí Opposite Wema Bank, ti Midiri Market, gbági titun ní ìlú Ìbàdàn. Níbo lẹ́yìn ọmọ Ọlọ́run wà? Níbo lẹ ti ń gbùn mi? Ẹja máa bọ̀ níbi pẹpẹ, ẹja wa dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bàbá rẹ. Ejí pọta bí kó yingin, òjò pòkè bí kó yẹ̀gẹ̀, ajíru bí ọ̀kín. Ọlọ́run tó ni gbogbo ẹ̀mí àwọn wòlíì, mọ́mí ẹ̀ máa bọ̀, ẹ wá kúnlẹ̀, dádì ẹ wá dọ̀bálẹ̀, òní ìtún lọ́jọ́ Friday mi. Today is 21/08/2026, ọjọ́ kọkànlélógún, ẹ wò mí mà, oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀. Níbi gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ti ń láǹfààní, mo fẹ́ kẹ́ ẹ dọ̀bálẹ̀ kẹ́ ẹ yíká ọ̀tún kẹ́ ẹ yíká òsì, kájọ gbé orin ìsókè. Ẹnjìníà, ẹ ti orin yẹn bọlẹ̀ kí ọmọdé àtàgbọ́ mọ̀ tasẹ̀ níbi wọ́n bá wà. Ẹ wo ẹ̀yin òkè tán pátápátá ni.

0: ma lo bi pepe ma lo lorun odekunle epafra bo se po to ni ilu yi temi ni ko je number 1
1: shosh
0: bi mo se bere niyan mo bere lori rubber marun afigba to ya ti mo ngbe bag
1: ah bag ye apo flower
0: ben sir mo de ni to ngbo mose to nsa 124 mose lodun mo sa bere ise yanu yen sa bere were mo wa so mu ni wo olorun mo fe ra machine mi pada ki le ma pe looto olorun gbo adura mi bi mo se tun ta pa mara ni
1: iwu machine wo
0: machine ta fin raso mo lo price e mo wa ni ah mo fe lo ra alokujo ti sa ma raso ti temi ni emi yen bi mo se sun lorujo yen mo ba ri baba de baba ni se bohun so wi pe new thing ni ka ma se mo ba ni ah mo ni ko ti sowo lowo mi sugbon mo dupe lowo olorun igba ti mo debi ti mo ti fe ra machine won ni 150 mo ba ti wo ba po mo kawo to wa lowo mi mo ko 150 yen mo ko sile o wa dabi ala loju mi
1: e dara
0: se mi ni mo ri 150 fi san owo machine tutun mo wa den to gbe machine tutun wale ni osho osu kankan mo wa tu so fo olorun mo ni to ba ti je pe looto ni mo wa si 77 yi mo fe ma ri ami kankan ninu osu yen ki ma fi toka si wipe nkan bayi lo sele nu aye mi bi mo se bere niyan o mo ba de le ni 77 September nigba birthday baba enikan pe mi o ni iwo omo e mo like e o ma nsise o de wa hard working dada o ni wo o ni bo se de lati church e mo fe fun e lowo kan mo lowo ni e lo ba fun mi ni 200,000
1: ah
0: o ni ki ngba ki lo fi ri ma taja mo wa wo mo ni boss ti n sise aye titi e sile baba ti so fun wa wipe ka ma fi kan mu kan bi mo se mu 200,000 yen mo wa si church ni jo sunday saturday mo gbe ra mo koko ti lo fi raja mo wa si church sunday bi mo se de mo raja yen mo ra awon materials
1: te lo ni material
0: en sa wo gbogbo around ibe yen mo ri wipe won ran ko si iru nkan be yen tan le to ya mo se lo ra niyan baba bi eni pe mo ni shop mi ni shop o iwaju ta ni mo tin dara gbogbo yi o ngba ti mo bere si se mo wa bere si tun ko owo yen jo mo lo da owo eniyan pada mo
1: e da 200 pada
0: e ni sir
1: e wo ja nle
0: wo oja mi mo ni wo olorun o se ngba ti baba tun ke oni ka tun fi kan mokan a tun fi kan mokan mo tun wo kini mo fe tun se mo ba tun ni oya mo tun fe bata
1: bọnsì nkọ
0: bọnsì ń lọ títí ẹ
1: tẹ lọ rí màtíríà
0: gbogbo ẹ ń lọ
1: ó ń lọ tí ẹ ẹ tó mú bàtà mọ ó ti sùn
0: bí mo ṣe ń ṣe gbogbo iṣẹ yẹn ibi táwọn àwọn ọmọ mi gan àwọn mẹrin ni mo ní àmẹrẹ ní dẹ wà ní aya institution bí wọn ṣe ń pè mí bẹẹ mo rọwọ yọ tí mo náwó sí wọn mo lùyà nílò eléyìí ngba to ya oko to fi mi sile ngba ti gbese de to jaju patapata ti o ti eri temi ro o wa nso fa awon omo yen o so fun won wipe se ya e lo sese ninu gbo to wa yen ni tori ko se awon mami go mo bi ti mo wa bi mo se nso yi ko se anybody to
1: se inu gbo le se tun wa
0: ibe mo si wa ba
1: ti o address
0: 16,000 mo ma nwo moto wa ni every week ti mo ma
1: se sunday le nwa
0: sunday mo ma nwa
1: 16,000 le bi woko awon wo ni ori iyanu àwọn tí ọrọ ayé wọn kala 16,000 lè wọkọ látòjé débì kò tí ẹ tó bẹẹ ọmọ kígbe ìrìn náà ni bó ló ṣe fẹ kúrò ní lẹ́vù bí tọ wà èmi mọ wàásù ẹ fi nǹkan mọ nǹkan mo ti fẹ ké kú èmi ọmọ bí ń ṣe tún wà mọ ń gbádùn yín mọ̀mọ́
0: mo tún gbàdúrà ńgbà tọmọ mi wà ní oyún first born mi yẹn bí tó ti fẹ ó fẹ lọ south ibẹ ló ti ṣàlàyé fún mi wọn mìíràn òun ti lóyún o mo lémi ò lọwọ sí pé kò ṣẹyún o wà á bímọ o ṣùgbọn ìyàlẹnu tó yà mí lẹnu ngbà tí ọmọ yẹn bímọ dáàdì nǹkan tí mo ṣe ó wá ya gbogbo àwọn ẹbí ọkọ lẹnu torí wọn ti rò mí pin wọn ti sọ wípé kò sí retí gbèsè yẹn ti lé wọnú oko lọ kò sí kan ọkọ gan wa bẹrẹ sí sọrọ burúkú nǹkan tí ò sọ sí mi rí ó pe gbogbo àwọn fámìlì mi ó bẹrẹ sí sọrọ burúkú sí wọn àwọn yẹn náà máa sunkún pé sísà wọn ò ṣe irú eléyìí rí nǹkan tẹ́nì ń sọ kò ṣe ṣùgbọ́n wá fi ọ̀rọ̀ ayé mi ó wá fi rú lójú mo wá ń sọ fún àwọn ọmọ mo ní comfort life ni mo ń lọ sí o ìbàdàn mo ti lọ ọmọ mi níṣẹ́ mọ́ mi ṣe every week ilẹ̀ dẹ̀ mọ́ ó ti pè mí lánàá báyìí ó ní mọ́ mi ṣe tún lọ church ni mo ní gbogbo líkọ mi ni mo ní gbogbo ẹ̀ lájọ máa gbà pátápátá
1: gbogbo mẹ́rẹ̀ẹ́rin tá a fẹ́ ṣe
0: lọ mo ní kò sí kan tí n bá ti sọ fọlọ́run òjijì báyìí pé wọ́n lọ́run òjijì ó mọ̀ tún dọ̀tún là mo máa gbọ́dọ̀ dé program mo wá kọjú sí kàlẹ́ndà baba mo ní baba ọlọ́run ọdẹkùnlé epafra ṣe mọ̀ pé mọ́mọ́ la wá wo program ẹ̀ báyìí kíní ẹ̀ ló ṣì wà lójú kàlẹ́ndà wa tó wà bẹ́ẹ̀ mọ ní ẹ wo
1: wọn tó mọ táìmù bíi tá a dé
0: mo láwọn ti tèmi kọ́mọ fẹ̀ nípàdé mi o bàbá mi ọlọ́run.